0: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, mo kí Ọlọ́run tó dá ọ̀run wáyé, mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi, níbi gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, ọ̀run àánú á ṣí fún ọ, ọ̀run agbára á bá mi ṣí fún ọ, Ọlọ́run má jẹ̀mú, ó máa bá mi dàpọ̀ mọ́. Bó o ti ń rìn àjò rẹ lónìí, lórúkọ Jésù wá lọ kan àánú, àánú tí ìran rẹ ò ṣiṣẹ́ fún rí, àánú tí ẹnikẹ́ni ò rí gbà rí nínú ìran rẹ, lórúkọ Jésù, a máa ṣí ọ̀run àánú yẹn fún ọ. Lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́, bó o ti ń jáde lọ lónìí, o ò ní rogun àkóbá. Bó o ti ń jáde lọ lónìí, ìpinnu ọ̀tá kò níṣẹ́ lórí ayé rẹ. Bó o ti ń jáde lọ lónìí, lórúkọ Jésù, o ò ní rẹrù ẹ lọ́rùn. Lórúkọ Jésù, o ò ní rẹrù ẹ lẹ́rù. Lórúkọ Jésù, o ò ní rẹrù ẹ lẹ́rù. Lórúkọ Jésù, ìmọ̀ ọ̀tá kò níṣẹ́ lórí ayé rẹ o. Àánú ojú ọjọ́, ó máa bá ọ̀rìn ìrìn àjò pọ̀. Lórúkọ Jésù, wà á ríràn lọ́wọ́ gbà. Ògo Ọlọ́run á fara hàn. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ògo ni fọlọ́run lókè ọ̀run. Ọlọ́run gbọ́ àdúà. Jésù, Olúwa wa, àmì. Orúkọ mi ni Wòlíì àti ajíhìnrere Fẹ́mi Joshua Dáìró, tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Àánú Yanjú Ẹ̀, látinú ìjọ Christ Apostolic Church, Goshenland, ilẹ̀ Àánú Yanjú Ẹ̀, tí Ọlọ́run gbé wa kalẹ̀ sí ẹ̀yìn Muna Closely Hotel ní ìyànà Ṣapatí, tí àwọn kan mọ̀ sí Miriam Hall, ní ìdojúkojú Olóròrò Estate, Gomo Road, Ìlọrin Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, kí n tó kúrò lórí ìkànnì láàárọ̀ yìí, mo fẹ́ kó o tẹ́tí gbọ́ àwọn ẹ̀rí mẹ́ta yìí ní kíákíá. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Ẹnjiníà, ẹ bá mi gbé àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọlé.
1: Praise the Lord.
2: Hallelujah.
1: Ẹ̀rí mi pín sí ọ̀nà méjì. Ẹ̀rí àkọ́kọ́ ní Saturday ta ṣe anointing service. Mo mú àwọn staff mi kan wá, tá a jọ wá sí bíbáyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé anointing yẹn ó ṣiṣẹ́ nínú ayé àwọn ènìyàn méjì. Ẹnìkan sọ fún mi wípé ní ìjọ tó ń gbé òróró yẹn dénú ilé, ó ní ara òun ṣàbalẹ̀ mọ́, ó lóun ò mọ bó ṣe ń ṣe òun. Ó ní bẹ́ẹ̀ mi yẹn ṣe ní kóun ó lo anointing yẹn, kóun ó fi sí gbogbo igun ilé àti ibi táwọn ń gbà wọlé. Ó ní sí ìyàlẹ́nu, ó ní ẹyẹ ńlá ńlá ń lòun rí ní ọjọ́ kejì ìjọ tó ń lo anointing yẹn. Ó ní ẹyẹ yẹn òun ò mọ bó ṣe wọlé, ilé wọn ò ní òkò sí kankan bẹ̀, ẹnìyẹn Ọlọ́run mọ́. Ó ní òun ṣàpè àwọn ènìyàn wọn bá òun pa ẹyẹ yẹn. Ó ní láti ijọ́ náà, ó ní bóun bá fẹ́ wọlé pẹ̀rù máa ń bà òun. Ó ní ṣùgbọ́n látọjọ́ yẹn, ó ní ẹ̀rù ò bà òun mọ́ nígbà tán ti pa ẹyẹ yẹn, pé ọkọ̀ ń balẹ̀ nínú ilé. Ẹnì kejì náà, ó rí ogun nínú ìdílé ọkọ ẹ̀ tó jẹ́ wípé ìyá ọkọ ó máa ń gbógun lé ni. Ṣùgbọ́n láti ọjọ́ tó ti gba anointing yẹn, àtẹ̀lé ìta kọ́kọ́ gbọ́ àti dádì ṣe fún wa, ó ní láti jọ́ yẹn lójú ìyá ọkọ òun àtọkọ òun pàápàá tó gbógun lé òun. Ó ní òun dàbí ọba ni. Eléyìí tó ṣe kẹta náà ni nínú ìdílé mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe ogun nínú ayé mi àtọkọ mi kó tó di pa àṣàjọ̀dún obìnrin rẹ. Bí dádì ṣe bẹ̀rẹ̀ sí ní sìkì nìyẹn, èmi náà ẹ̀yìn mi kọ́kọ́ rí mi mọ ibi tí ogun yẹn ti wá, bí ẹni pé mi nílé president lọ́jọ́ àjọ̀dún. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó ṣe ogun nínú ìdílé mi tí ò jẹ́ ká máa sọ pé torí ìyá Sunday school àti bàbá Sunday school, ẹ jẹ́ ká cancel àjọ̀dún obìnrin rẹ. Mo fi ògo fún Ọlọ́run. Praise the Lord.
3: Mo ní Olúwa lógo, ẹ̀rí mẹ́ta ni mo ní. Àkọ́kọ́, mo dúpẹ́, mo béèrè lọ́wọ́ Ọlọ́run pé iṣẹ́ tí mo ń ṣe yìí, Olúwa jẹ́ kán fi kún owó mi. Mo yin Ọlọ́run lógo, wọ́n wá dọ́bù owó yẹn fún mi. Ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, mo níwò yìí last year, mo wà nu oyún. Mo fẹ́ abáda tí máa ti wá bára dábì òní, ọtí wà nu oyún ni o. Ìjọ kan wọ́n sọ̀rọ̀ yẹn, ojú tì mí. Mo ṣàdá gbogbo ògo padà sọ́dọ̀ lọ́nà nítorí pé ìwé last year mi mọ ibi tí mo wá ẹ̀ṣọ́ yìí, ó bò mí mọ́lẹ̀. Wọ́n ní kí lọ ṣe scan, mo lọ ṣe scan. Wọ́n ní typhoid ni mo tún lọ general. Àṣé oyún ni mo ní, mi ṣe mọ̀ pé mo wà ní oyún. Mo ṣàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ìgbà tí mo fi bí ọmọ, mo bí ọmọ obìnrin, Ọlọ́run ṣèyanu fún mi. Ẹ̀rí ẹlẹ́kẹta, ǹjọ́ Saturday tá a gba òróró, àti mi kò ti travel out láti 2 years. Mi ò tiẹ̀ gbúrò wọn rárá, mi ò rí fọ́tò wọn. Mo wá mú omi, omi kànga tó rí mi tiẹ̀ lé wa, àánú yanjú ẹ̀. Mo wá rán mà kan à ń pè ní ìyàwó nílé wa. Wọ́n á ní gbo lọ́ bá mi gbo omi ò, torí wọ́n ní aago 7 náà máa bẹ̀rẹ̀ o. o sa ba mi gbe keg 5 liter o wa ba gbe omi bo se gbo mi fun mi emi o ti e mo pe won si praise me mi se gbo mi niyan mo sa mo wa gbo mi yan mo wa bu si photo anti mi to ti show out loud ta ti e gbu re rara mo wa da ta tun wa gbo ororo mo wa mu ororo mo wa bu sori photo mo ni iwo olorun pe fe mi ade dairo o ya mo fe ko je ri agbara lori photo yi tori anti mi mi gbu ro re omi mo bi to wa o mo yo ku ni mo yo wa ni sugbon mi o mo sugbon mo ni olorun pe baba fe mi dairo o ya je ri agbara re gba to wa di ana ti a lo si obinrin rere
2: ti ni ana
3: ana ti a lo si obinrin rere ni baba church owo pe mi mo se de bayi o mo ni e ba mi gbe phone fun aburo mi mo fe ri aburo mi ni be na ta ti mi se se video ko ni mo ni olorun
4: praise the lord
2: she gbo testimony yen
4: praise the lord
5: hallelujah
4: ọ̀rẹ́ mi kọ́ ló invite mi wá síbí ìbọn ó dàbí pé ó tóbi 2 months mo ti ń wá bí báyìí tábà lọ ṣọ́ọ̀ṣì ń gbà yàn á máa ń ṣe yẹyẹ ni torí alájà ni mí alájà yẹn opó ni mí late last year lọkọ mi ṣaláìsín so tí bá wà nílé tí bá ń bara jẹ́ tí bá ń sunkún a ní hasan ayá nìsún ṣọ́ọ̀ṣì ibi tí ń lọ sí sapá tí nìsún lòun ti ń lọ mọ ni wò ó fi mí kalẹ̀ jàre ọ̀nà scam ti bá bẹ̀sì lọ́jọ́ tí mo kọ́kọ́ dá ẹsẹ̀ wọ ẹ máa rò pé bóyá alájà dá lóde gbogbo ọ̀rọ̀ mi sí ọ̀dọ̀ pásítọ̀ tó ṣe wàásù ni púpọ̀ kan tó sọ pátápátá èmi ló bá wí mo ní irú ọlọ́run ó tún nílé yìí òkè ká máa bá bọ̀ wọ́n ní pé kó tó di 12 o'clock wọ́n ní a máa gba ìpè ayọ̀ mo wá fìgbàgbọ́ mú fóun mi jáde mo nà sókè pé ọlọ́run jẹ́ kí n gba ìpè ayọ̀ ọkọ mi kú ní november last year iṣẹ́ tí mo ṣe kó tó di pọ́kọ mi kú microfinance bank mo ti ń ṣiṣẹ́ ìgbà tí gbogbo wọn ti gbọ́ wípé ọkọ mi kú n ò tọ́nà ọ̀pọ̀ ó wá di gbèsè sí mi lọ́rùn tó pọ̀ gan ìkan wá wà bẹ́ẹ̀ tó owó yẹn pọ̀ gan tó bá tiẹ̀ pè mí gan tí n bá rò pé ó yẹ kí wọ́n bá mi sọ̀rọ̀ tùnú kán kí mi èmi tọkọ mi ẹ̀ṣẹ̀ kú gbogbo yín pátápátá tó jẹ́ ọmọdé ẹ̀ nífinú dúdú ṣopó o kàkà kí wọ́n kànṣó mi owó náà máa bèrè màmá ní jáde ṣiṣẹ́ kó gbà gbogbo èèyàn wọn ṣà ń lọ ní òkúkú débì báyìí rí wọn lọ sí ẹyìn bẹ yẹn wọn lọ ń ṣe fọ́tò wọn ṣà ń nínà mo ti ẹ̀ wọ ọbẹ̀ wù tearing obìnrin yẹn ashley ló bá mi wí wọn kí wọn yẹrin ju èmi tó dẹ̀ jẹ́ pé margaret thatcher ni mí albert kìíní yẹn kàn mí mo ní I don't know I've never been here before wọn á bọ yẹrin mi níjọ yẹn mo bọ sọwọ́ ẹ̀ mo wọlé mo ṣe gbogbo nǹkan tí mo fẹ́ fọ́lọ́ ìgbà tó máa di 12 o'clock tá a máa parí ń jọ yìí inú ojú 12 o'clock lọ ó tiẹ̀ tó bí 2 ti máa jáde mo tẹ̀lé 15 missed calls kí ló ṣẹlẹ̀ láti ibi iṣẹ́ mi ìwálẹ̀ ni nìyẹn ọ̀gá bá mẹ́sẹ̀jì mi pé owó ẹ̀ ti wọlé o ó jẹ́ ìyàlẹ́nu ńlá fún mi mo yìn lóògùn mo gbé ga mo ṣe lọ́ba tọ́rẹ́ mi máa ń wà mi máa ń yẹ̀yẹ́ ni ẹ má jẹ́ kí n tàn yín as old as I am ẹ̀rí kìíní nìyẹn ẹ̀rí kejì ọmọ mi
2: ẹ̀dùnmá ẹ̀mọ́ tó sọ yẹn àwọn máa ń fa àwọn pásítọ̀ àwọn ṣọ́ọ̀ṣì wọ́n máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́
4: ni ẹ̀ parọ́ this is a testimony I will not lie èmi máa ń ṣe yẹ̀yẹ́ ni even though tá a bá lọ a máa ṣe yẹ̀yẹ́ náà ṣáà ni àìkiri yóò jóná ṣáà fẹ́ lọ jó elder sandy bẹ̀tọ̀ náà báyìí ní mi pàdé jọ yẹn that is testimony number one ìkejì ni wípé ọmọ mi bó ṣe pè mí níjọ yẹn nìyẹn kì í fi orúkọ ẹ pè mí ajá ló máa ń pè mí ó dárúkọ ẹjọ yẹn ó pè mí mo ní kí ló dé it's very very unusual ó bá bẹ̀rẹ̀ sí ní sunkún dájí mo ní ìwọ ṣáà ló máa ń pẹ̀tù sí mi lọ́kàn dájí ti lọ ó ní rárá ìyẹn kọ́ ó ní there is a problem ẹ̀rú bà ní àyà mi já kí ni problem ó láwọn student òun àwọn tó ń tọ́jú náà máa ń pè ní student torí wọn ò gbádùn ó ní kan kù kan jẹ́ ó ní wọn lò máa fèsì panel ó máa fèsì panel níjọ́ wo náà lè máa fèsì panel jẹ́ kí n mọ déètì mo ní àbí kí wọ́n sọ fún dáàdì mi èmi ò dé mọ bọ́n ṣe mí ṣàmọ̀ nǹkan tí ò bá jẹ́ téèyàn ò kí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ṣàmọ́ bí mo ṣe máa wá rí wọn bẹ́ẹ̀ òróró tó fún wọn níjọ́ yẹn mo ṣáà bẹ̀rẹ̀ sí ní dásí pítsọ̀ ẹ̀ mo tiẹ̀ ti dásí tó ti bó dáadáa má ṣáà máa fi gbàdúrà má níwọ̀n náà máa gbàdúrà mo fún lẹ́sẹ̀ báìbù kan tí mo mọ̀ dáadáa Psalm 23 bi mo se jala jija to mi o le ma ka mo fun ma ka ma se gbo pin se ami se se ma gbadura abi oye yin bayi mo ni se ki sa se pe boye ni yan ku o ni ko ku mo le won wa tun ni oro panel ki se bi teyan ti ma so pe boye yan fe bribe okay o lo n ti ri manager hun e to sele ni jo si awon tirun kan ba yan ti sele si to ya pa won client won ti won ni problem ki lo ma n sele si won ah oni koda oni kan to se wi pe won go one sentence there oni kan to se wi pe won da duro ah iwo lo la duro ise to ti se nbe yen to de ti di oga bawo ni mo se fe se bayi abi ki mu ororo ki send eni mo ba lo si taiwo e ma binu o won lawo le di ise ororo wi pe won ni gba o le fun kekere yen na ni o ti won fun anjo yen mo wo se si ni hanoit eniyen bo se pe mi ni yen ni jo tuesday only one in Hade Bite. I don't be in Hade Bite. What are you looking for? What are you doing here? You're supposed to be on your work. Only a push up on me. Panet, on no fair face. One of the paper, oh no, it's a paper panel. Oh no, oh no, you must have paper panel. Ah, only what was a paper panel. Oh no, it's not a duro. What do you want? You don't have any query. You don't have any answer to that. You're in by. Step on my law. What's your feminine? Only yaisha. Oni Olorun to nsin nisin oni ma sin o mi o wa si Sunday service ri o this is my first time so mo yin logo mo gbe ga mo se loba oba won oba
2: nitori pe ko
4: ma tun wa le nisin bawo ni mo tun se fe ma nse mo sin fun oko se ma tun wa ni pe ko na tun wa ko ma wa ba wa da ko pot ni ko easy now
2: ah
4: mo dupe lowo Olorun oba
2: e ba mi dide duro
4: se komo ni se won nilu oyibo si o je komo ni se won nilu oyibo mo pega mi o discuss oro yin pe anybody because I don't have anybody again kokan ba si ku iji ti tan so gba mo wa mo pe mo ni Olorun si mo gboju le si mo je pe oba ta pe to jeri agbara re mo ni pe iwo Olorun oba iwo ni mo ke pe o mo tun wa pe de kan mo ni afefe ki fe ko ma ke jogo lara anointing o ti mo n da si ara iwo mo yi ma je ko ni query kankan ni waju oyinbo ma je ko ni query kankan ni waju oyibo afi bi gba to se wi pe Olorun yen a dun ba rin ni mo yin logo e ba mi yen ba mi tega
0: o da mi loju pe eyin na ti gbo gbogbo awon eri meteta yi e gbo bi Olorun se fi anu yanju oro awon ti momo yi mu wa sinu ipade yi ti won de ni oro eri ti Olorun daabo bo won ati awon

0: aláìní bàbá.
1: Kápẹ́sọ̀.
0: Ìrànlọ́wọ́ aláìní retí.
1: Yáàsọ̀.
0: Ọkọ àwọn ọgbọ́.
1: Ẹ̀mínú àwọn wòlíì.
0: Ẹ̀mínú àwọn wòlíì o.
1: Kápẹ́sọ̀.
0: Ipa rẹ o.
1: Ó ṣe jọ́sọ̀.
0: Ọba tó ṣọra tẹ́lẹ̀ kan ò lè ṣe.
1: Kápẹ́sọ̀.
0: Orúkọ rẹ ti ní ìyìn tó.
1: Ó yẹ sọ.
0: Ní gbogbo ayé.
1: Ó ṣe jọ́sọ̀.
0: Báwo la bá ti fi ọkọ. Ìwọ ni bu ọrẹ.
1: Ìgbínike.
0: Kábíyèsí Ọlọ́run ayọ̀.
1: Awuwo ma ṣe gbẹ o.
0: Ẹni mímọ́.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Kábíyèsí Ọlọ́run ayọ̀.
1: Ọlọ́run ṣe ni.
0: Ẹni mímọ́ funfun Bọ́láwí. Akàwé òsì láyé Ọlọ́run o. Bẹ̀tì bẹ́ẹ̀ lẹ̀wọ̀ ma bẹ́ẹ̀. Ìwọ ni Ọlọ́run.
1: Ìwọ ni o.
0: Títí láì ni orúkọ rẹ.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ní ìran dé ìran.
1: Ó yẹ sọ.
0: Nígbà tí ayé ò ní símọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìwọ ni wà máa jí Ọlọ́run lọ.
1: Títí dé òpin ayé.
0: Títí dé òpin ayé.
1: Kábíyèsí o.
0: Ìwọ ni wà máa jí Ọlọ́run lọ.
1: Ó yẹ sọ.
0: Gbogbo ènìyàn gbọ́. Bí ẹ bá lè rí àmì ṣe.
1: Orúkọ Jésù.
0: Àánú rẹ̀ dé ilé rẹ.
1: Àmì Jésù.
0: Àánú rẹ̀ dé ilé rẹ.
1: Àmì Jésù.
0: Àánú rẹ̀ wọlé ẹ.
1: Àmì Jésù.
0: Àánú rẹ̀ wọlé ẹ.
1: Àmì Jésù.
0: Yádà ní Yakapa.
1: Ó yẹ sọ.
0: Àánú rẹ̀ wọ ilé rẹ.
1: Àmì Jésù.
0: Ìrànlọ́wọ́ àánú ńlá.
1: Orúkọ Jésù.
0: Àánú tó tayọ.
1: Orúkọ Jésù.
0: Ó di má jẹ̀mú.
1: Ó yẹ sọ.
0: Ó yẹ kó wọ ilé yìí.
1: Àmì Jésù.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Kó wọ ilé yìí.
1: Àmì Jésù.
0: Àṣẹ àánú ni mo pè.
1: Orúkọ Jésù.
0: Mo ti ń jìyà bó ọjọ́ ti pẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àṣẹ àánú ni mo pè.
1: Orúkọ Jésù.
0: Kó wọ inú ilé rẹ.
1: Àmì Jésù.
0: Kó wọ inú ilé rẹ.
1: Àmì Jésù.
0: Ọwọ́ kò sáànú nílé yìí.
1: Adániwáyé o.
0: Àmì kò sáànú nínú ilé yìí.
1: Ayérayé Ọlọ́run.
0: Iná gbẹ̀dànù. Gbogbo ẹbí ọba ti gbọ lórí afẹ́fẹ́.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Àṣẹ Olúwa ni èyí. Ẹ̀mí kò sáànú.
1: Orúkọ Jésù.
0: Ti ń bẹ nínú ògiri ilé rẹ.
1: Ayérayé Ọlọ́run.
0: Iná gbẹ jáde.
1: Àmì Jésù.
0: Mo rán iná wọnú ògiri ilé yìí.
1: Ó yẹ sọ.
0: Àrá wọnú ògiri ilé yìí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo etí ti bá gbọ́ mi. Máa fọwọ́ gbọ́ ògiri ilé rẹ.
1: Ó yẹ sọ.
0: Ẹ bọra kò sáànú nínú ilé
1: yìí. Orúkọ Jésù.
0: Ṣùgbọ́n tí mo wí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀mí kò sáànú nínú ilé yìí.
1: Àmì kò sáànú nínú ilé yìí.
0: Nínú ògiri ilé mi.
1: Nínú ògiri ilé mi.
0: Ẹ̀lànà jáde.
1: Ẹ máa lànà jáde o.
0: Ṣó máa sàmì.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ó yẹ kó lànà.
1: Ó má jẹ sọ.
0: Máìlì kì fàdárù.
1: Ó yẹ sọ.
0: Àṣẹ Olúwa ni èyí. Ẹ̀mí àbọ̀dẹ kò sáànú nínú ilé yìí.
1: Orúkọ Jésù.
0: Àwọn ilé kan wà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó bá ti gbà.
1: Yes, sir.
0: Ẹ sọ.
1: Sọ.
0: Bó ní àánú lórí.
1: Ẹ o.
0: Tó bá wọnú ilé yẹn.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Iná àánú yẹn kú.
1: Káì.
0: Ẹ sọ.
1: Ó yẹ sọ.
0: Àwọn ilé kan wà.
1: Ẹ o.
0: Ó mọ ìpínlẹ̀ wọn.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹ ló.
1: Yes, sir.
0: Wọ́n lè jàjàjà.
1: Ẹ.
0: Lórí ilẹ̀ yẹn.
1: Ẹ.
0: Kó tó di pọ́ kọ ilé yẹn.
1: Àjẹniwáyọ.
0: Wọ́n lè ti ta ìjẹ yẹn bíi méjì ilẹ̀.
1: Ẹta mẹ́rin.
0: Kí ó tó di pọ́ kọ ilé yẹn.
1: Kábíyèsí
0: Ọlọ́run. Ilé kan wà. Láṣìírí.
1: Kábíyèsí o.
0: Orí èèyàn náà fi ṣe ìpínlẹ̀ ilé yẹn.
1: Jésù.
0: Àwọn tí wọ́n máa dúgbò yẹn.
1: Ayérayé o.
0: Wọ́n máa mọ tí mo sọ.
1: Yáyáyáyá.
0: Orí èèyàn.
1: Orí èèyàn.
0: Orí èèyàn bíi 15.
1: Kábíyèsí o.

0: di ọmọ.
1: Kápí ẹsẹ̀ o.
0: Ṣé mọ sàn mí?
1: Ó yẹ sọ.
2: Àjọ̀nú ti ń jáde láti inú ògiri ilé.
1: Orúkọ Jésù.
2: Tí ló ń pàdé olóore.
1: Orúkọ Jésù.
2: Tí ń dá olóore padà.
1: Orúkọ Jésù.
2: Ó yẹ kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Kó lanà o.
1: Amen.
2: Gbogbo ẹni tó gbàdúrà yìí.
1: Yes Lord.
2: Rí kó sọ rẹ. Èdìdí kan lẹ́nu.
1: Yes sir.
2: Fi ti àdúrà yìí lẹ́yìn.
1: Àbíẹ̀sọ.
2: Àánú kan bọ̀. Ní ilé rẹ.
1: Adániwáyọ.
2: Ọrẹ èdìdí. Sọgbọ tí mo gbọ́.
1: Ọrẹ èdìdí ni o.
2: Gbogbo èèyàn ni kò ṣe.
1: Lọ́ṣẹ́ o.
2: Ọrẹ èdìdí.
1: Ṣọkùnrin ṣọ́bìnrin.
2: Send yẹ sí account.
1: Lọ́ṣẹ́ o.
2: Wọ́n fún yín ní GTB.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Mo retí ẹ o.
1: Kábíẹ̀sọ.
2: Iyekíye.
1: Oye sà.
2: Tó o bá fi ṣe.
1: Oye kọ́yẹ
2: ni o. Ìbá ṣe 1000.
1: Bẹ́ẹ̀ni o.
2: Ìbá ṣe 500.
1: Bá ṣe 500.
2: Mo retí ọrẹ rẹ lẹ́ni.
1: Oye sà.
2: Èyí ti ṣe ọjọ́ ìtú. Sílẹ̀ mo retí ọrẹ rẹ bàbá mọ̀mọ́ rí pọ̀ sí ọrẹ yẹn fí ọrẹ sí àdúrà yẹn lẹ́yìn ọrẹ àdúrà mi gbà ó ṣe pàtàkì tí irú àdúrà bá gbóná bí ẹlẹ́yìn ẹ̀sà epo kan ló máa gbé mọ́tò rìnrìn àjò wà á fi ti àdúrà yẹn lẹ́yìn ni mo ṣe ìrúbọ mo ti àdúrà mi lẹ́yìn in the name of Jesus. Gbogbo etí tó gbọ́ ní àgbáyé. GTB 05 25 2 8 7 5 1 8 GTB 05 7 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 mo gbọ́ nǹkan kan o.
1: Yes sir.
2: Ẹ jẹ́ sáré yànnà náà.
1: Kábíyèsí o.
2: Àwọn kan wígbé.
1: Yes sir.
2: Sábra kadabra ni. Ṣé fẹ́ẹ̀kì ni.
1: Olè yé wa.
2: Àwọn tẹ Símọ́nì tá ń gbọ́ lórí afẹ́fẹ́.
1: Yes sir.
2: Kò sí àǹfààní fún wa. Kò sí àyè. Láti máa ṣàlàyé.
1: Oye sà.
2: Ọjọ́.
1: Bẹ́ẹ̀ni o.
2: Lórí orí afẹ́fẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
2: Ọjọ́ gígùn.
1: Yes sà.
2: Lórí afẹ́fẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
2: Gbogbo tó ṣẹlẹ̀ ní church.
1: Kábíyèsí o.
2: Kì í kò sí àǹfààní fún wa.
1: Oye sà.
2: Láti máa yànnà náà.
1: Láti máa ṣàlàyé.
2: Ẹnjiníà wa.
1: Yes sà.
2: Ó máa ń bá wa kọ́ọ̀tì ẹ̀ síra wọn.
1: Bẹ́ẹ̀ni o.
2: Bẹ́ẹ̀ni o. Hello. Aì ibi tó ti wá sọ èrí tí ìyanu ti ṣẹlẹ̀ wọ́n lè kọ́ tí ẹ̀ mọ́ra wọn ó lè jẹ́ bí ọ̀sẹ̀ méjì ni
1: o
2: àbí ọ̀sẹ̀ kan
1: níwà tó gbà
2: ẹṣẹ́ gbọ́ mi wọ́n wá lọ kọ́ tí ẹ̀ mọ́ra wọn wọ́n wá plí ẹ̀ ó wá dàbí wígbé ọjọ́ tá a gbàdúrà fún náà ní mírẹ́kù yẹn ṣẹlẹ̀ ni àwọn èèyàn fi rò pé ìdè ni ìdè kọ́ o ìròyìn òtọ́ àmójúbà.
1: Bẹ́ẹ̀ni o.
2: Ẹ̀sà.
1: Tọ́ni Afíjìnì.
2: Ẹ̀sìmọ̀.
1: Ó yẹ sà.
2: Tó o bá débẹ̀.
1: Báwo.
2: Ìwọ náà ó rí.
1: Wà á lè sọ.
2: Wà á lè sọ.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ìtọ́jú ẹ̀ bá rí.
1: O ní pẹ̀lú ọ̀bọ̀jáwura.
2: Bẹ́ẹ̀ni o.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Àrùn mi sí ọ.
1: Bẹ́ẹ̀ni o.
2: Nítorí náà.
1: Ó yẹ sà.
2: Yóò dára fún ọ.
3: Mo gbọ́ wọlú ọgbẹ́.
4: Ọmọ yín kan bẹ ní Abuja.
3: Bẹ́ẹ̀ni sà.
4: Ó ní court case. Ọ̀rọ̀ rẹ̀ wà ní ilé ẹjọ́.
3: Bẹ́ẹ̀ni
4: bàbá mi. Má àdàyé ní kíáfọ̀.
5: Yes.
4: Ọjọ́ wo náà fẹ́ dájọ́ yẹn?
3: Oṣù táwọ̀ àánú ẹ̀ náà ni.
4: Oṣù táwọ̀ yìí.
3: Bẹ́ẹ̀ni wọ́n lọ́n di 29 and di 30.
4: Ẹ ń di oṣù yìí. Nẹ́ni kẹ padà wá.
3: Monday.
4: Olúwa ní bọ́mọ yóò sọ́ra yóò wúlò ẹ̀wọ̀n.
3: Ẹ dákun, ẹ ṣàánú mi, ṣàánú fún mi.
4: Ibo lọmọ yẹn wà báyìí báyìí báyìí.
3: Ọmọ ń lè.
4: Màmá.
3: Ta.
4: Olúwa wípé. Ṣẹ̀fẹ́ kọmọ yẹn bọ̀.
3: Kọ́ bọ́ ni o, kọ́ bọ́ ni rọrùn mi o.
4: Ṣẹ̀fẹ́ kọ́ bọ́.
3: Kọ́ bọ́ ni rọrùn mi o, kọ́ bọ́ ni rọrùn gbèsè ayé mi o. Kọ́ bọ́ ni o, ẹ̀jọ́ ẹ bàbá mi o. Ẹ dákun o, ẹni fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o.
4: Ìtọ́mọ yín dẹ̀ ṣe. Olúwa sọ pé kí wo nínú ẹ̀mí mo dẹ̀ wo ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló fẹ́ jìyẹ.
3: Fẹ́ jìyà rẹ̀ ṣàánú fún mi.
4: Ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ni o.
3: Torí rẹ̀ náà mo fi ń sáré káàkiri.
4: Ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ àìmọ̀dí rẹ̀. Ẹ̀ṣẹ̀ àìmọ̀dí rẹ̀.
3: Bàbá mi ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ṣàánú mi.
4: Ìyànà kẹ́tẹ́rù mi yà. Ọlọ́run má jẹ̀mú o. Ìyá.
3: Sá.
4: Olúwa ní ṣe ìrànlọ́wọ́ kan fún yín.
3: Bàbá ẹ ṣe o. Ẹ ṣe bàbá mi o. Ẹ ṣe o. Ẹ ṣe o. Ẹ ṣe ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ní fàyà ṣiṣẹ́ ìrànṣẹ́ o. Ìpè yín ọmọ lọ wájú o.
4: Ìyá.
3: Sá.
4: iya won gbe iran omo yin wa fun mi bayi won de gbe esun ti won fi komo yen fun mi mo ni oluwa kire oluwa ni esun apa yen ni
3: be ni baba e ku ro
4: mo gbo oluwa lo nko lo de pa sugbon wa idaniki amo sugbon ojo ti omo yen ma ku ijo to birin yen ma ku odo omo yin lo ti kuro e da mi lo mo
3: be ni sa be ni sa
4: odo omo yin lo ti kuro
3: baba mi
4: bo ti dele lo dele lo ku won wa ni poison lo je odo omo yin de ko lo ti je poison ibalopo lo waye larun wa to omo yin mama
3: da baba mi o to ni o to le so o to le so o to ro ni baba mi e kuro eju esanu me da esanu
4: e gba mama e lo get omi eyo kan eni kan ba yin da ororo sinu e e gbe wa fun oluwa wi ba iya ma lo wu e ni ago kan oru eni woli lo ni asiri lowo e je so n to po mo yen ko mo birin yen to lo odo boyfriend ye eyi ti si omo ti won ko to lo be lale o ya odo ro ore re ni role odo ore re yen lo gba todo
3: oyin ki tori omo ah eni ku laarin bo ron be ja so pe tomo mi ole
4: iya o ti ja sayo
3: olorun o se abi je
4: iya iya iya
3: ti ole won nga ku olodo oko to jesu
4: se ba mi soro tele kin to so asiri ogun omo yin
3: ba yin so o
4: te ba ti fun ni bara meje meje yen lowo ipada ko skile kile ni to su iya ti won ba pe yin ko to dago meji la oru pe won ti kan su case yen won ni komo yin wa sign
0: yes
4: we party withdraw case yen ko to dago meji la oru eni ti mi o ba ri yin bi lola wa su eri mi ni wo lori mo iya afite ba ti ri se ise e tete mo lo bye bye
5: engineer mi e ja doke lohun
6: mo dupe lodo olohun last month mo ti fe je ri yen ni agbabia kan lo ko mi mo kon ri pe lekun na mo koko wa si program ni school 3 po lati gba ti mo ti gbele bi ijo keta mo sha ri para nse ni bakun ko pe bi mo se bere si ni wu ko ni iko ke iko ta nso iki se ko kekere o ti ba wu bayi mama po nkan lenu bi pe bi milk kini e ma wa ma run ile pa to e pe
4: o ma run ile pa ma hear ke
6: shada mo lo nsele mo lo hospital mo gba bi omi merin won fun mi lori sirisi nkan iko yo lo mo sha wa gba to di jokan bi mo se message apro mi yen pe ba message baba e se ko e lo fe pa mi o wa ni ororo tara yen ki mo ni mi ti ran ti bi ti mo gbe si bi mo sha se ni fi ka yo ya lo wa awon ororo yen fun mi yi to ba sha ti ri gbe jade mi ni agbara ti n ba wa bi na wa gbadura mo ma ko bi anki meta dani ti mo fi ma po kini yen si o ma ma hu ko yen gan mo ti wa ni gan gbogbo ayan ti won pe ki ma lo si fridge pe ki lo toje mo ni pelu ogo olohun to ba je mi ti e ba teyan je to ba fe pa mi ma fara ni mi ni orujo kan mo kan ri pe lala ikun won di mi kale bayi erun wa po ti won lo mo wa pe gbogbo won mo ba won soro won gbo mi mo sa taji saye mo joko mo be ton radio mi around fo mo gbadura yen mo wa mo fe nti mo joko sibe mi le sumo gba to ya mo wa di bi mo se ni ki lo we bi 5 o'clock bye e je ti mo fe je ri yen mo wa bi mo gbe kini yen dali bo won ne ri okun mo be si po kini kan bi hoid mo wa po mo wa bi omo mi obirin mo mi e ti run mo ni saje po kini e bi gbe mi mo wa po gbogbo etan bi mo se po tan bye
4: lẹyìn ìgbàtẹ lo òróró yẹn àbí.
6: bẹẹni mo wá lọ wẹ ẹni tó rí mi láàárọ ọjọ kejì kò lè sọ pé mo sick.
4: kai ọlọrun dẹ da àlàáfíà yẹn padà okun àtagbára everything ọlọrun dẹ tún yí sílẹ. my god.
6: ìpàdé yìí bú mi. wọ́n ṣe wọ́ mi pé mò ń wá mò ń tọ́jú bá orí òkè kiri mo dúpẹ́ pé orí muslim ni mi gbogbo ìdílé mi muslim ni mi dẹ lọ chọọchì rí chọọchì program yìí náà ni chọọchì mo máa ń wá.
4: kai
6: mo ṣá mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run ò fi pàdé
4: yìí. ẹ pariwo go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go kì í ṣe kékeré o. Wọ́n fẹ́ fi payín ni o. Ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́kọ́ payín ní àpásáyé. Mo sọ tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ni wọ́n ní tọ́ba ti ń pọ̀ kíní yẹn. Wọ́n kíní yẹn ń rùn bí òórùn ìlẹ̀pa. Ṣé o mọ̀ túmọ̀ òórùn ìlẹ̀pa? Òórùn tó ti kú. Mo kéde. Yes. Ọfẹ́ yìí kú lára rẹ̀.
0: Jésù.
4: Ohun tí a yẹ gbé sí ẹ lára tó ní kó pa ẹ.
0: Lorúkọ Jésù.
4: Mo sọ tẹ́lẹ̀.
0: Oyè sà.
4: Ọfẹ́ yẹn jáde lára ẹ.
0: Ẹ̀mí Jésù.
4: Hello.
7: Aisa.
4: Mo gbé òróró ọjọ́ ìmìdání o.
7: Aleluya.
4: Wọ́n sì lú ìlọrin o.
7: Ìlọrin.
4: Àti ọ̀sẹ̀ ọjọ́ ìbí.
7: A kò lé wọn.
4: Ọ̀sẹ̀ ọjọ́ ìbí.
7: Aleluya.
4: Òróró ọjọ́ ìbí.
7: Gbogbo ìlọrin o.
4: Omi má jẹ̀mú ọjọ́ ìbí.
7: Mo ṣe Jésù.
4: Mo gbé wọ ìlọrin.
7: Mo ṣe Jésù.
4: Mẹ́ta ni o.
7: Kábíyèsí o.
4: Ọ̀sẹ̀ ọjọ́ ìbí. Ọ̀sẹ̀ má jẹ̀mú ọjọ́ ìbí. Àti.
7: Òróró.
4: Òróró má jẹ̀mú ọjọ́ ìbí.
7: Àtàríwáyé o.
4: Àti omi má jẹ̀mú.
7: Kábíyèsí o.
4: Ọjọ́ ìbí wòlíì.
7: Ọyẹ sà.
4: Àti kọ́mẹ́tẹ̀ta dání.
7: Aleluya.
4: Lágbo méje láàárọ̀.
7: Méje àárọ̀ ni o.
4: Àárọ̀ tó gbẹ yìí.
7: Àárọ̀ tí ń sẹ́ ìlú.
4: Àárọ̀ ọjọ́ ìṣẹ́gun yìí. Màmá kan ni mo ń lọ mi kan.
7: Kábíyèsí o.
4: Mo mọ̀ pé onípàdé tó fẹ́ lọ. Àràádùn balẹ̀ jínátà yìí. Bàbá mi wí pé. Òun fẹ́ bọ́ pàdé.
7: Ó jẹ́ dúró.
4: Wọ́n ti fún mi ní àwọn fáìlì àwọn èèyàn kan.
7: Kábíyèsí o máa ṣe o.
4: Kò ní orí ìná sí orí. Olúwa ni wọ́n bá Ọlọ́run pàdé.
7: Kábíyèsí o.
4: Ó ní owó bá òun Ọlọ́run pàdé.
7: Wọ́n bọ́ lọ sí òní pàdé o.
4: Nínú ayé wòlíì.
7: Ó yẹ sà.
4: Àṣírí ogun rẹ fẹ́ túlẹ̀
7: ni. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
4: Má jẹ́ mọ ọjọ́ ìbí ṣiṣẹ́ ní ara mi.
7: Má bọ̀, má bọ̀, má bọ̀.
4: Àṣẹ ọjọ́ ìbí ń gbé inú mi sọ̀rọ̀.
7: Bí ẹṣẹ Ọlọ́run.
4: Èyí wọlé Sàmíọ̀.
7: Ó yẹ sà.
4: Ó yẹ gbé ìtúsílẹ̀.
7: Mẹ́jẹ sàn.
4: Mo gbé wọlúwa Jehova.
7: Adéníwáyé o.
4: Sọ máa sàmí.
7: Èmi ẹ sàmí.
4: Ẹ̀yin àjọ̀nù ti ń jáde inú ògiri ilé.
7: Orúkọ Jésù.
4: Kẹ́ ẹ di oníbodè fọlọ́rẹ́.
7: Orúkọ Jésù.
4: Kí ni mo gbé?
7: Oníbodè fọlọ́rẹ́.
4: Tí wọ́n di oníbodè fún ọlọ́rẹ́.
7: Oníbodè fọlọ́rẹ́ o.
4: Nínú ilé mi.
7: Nínú ilé mi.
4: Ẹ kú dànù.
7: Má kú o.
4: Mádálí kẹrúbì.
7: Jésù.
4: Wọ́n.
7: Ó yẹ sà.
4: Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná sà.
7: Ó máa lágbára o.
4: Mọ́ mi dìde.
7: Yẹ sà.
4: Má bọ̀.
7: Ó jáde dé má bọ̀
4: má. Ní stadium.
7: Stadium.
4: Àṣẹ méjìlá tún fẹ́ lò. Ní ìpàdé ọ̀sẹ̀ yìí.
7: Kábíyèsí o.
4: Èmi àti ẹ̀gbọ́n mi.
7: Aleluya.
4: Ẹ̀jẹ̀ kan náà.
7: Ẹ̀jẹ̀ kan náà ni o. Ọmọ ìyá kan náà.
4: Ẹ̀yin tí wọ́n ti fi ẹ̀jẹ̀ ṣépè fún.
7: Kábíyèsí o. Ó máa lágbára o.
4: Ẹ̀yin tí ogun ẹ̀jẹ̀ ń jà.
7: Adéníwáyé o.
4: Tẹ́lẹ̀ ní bọ́.
7: Ó máa lágbára o.
4: Ogun tó bá ti pẹ́.
7: Bẹ́ẹ̀ni sọ.
4: Ogun ẹ̀jẹ̀ ni.
7: Ogun ẹ̀jẹ̀ ni.
4: Ogun tó bá ti pẹ́.
7: Ogun ìbí ẹ̀jẹ̀ ni sọ.
4: Ogun ìbí ẹ̀jẹ̀ ni o.
7: Ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o.
4: Kò sẹ́ lórí baba.
7: Rárá o.
4: Kò lè sẹ́ lórí ìyá.
7: Ó yẹ sọ.
4: Kò sẹ́ lórí ìyá.
7: Rárá o.
4: Kò lè sẹ́ lórí ọmọ. Àfi tó o bá ní ìtúsílẹ̀. Àfi tó o bá bọ́.
7: Ó bá bọ́ ni o.
4: Ẹ̀yin wo lẹ fẹ́ bọ́.
7: Mi ni sọ.
4: Ẹ máa kẹ́. Ẹ tú mi lẹ̀.
7: Ẹ tú mi lẹ̀.
4: Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀.
7: Lọ́wọ́ ogun ẹ̀jẹ̀.
4: Ẹ tú mi lẹ̀.
7: Ẹ tú mi lẹ̀.
4: Màmá dìde.
7: Ọjọ́ máa bọ̀.
4: Àárọ̀ Tuesday.
7: Àárọ̀ Tuesday ni o.
4: Aago méje.
7: Méje àárọ̀.
4: O mẹ́tẹ̀ẹ̀ta yìí.
7: Kábíyèsí o.
4: O gbúdọ̀ gbà.
7: Rí pé o gbà o.
4: Ọ̀sẹ̀ má jẹ̀mú.
7: Ọ̀sẹ̀ má jẹ̀mú yẹn.
4: Ọjọ́ ìbí wòlíì.
7: Rí pé o ní ń bẹ̀.
4: Òróró má jẹ̀mú.
7: Òróró má jẹ̀mú.
4: Ọjọ́ ìbí wòlíì.
7: Wà pẹ̀lú rẹ o.
4: Omi má jẹ̀mú.
7: Omi má jẹ̀mú.
4: Ọjọ́ ìbí wòlíì.
7: Rí pé o rí gbà.
4: Mo ti kódé lọrin o.
7: Aleluya.
4: Òní ni ọwọ́ gbẹ tiẹ
7: o. Wà gbà o, wà gbà o.
4: Ní Tuesday yìí o.
7: Má máa fà kókó dọ́là.
4: Má jẹ̀mú ló rán mi sí o. Àyànnágé dábì. Ìyá kan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́.
7: Ó yẹ sà.
4: Ọmọ rẹ̀.
7: Bẹ́ẹ̀ni o.
4: Ó ti ń pinnu àti mu lọ sí.
7: Kábíyèsí o.
4: Ibi tó ti ń wo wèrè.
7: Ayérayé Ọlọ́run.
4: Má mọ ọmọ yẹn lọ.
7: Má máa mu lọ o.
4: Bàbá mi wí pé.
7: Ó yẹ sà.
4: Òun fẹ́ wo sàn.
7: Kayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayay
2: omo iye pata pata
7: ayo ayo olorun
2: aran mi si o
7: ma mu bo
2: iya kan gbo mi
7: oh yes sir
2: won ran mi si o
7: kabeso
2: aye ti tileko
7: jesus
2: ile omo bibi
7: jesus
2: esa
7: oh yes sir
2: o ti woju olorun fun omo ti pe
7: bani o
2: won jo ran omo iye bi
7: kabeso
2: ele kan gbo mi
7: oh yes sir
2: ah ta le le yi o oluwa wi pe
7: yes sir
2: o ti bi mo ri oluwa lo ti bi mo ri o
7: ti sabi amori wa yo
2: alo ti sabi amori
7: ayara yo
2: o ti sabi amori
7: abi ese olorun
2: sugbe
7: oh yes sir
2: lowo lowo bayi
7: eh o
2: aye te palekun
7: kai yes
2: ko so mama lowo
7: yes
2: o ti sabi amori
7: adani waye
2: sugbe te pa mama lowo gbogbo mo wo na te pa
7: ayara yo
2: dide
7: ojo babo
2: ojo ti lo orun itasi ta sogbe
7: o ta sogbe o
2: a se tu sile ni teni
7: oh yes sir
2: awon jo itu sile ni
7: bani sir bani o
2: ko ni di bi o wo ni ti wo lu o
7: hallelujah
2: o si ya ma simi ni
7: de ko ma bo
2: baba mi wi gbe
7: oh yes sir
2: e lo tu awon 2000 sile
7: a bi ese o
2: eyan 2000
7: 2000 eyan
2: oluwa wi gbe
7: yes sir
2: ipade ti ote yi a ma ran awon eniyan kan lowo
7: a bi ese o se o
2: a ma ran awon bi amo kan lowo
7: ayara yo ma se o
2: awon ti n deru omo gbe si ko si alanu fun wa ti won ko ni oko wo kan
7: yes sir
2: a ma bere business to fe se
7: abi ese o
2: a ma ran won lowo
7: hallelujah
2: ninu pade eleyi o ri po wa o
7: ide babo
2: won ran mi si o
7: bani o
2: baba mi ran mi si o
7: oh yes sir
2: a ba tin tu eniyan sile na la se iran lowo lati ma gbe awon eniyan kan dide
7: ayara yo ma se
2: elomi ti gbadua
7: bani o
2: to je wi gbe
7: yes sir
2: anu nikan
7: anu nikan
2: laye re nilo
7: adani wa yo
2: o nilo eni ti o ran lowo
7: oh yes sir
2: ti o ba tete pade alanu
7: ti o ba so lu ran lowo
2: a so igbagbo nu
7: bani o
2: sugbon
7: yes sir
2: awon woli na a le di ran lowo
7: yes sir bani sir
2: fun eni to nilo ran lowo so dide
7: dide mabo
2: ma so igbagbo nu
7: ma so dola
2: ma de so ireti enu
7: dide dide dide
2: ma bo lago meje
7: ma bo ni stadium
2: ta ba pari o ma lagbara gan
7: lagbara o
2: oluwa ran mi si o
7: oh yes sir
2: baba mi wi gbe
7: ka bi ese o
2: won ni yanu yi nkan o
7: iwa lo ba kan
2: o ya dide o
7: mabo mabo mabo

gbogbo ẹni tó ń gbọ́ mi mo ní nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún láéláé ẹnikẹ́ni wòlíì èwo nìyẹn àyájọ́ ni nígbà tí wòlíì bá fẹ́ sún àwọn èèyàn sókè ò ní wọn á máa pe èdè yẹn gbogbo ilé tẹ ti tan rédíò gbogbo iléeṣẹ́ tẹ ti tan inú mọ́tò tẹ ti tan rédíò èdìdì kan ń wọbẹ̀ lónìí májẹ̀mú kan ń wọbẹ̀ lónìí aṣẹ́ kan ń wọbẹ̀ lónìí kìkìdá kí wọ́n máa ṣe àmì ni ẹnikẹ́ni ni wòlíì kí ni nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá láti ọjọ́ tí ayé ti bẹ̀rẹ̀ òní mẹ́rẹ̀ẹ̀rin ti di ẹyọ kan òní wọ́n ń pè ní àgbáyé wọ́n wá sọ lónìí bí wọ́n bá jí o ṣe àmì bó o ṣe ń fi kírímù yẹn para nígbà tó o bá ń jáde ire ní ìlà oòrùn ire ní gúúsù ire ní àríwá ire ní ìwọ̀ oòrùn ire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ẹni tó bá ń ṣe àmì mo ní kọ́ mọ́ wá ọbọ̀ mata adúnẹ́mọ̀nà ṣàdáàlì abadash ọlọ́run o bàbá mi o gbogbo ẹni tí ń ṣàmì láàárọ̀ yìí ire òkè láti ibikíbi tí wọ́n bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ọya máa jábọ̀ máa wọnú ilé yẹn ire tẹ́ ẹ̀ lè jẹ tán ire tẹ́ ẹ̀ gbé ní àgbétì nínú ilé yìí wọ́n pàṣẹ mo ní kọ́ wọlé wà ò ní ó lè díẹ̀ kò sí ẹni tó lo kírímù yìí kò sí ẹnikẹ́ni tó jáde lónìí tí wọn ò ní sàánú ẹ̀ ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ire ń wà ọ̀bọ̀ ire ń wà ọ̀bọ̀ ọ̀la ń wà ọ̀bọ̀ ohun tí wọ́n lò lè gbéṣe lórílẹ̀ ayé ọ̀yà lọ gbéṣe in the name of Jesus yẹ ń yára sọ nǹkan márùn-ún tí ò ní di mẹ́fà ẹnìkan ní márùn-ún tí ò lè di mẹ́fà tó bá di mẹ́fà ayé aṣọ ló kọ ni ẹnìkan ní kí ni nǹkan márùn-ún tí ò wá lè di mẹ́fà àṣírí ni ìka ọwọ́ rẹ ni ìka mélòó lo onímọ̀mọ́ ìka márùn-ún ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà táwọn olúgbódì ní tí wọ́n fi ń pè wọ́n ní olúgbódì kò ní ju kínkín ní báyìí lọ ongo ní ṣe mú kò ní wúlò fún nǹkan kan kò ṣe é tò kabọ̀ so ìka márùn-ún lo ní mo kọjá lọ ọlọ́run mẹ́ta lọ́kan o ọlọ́run tí máa ń pín oore ọ̀fẹ́ ọlọ́run tí máa ń jẹ́ kí ayé èèyàn dá yàtọ̀ ìka márùn-ún márùn-ún bí oje ogun mo pa inú pàkáàdì ẹ̀dúnà ṣàǹtàkà gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ mi nínú májẹ̀mú nǹkan márùn-ún tí èdè mẹ́fà gbogbo ẹni tó bá ṣe àmì àánú aláìlẹ́gbẹ́ ìrànlọ́wọ́ aláìléèyàn ó dìde sí ọ lójijì wá gbọ́ o ayé kan tó ní ayé yẹn sáré gbogbo ẹni tó bá yọ ọ lẹ́nu ọ̀run yọ ọ lẹ́nu gbogbo ẹni tó bá dẹ̀ ọ́ láàmú ọ̀run dà láàmú mo wá sọ lẹ́ẹ̀kan náà oore àjẹǹjẹ tán oore tó ṣiṣẹ́ rẹ̀ ò ní wọ́n ń pè lórí ọ̀fẹ́ oore tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́ ọ̀yàmọ̀gbà máa jábọ́ sínú cream má jẹ̀mú tí bàbá rẹ ọ̀jẹ̀ gbádùn ẹ̀ má jẹ̀mú tí ìyá rẹ ọ̀gbádùn ẹ̀ mo ní kọ́ wọnú ayé ẹ lọ in the name of Jesus.

gbogbo èèyàn ayé ayé ayé o. Kí ni nǹkan mẹ́fà tí ò lè di nǹkan méje láíláí? Atayádù ọ̀mẹ́kàhálà. Kí lọ ló ń dá ní ọjọ́ kẹfà? Ẹ̀yin èèyàn ẹ̀wà dáhùn. Èèyàn ni èèyàn abìdíyàn èèyàn. Àwọn náà wọ́n ń pè ní ayé. Gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí, ayé ò ní ṣe ọ́, ayé ò ní sọmọ rẹ, ayé ò ní mú ọ, ayé ò ní máwọn ọmọọmọ ọ lọ́wọ́. Ayé ayé tamọtiyé. Mo dúró nínú ìpẹ̀kun ẹwà, mo sọ tàṣẹ tàṣẹ, mo wọnú jìbujìbu elédùmarè lọ. Gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ yìí, láàbárẹ́ ẹnikẹ́ni tí ayé ń ṣe tí wọ́n di oyún mọ́ nú, láàbárẹ́ ẹni tí wọ́n ń ṣe tí wọ́n ba rìsọ́ọ̀tì ẹ jẹ́, láàbárẹ́ ẹni táyé ń ṣe tí ọmọ ń tọ́kàn mọ́. Ìkóríta kò yé mi mọ́ tí ayé fi ọ́ sí. Má jẹsẹ̀ mọ́lẹ̀ bó ṣe gbé kírímù yẹn jámúní. Ọya máa jábọ́, máa jábọ́, máa jábọ́, máa jábọ́. In the name of Jesus, wà kígbe ẹ̀yin ayé ẹ padà lẹ́yìn mi. Ẹ̀yin ayé ẹ túwọ́ lórí ọ̀rọ̀ mi. Ẹ túwọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi. Ayé ò lè mú mi. Ayé tamọtiyé ẹ̀ ní tamí. Látòní lọ nítorí iṣẹ́ ọjọ́ kẹfà ni mí. Iṣẹ́ ọjọ́ kẹfà ni mí. Ẹ̀yin aláàánú ò tó jẹ́ ènìyàn. Ẹ máa wá mi bọ̀. Bí n bá fi kírímù ìpara, ire bá mi, àánú bá mi, òkìkí bá mi. In the name of Jesus. Kí àdàyálé àmà náà ṣá. Ẹnìkan ni wòlíì, kí ni nǹkan méje tí

0: ṣe.
1: Sọ pé ní orúkọ Jésù.
0: Ní orúkọ Jésù.
1: Ẹjọ́ mo rí kankan sọ pé èdì tó ń bọ̀ nínú afẹ́fẹ́.
0: Èdì tó ń bọ̀ nínú afẹ́fẹ́.
1: Ó yá padà.
0: Ó yá padà.
1: Ẹjọ́ number two sọ pé àṣàṣì tó ń bọ̀ lọ́nà.
0: Àṣàṣì tó ń bọ̀ lọ́nà.
1: Ó yá padà.
0: Ó yá padà.
1: Olúwa ní ẹnìkan wà bíi pé ọfà kan wà nú ẹ̀jẹ̀ rẹ̀. Tó o bá ti ké mọ̀ gbé lọlé sọ pé ọfà inú ẹ̀jẹ̀.
0: Ọfà inú ẹ̀jẹ̀.
1: Jáde.
0: Jáde. Jáde ọfà.

0: Ìyá mi mọ̀ bọ̀, ọ máa fẹ́ mú yín wọ mítìn kan. Olúwa ní kárí jẹtẹ̀. Ẹ súnmọ́ bí ìyá mi. Ìyá, ìpàdé wo gangan lẹ wà?
1: Èmi ò sì ń pàdé ju ìpàdé olóbìnrin
0: lé. Ó mọ̀, kì í mo kì í ṣètà jẹ́ mọ̀ sọ, ó ní nǹkan tí mo fẹ́ fàyọ. Bí ìpàdé tẹgbẹ́ náà máa ojú lójú ayé ni o.
1: Ìpàdé
0: olóbìnrin lé mọ̀ wà. T'olóbìnrin lé àbí? Ṣé ẹ máa ń dáwó náà
1: bẹ́ẹ̀?
0: Ẹ máa ń dáwó. Mama, ẹ yọgi lórí yín, o kẹ gbàdúrà yìí o. Sọ pé mama ṣe lè gbàdúrà bí ká filẹ̀. Mo ń rí nǹkan fẹ́ ṣẹlẹ̀, mama bá mi gbàdúrà dáadáa. Mama ṣe ẹ lọ́mọ tẹ fẹ́ fi dájọ́ ṣé kò sọ́mọ.
1: Ẹ kò sí o.
0: Sọ pé mi ò lè fa ọmọ mi lẹ o.
2: Mi ò lè fa ọmọ mi lẹ o.
0: Ẹ wà Jésù Olúwa wa.
2: Àmì Jésù.
0: Mama yìí náà máa gbàdúrà yẹn, ẹyin yòókù ẹ máa wòran ná. Ìyẹn gbàdúrà kẹ sọ pé ẹ lè fa ọmọ mi palẹ̀ àjọ mọ́.
2: Ẹ lè fa ọmọ mi palẹ̀ àjọ mọ́. Ẹ lè fi ọmọ mi pàlẹ̀ àjọ mọ́. Ẹ lè fi ọmọ mi dájọ́. Ẹ lè fi ọmọ mi pàlẹ̀ àjọ mọ́.
0: Jésù Olúwa wa.
2: Àmì Jésù.
0: Mo rí ìran kan. Olúwa lẹ́nu yẹn kó sá eré débí o. Màmá ẹ foríbalẹ̀ lẹ́mẹ̀ta ogun ti sẹ́ lórí ọmọ. Olúwa lẹ́nu yẹn kó máa bọ̀. Tàbí àwọn tó bá jẹ́ fámìlì ẹ̀ tẹ́ mọ̀ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìtọ́ Olúwa ló sọ fún mi. Èmi ò gbé ìlú yín bí o. Kẹ́ni yẹn kẹ fà jáde. Ẹni tí mò ń sọ yìí wà ń bí. Olúwa ló sọnù ngbà kan. Wọ́n wa létà náà wá tún rí. Ó wá fẹ́ sọnù eléyìí. Eléyìí tó bá sọnù sí, àlọ́ lámilámi ni. Olúwa ní tí màá pray fún báyìí pé wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀. Ó sọnù gbà yẹn náà wọ́n padà rí. Nísìnyí sọnù tó fẹ́ sọnù wọ́n fẹ́ lọ pa ni. Ta onda ó yà gòkè síbi gòkè síbi. Dúró bẹ́ẹ̀ nàró sókè wáyìí. Ó sọnù gbà kan. Ó sọnù gbà yẹn.
3: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá ẹ wá ẹ wá ẹ.
3: Bẹ́ẹ̀ni.
0: Kó tó di pé ó délé padà.
3: Bẹ́ẹ̀ni.
0: Tí sọnù tó fẹ́ sọnù padà yìí wọ́n ti fi kàn ẹ́ lára. Àlọ́ lámilámi ni. Ẹ̀nà wọ́n sókè. Sọ pé olúwa mọ́jọ ọmọ mi ó sọnù.
2: Olúwa mọ́jọ ọmọ mi ó sọnù. Olúwa mọ́jọ ọmọ mi ó sọnù. Àmọ́ mi ò gbúdọ̀ sọnù. Jésù Olúwa wà.
0: Abiọmọ wo ló wà ń bí tó máa sàmí ọmọ tó gbọ́kànlé àrídunnú ẹ kò ní rárin sọnù.
2: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Sí ẹ̀yin náà sọnù.
3: Mo sọnù.
0: Ẹ̀yin náà sọnù gbà yẹn. Wọ́n wá yín ká.
3: Wọ́n wá mi. Àmọ́ Ọlọ́run padà dá mi padà wáyé bàbá mi.
0: Ọlọ́run padà dá yín padà.
3: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo olúwa ní kẹsẹ̀ báyìí. Ìwọ tó gbọ́wọ́ sókè sọ́tẹ̀ ríwọ̀ tó kúrú tó tún lè náwọ́. O ti di kúrú bété. Sọ pé ẹ̀yin àgbààgbà òdi ọ̀run.
2: Ẹ̀yin àgbààgbà òdi ọ̀run.
0: Ẹ gbà mí lọ́wọ́ àgbààgbà ayé.
2: Ẹ gbà mí lọ́wọ́ bàbá ayé.
0: Sọ pé ayérayé o.
2: Ayérayé o.
0: Gbà mí lọ́wọ́ ayé.
2: Gbà mí lọ́wọ́ ayé.
0: Ẹ wo, mo fẹ́ kẹ gẹ̀ ti. Ẹ gẹ̀ ti gbólò yìí o. Sọ pé arúgbó ọjọ́.
2: Arúgbó ọjọ́.
0: Gbà mí lọ́wọ́ arúgbó ogun.
2: Gbà mí lọ́wọ́ arúgbó ogun.
0: Ogun tó ti darúgbó sínú ayé mi.
2: Ogun tó ti darúgbó sínú ayé mi.
0: Arúgbó ọjọ́ tú mi lẹ̀.
2: Arúgbó ọjọ́ tú mi lẹ̀.
0: Fún mi ní fáyà kan.
2: Fáyà.
0: Wọ́n sì ní tiẹ̀. Torí wọ́n tiẹ̀. Ọmọ ológun ni ẹ̀ ń bọ̀. Ò ń bá àwọn ọmọ ayé rìn. Má nà rẹ̀ burúkú mọ́. So wọ́n kọ́ ẹ ní gbó àbí?
3: Yes.
0: So wọ́n kọ́ ẹ bá ṣe ń fa gbó?
3: Bẹ́ẹ̀ni.
0: Sọ̀rọ̀ dáadáa náà.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Sọ̀wọ́ náà wà ń fa?
3: Bẹ́ẹ̀ni.
0: Jẹ́ kó rí ẹ pé jáde lára ẹ̀. Ìwọ náà dóná nǹkan ká ṣẹlẹ̀ sẹ́yìn. Ìyàwó tó fẹ́ kí n bolo wà báyìí.
3: Wọ́n wà lẹ́ lọ́rin.
0: Ìlọrin ló ń wà tẹ̀. Mélòó lọ fẹ́? Oríkìsẹ́ ẹyọkan ni mò ń wò.
3: Méjì.
0: Ìlọrin náà wà báyìí.
3: Bẹ́ẹ̀ni.
0: Torí wọn àjà ayé rẹ ó ní láárí bó ṣe wà yìí. Ó kàn ń ráre ká ni.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ mélòó náà bí fún yín?
3: Márùn-ún ni gbogbo wọn jẹ́.
0: Márùn-ún gbogbo wọn jẹ́. Bàbá wọn dẹ̀ ń ráre bí. Ìdè ara ẹ máa jáǹsì. Ohun tó ń jáde lára bàbá yìí. Ẹ wo tó jáde lára. Jésù Olúwa wa. Sọ pé ní orúkọ Jésù.
2: Ní orúkọ Jésù.
0: Ẹ wo, mo ní ìdẹ̀yìn ọmọdé. Sọ pé àjẹ́ tó dìyà mí lọ́wọ́.
2: Àjẹ́ tó dìyà mí lọ́wọ́.
0: O lè dí èmi lọ́wọ́.
2: O lè dí èmi lọ́wọ́.
0: Àjẹ́ tó dí bàbá mi lọ́wọ́.
2: Àjẹ́ tó dí bàbá mi lọ́wọ́.
0: O lè dí èmi ọmọ lọ́wọ́.
2: O lè dí èmi ọmọ lọ́wọ́.
0: Ẹ jẹ́ gbọ́ fáyà mẹ́ta.
2: Fáyà. Fáyà. Fáyà.
0: Sẹ́rí bàbá tẹ̀ ń wò yìí. Bàbá tẹ̀ ń wò yìí. Òkú ni wọ́n o. Bẹ́ẹ̀ ṣe wà yìí ìdádì. Ẹ mọ́ bẹ̀rù o. Ìdágbére lẹ wá ṣe fún wa ń bì. Ẹ jọ ta lẹjọ wá sà. Ẹ wò ó. Ìdágbére náà wá ṣe o. Bàbá ilé ti kú o. Kí lẹ sọ? Wọ́n last night lórí ọ̀kadà. Ní last week. Àtàwọn àtọmọ yín wọ́n jọ last night. Àǹtí dìde kú mẹ́. Mọ bọ̀ bí. Ó yẹ fún àǹtí ìlàgà. Ọkọ̀ gbé àga yẹn kọ́ lọ jókòó bómi. Ìwọ jókòó tẹ. Distance yẹn wà òkè. Jókòó mọ́sà lọkọ̀ ṣe wú. Ó ní reason. Ilẹ̀pa òkú ti rùn lára bàbá yìí. Bàbá ṣe rí ikú yín. Màá bèrè kwẹ́sàn kan lọ́wọ́ yín. Ọlọ́run dáríji mi o. Bàbá kí lè wá sí láyé gan. Ayé ogun lẹ wà. Olúwa sí mi lójú mo wo ìgbogbo ayé tẹ lò. Wọ́n ẹ̀ jádùn rí láyé. Ogun lẹ fọjú ayé yín jà. Àwọn ọmọ tẹ tún bí náà. Ọmọ tó rógolo. Àwọn ọmọ bíi dìdìrìn.
4: awon omo bi ti o awon mi o mo iri o but oluwa ele didiri
5: lati 5 years won ti ya ni were
4: ele ti ya were lati how many years
5: tin gbe ka kiri lati 5 years
4: lati 5 years le ti ya were se ti gbo ba yen e na won soke to ba isami aye oni ba ti eje Oluwa ma je wa ye asan Ma je wa ye ofo E ma ba ye omo mi je E ma so irin ajo mi da san Jesu Oluwa wa Baba e kan wa jagun laye ni O kan jagun soro ni nisin bayi gbogbo damu to lu na time ti to bayi won tun fe pa won na bayi Eyin eje mo lo waju eje wo boyo Oluwa le ra baba yi pada baba mo bo waju wo gbagbaga agba baba yen gbe tele won gbe aga baba yen wa baba waju ko sibi ngo na le joko sina gbaga yen sibi baba joko ba oya omo won gbaga yen wa omo joko legbe dade ba
0: barugo ajoba setan lati la ona bayo ta lo fe daduo baba de si ilekun anu ti won asiri atinu ori loluwo ti bere se e lo get sase ti yo didi kan gbogbo eniyan le ba wa dajo sarugo ojo ni ojo friday ibe la duo o ti bere odidi ose kan gbako la fi sise le lori eyan wa ko osan mimu eyo meta lowo osan lenu jo meta yi loluwa nlo pe lo wa gbara tin ba fi pray fun yan eran ti arabirin to wo omo fun 25 years osan la fi pray fun eripo ti dolomo bayi osan la fi pray fun omo tan ni ko soro omo leyan odun merin o ti soro e lo get osan eyo meta wa eleyi ki sere iyanu to se wadi ni o da hospital o da ko gbogbo bi o se sele e wa wo n toluwa so te ba ti get your son meta ni aro friday ose e de mu your sunset kan lowo e wa gbe sori ota oso meta ti ba presi e ko yen lo le pada sugbon iyo yen le file sori pepe to ba di friday ose to wa nbo lo le to wa gba iyo yen pada ma jan di omo le ona bayo seta ti de bayi ko segun mo ko se pe mo e so fe ni ti o gbo ko gbo aro friday ose yi iyo sunset kan oso mi mu eyo meta gbogbo eniyan apade side of a garage ni kilan ko jo e bere pe church arugbojo le lo nilu ilorin gbogbo eniyan out to ayanmo re si

0: kala kata mi do mi do yi abala to skin gbagbe do ka lo skin gbagbe do ni e mo tanye e lo va ni lati gbe yin de be gbe yin wa gbogbo koro kan do ara wo pa igbe gbe bo do won ti ra gbe bo lu la loko jo fe o to wa to sibe nje je mo ri pe awon pa igbe gbe bo lu yi ba kan en da prince se lowo e je bo se wa lata pa ti be je ni ajo saturday ni pa igbe gbe bo lu je ti na kuku se won da o je je pe pa igbe gbe bo lu manchester united awon bata ya panu ni o anyway gbogbo agbara wa debe oruko mo ni janu ama kulukulu je ojo ti ba ri wa sewon wo ina god 11 ju keke ojo pala mi o kan he lala adewale adedayo re ama ye ti de ba yo mo gboro ti de nguru aza garu kwa zaka titi wa ni mali bi lo jo dale gere guru ye ti dale gboro le gboro oye je bere ti ni lo fi no bi se la pa ti be ye be ni gbo ko se duro wo bo se lo awa n ba do gbo lata pa ti bi ni e je n bere lata pa ti bi wa yi nítorí pé kí ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì láti bínú tó ta mọ́ra wọn làwọn fẹ́ gbé masses club rèé láti ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù crystal palace wọn náà ti fẹ́ gbé ọmọ náà lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n o ẹ má jẹ́ tẹ̀yìn kí n gbé yín débẹ̀ nítorí pé n tó wà nílẹ̀ báyìí ó kọjá bẹ́ẹ̀ ó dẹ̀ lọ farawe ó yẹ pé pàpà ó ti ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united àwọn náà ti lọ sí ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù crystal palace wọn làwọn fẹ́ gbé ta ni ismaila sáà ògbóǹtarìgẹ gbọ́bọ̀lù ni eléyìí tó gbọ́njẹ pẹ́pẹ́ tó tọ́lọ́ ti gbẹ plẹ̀tì ẹ̀bọ̀ láti ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ọmọ bíbí orílẹ̀-èdè senegal ó náà lọmọ náà jẹ́gẹ́ bó ti wà lápá ti bẹ̀rẹ̀ wọn ni wọn pẹ́kẹ́ kò sí mẹ́mọ́ ó ti tọwọ́ bọ̀ wí àdéhùn ìyá gẹ́gẹ́ lánàá o àdéhùn ọlọ́dún mẹ́fà ni pẹ̀lú àfikún ọdún kan ó jọ́ ọdún méje kẹ́sì tún ti fún náà ní gọ́dún àti amúnisìn jẹ́gẹ́ bó ti wà lápá ti bẹ̀rẹ̀ a ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ morgan rogers láti ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa eléyìí ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea tá ń gbé lọ́wọ́ túlùtúlù £170 million ni tó bá jẹ́ euro nìyẹn a máa lọ bí 130 something báyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn o ni mo ṣe ń láǹfààní láti jà yẹn ajá àjà tán ìjà rẹ̀ ń dálẹ̀ ní ìgboro ayé ó yẹ pàápàá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹ̀ẹ́dẹ́ sọ́rí láǹfààní láti lọ fẹ́ràwé lápá ti bẹ̀yẹn ní kẹ́sì ìròyìn mọ́ ìyẹn wípé rodri ní kíni ó ní wọ́n fún ní golden ball ìyẹn nínú ìdíje ìfẹ́ yìí àgbáyé lẹ́tọ́sọ̀ tẹnubodò lánàá oríṣiríṣi ṣẹlẹ̀ nítorí pé wọ́n ń bẹ̀rù àtẹ́lùgbèsè yẹn wọ́n ní ta ló sọ bẹ́ẹ̀ fún yín zlatan ibrahimovic agbábọ̀ lọ́mọ orílẹ̀-èdè sweden yẹn òun náà jáde lánàá tó sọ̀rọ̀ o ó ní kí lè fẹ́ jẹ́ kí lè náà andres mercy kú sí tíìrì kí lè fẹ́ jẹ́ kó ṣe tí ò tí ì ṣe ó ní gbogbo ẹ̀sán lè ti ṣe ó ní kí lè wọ́n bá wá sọ lápá ti bẹ̀ yẹn ó ní oyè olóyè kó gbà o gbogbo ẹ̀gbogbo láyẹ̀wò tààfẹ́ wò ìyẹn lẹ́yẹ kọ́ kéjèèjì lápá ti bí nínú ìdíje ìfẹ́ tó tẹnubodò ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé kò tán fi láǹfààní láti mẹ́wàá ó jẹ́ tí rẹ́rẹ́ náà èdè kò sẹ́lẹ̀ rí kò sí rú ẹ̀ ìyẹ́ nínú ìdíje ìfẹ́ yẹ àgbáyé inú ayé gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ bí zlatan ibrahimovic ṣe wá sọ tiẹ̀ à ń bá gbé rẹ́kọ̀dù jáde wípé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé nínú ìdíje ìfẹ́ yẹ àgbáyé tó tẹnubodò yìí rodri olóní kọ̀pútà pàṣẹsì jù gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ nínú ìtẹ̀díje ìfẹ́ yẹ àgbáńlá ayé gẹ́gẹ́ bó tún ṣe wà náà ní lápá ti bẹ̀yẹ ẹ̀yin tó ń bẹ̀rẹ̀ lọ́sọ̀dọ́sọ fẹ́rẹ́ ẹni tí ti àárẹ̀ àjọ uefa ó wò ó ìdí tí o fi sí ní pápá síré láti kẹgbẹ́ yẹn ó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó òsèlú o eléyìí tó ti wà nínú ìdíje ìfẹ́ yẹ àgbáyé tó wáyé ọ̀hún gbogbo ẹ̀ náà láǹfààní láti yẹ òun lẹ́yọ kọ̀ọ̀kan ló rọ tèmi gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ ẹni ẹ̀ kọ́kọ́ ro balẹ̀ yá ó gba wuyewuye tó tún yọ ìyẹn lẹ́yìn ìdíje ìfẹ́ yẹ àgbáyé lẹ́yọ kọ́ kéjèèjì ó náà láti láǹfààní láti gbẹ̀wò ọ̀rẹ́ lẹ́yìn fún arẹ́dà bùtríkà ó náà tún ti sọ̀rọ̀ lórí lẹ́ni andres mercy ó ní ní tòun o agbábọ́ọ̀lù tó dáa jù lẹ́ni andres mercy ni eléyìí tó dáa jù sí kejì lẹ́ni andres mercy ni ó ní àní eléyìí tó tún dáa sí kẹta lẹ́ni andres mercy kú sí tíìnì ó lò gẹ́gẹ́ ni lápá ti bẹ̀yẹ ó yẹ kọ́ pàpà ẹyin tèmi gbòòrò ayé ebe yìí náà sàn ti gbọ́ lápá ti bẹ̀yẹ ìbọn ni kí n tún sáré tẹ̀sí ẹ jẹ́ kí n sáré gbọ̀dọ̀ mẹ́sàn-án gẹ́gẹ́ lọ torí pọ́ tv ìwé ránṣẹ́ ó ti kọ́ lẹ́tà lánàá ó ní mọ́tì ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ọ̀hún gàgà ó ní ẹ̀wò ó ní mọ́kànwó láti farabalẹ̀ pọ̀ ṣùgbọ́n ó lé
1: Manchester United.

0: Aba nyi na sodo meru ni World Cup. Kobi mindo nyi a ti sodo meru ni World Cup. Ko ri tu pe gba. Gege bo se wa lapa ti beyen. Oni mo se na fani lati gbe yin temi debe. Iye layo kokan jeje. Oye papa. Lori oro ba lundi yo. Eje npada wa be. Layo kokan ne. Lori kila ne ba be. Nza 2025 2026. O gba la Liga Golden Boot. World Cup Golden Boot. Champions League Golden Boot. E ba mu mete ta lowo. E wa je sare na fani. Láti kati àríkẹ́ náà fún yín torí pò náà bínú tó o èèyàn nísà tá a lò parí yìí tó náà sì tánà gidi gan ni. Torí pé 64 appearance lóní ó ní 73 goals 8 assists. Ló gba gini Olaye go scorer ìyẹn ní Bundesliga DFB poker òun náà ní top scorer Sewari Champions League yìí òun náà darapọ̀ mọ́ kílẹ̀ náà ní Mbappe owó ẹgbẹ́ ife Bundesliga ìyẹn ní sáà tó kọjá DFB poker Frank Bebua Super Cup ó láǹfààní láti fi panu ó ń sepò kẹta pẹ̀lú orílẹ̀-èdè England ó sì dé semi-final ìyẹn nínú ìdíje UEFA Champions League gẹ́gẹ́ bó ṣe wà lápá àti ibẹ̀ yẹn òun náà ni mo ṣe láǹfààní láti jà yín bẹ́ta àjá àjá tán ààrẹ rẹ tán ìjà àjàkú akátá ní dalẹ̀ nígboro ayé ó yẹ ẹjẹ́ kí n sáré wò lápá àti ibi kí n tó ṣe ojú òpólẹ̀ kí n mọ mu lálàfi bọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bàlúndì yọ á ní kì í ṣe tó bá gba ife ẹyẹ àgbáyé nìkan ni àwọn máa ń fún ní bàlúndì yọ wípé ó ní ṣe pẹ̀lú best player of the season agbábọ́ọ̀lù tó sì dáadáa.
1: Èmi náà wò pé nǹkan tó sọ ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ torí pé tá a bá wo ìdíje World Cup ọdún mẹ́rin mẹ́rin ṣùgbọ́n ká mọ̀ máa wò ó dẹ̀ pé tí a bá dẹ̀ wo ìdíje àwọn tí ó kù èmi àwọn líìgì tó kù ọdọọdún ni kó má kàn jẹ́ pé èèyàn kan á kàn gbá ìdíje mẹ́jọ péré ìdíje mẹ́jọ ló wà ní kí World Cup Spain gbá mẹ́jọ Argentina gbá mẹ́jọ àwọn kan tó kù hàn gbá mẹ́jọ kó má kàn jẹ́ pé inú ìdíje mẹ́jọ péré òun ni a ti wá máa mọ pléyà tó dáa èmi wò pé ìgbésẹ̀ tán fẹ́ gbé kán wo àwọn kan tí wọ́n gan tó yẹ pé tó ti sọ báyìí Mbappe ló gba kí best player champions league titi kí
0: laliga
1: titi
0: ẹbẹ́ ni golden boot world cup náà
1: titi so ọ̀dọ̀ wọn ó wà Harry Kane
0: wo nǹkan tó ṣe
1: so òun náà nígò tó báyìí lẹ́yìn
0: iṣẹ́ àtàbọ̀tà
1: sí sí nù Messi tó wà níwájú ẹ̀ àbòmọ̀ ohun tún ni second player tó ẹ pé
0: onígòjù ní sáà kan
1: àti onígòjù player kan so òun náà tó bá fò náà ó dìsáfẹ olùsè náà wà ń bẹ gbogbo wọn so kánmọkànmọ máa wò pé tó bá ti gba World Cup nìkan náà máa fò.
0: ẹ wá jẹ́ ká wò ó pẹ̀lú gbogbo tó wà ń lẹ̀ yìí ṣé a lè sọ pé sùn ọ̀fẹ́ nìkan jẹ nìkan lọ ó kọ lami yamaha náà ti wà ń bí òun náà gba la liga ní sáà tó kọjá ó gba super cup ní sáà tó kọjá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórí ti Kylian Mbappe àwọn èèyàn sọ pé Madrid ò gbà kankan France náà ò gbà kankan wípé ṣé wọ́n wàá gbé ṣé wọ́n wàá fún ní Ballon d'Or wípé kò yẹ kó lè rí bẹ́ẹ̀.

0: ẹ ká mọ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì mọ́dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara abala kejìre ta pè ní abala lámẹ̀ tọ́lájọ́ lónìí wọ́n ti wà níkàlẹ̀ ọ̀pá máa ń gbọ́ wọlé.
1: Alam Abdulrafiu Olariwaju Asukuti ẹ káàbọ̀ sórí ètò.
2: A kú ajíde a sì káàbọ̀ sórí ètò láàárọ̀.
0: Ọ̀pá dámú láti ibi yìí ká lọ sí iwájú àjọ ICPC ní báyìí wọ́n ní rọ́ṣìṣẹ́ ní ọ́fíìsì ààrẹ Bayabia Mila ni pé ó ti farahàn iwájú àjọ ICPC.

0: baba
1: ko ko ye ko ri be eja wo baye awon kan be eleje awon kan so pe ah idajo oku yi na pe ta ba ni awo ijoba mi le de lojo waju ti o so pe ah on tu won le ka ma lo lalafia pe
0: e won gbere le nson
1: e won gbere pe awon polopo awon lewon na elomi gba mi won ase wa lati odo boya le ise are o pe o ni agbara o lati tu eni to ba wu le ni awon asiko
0: ko da ninu aburu to tun le sese ko ma sele meyen ala buru ti won mo to ya pe a ijiya to ye ko wa fun ijiya ku ni won wa sero fun won wa so di e won gbere fun koda ti won ba pe ti are omo odaran gegan are omo odaran gegan tama awon ti ma n ba are seto oruko ija ale finu tan won pe won o le gba odaran lenu awon eyan giri te kan gba le elomi to gbe de awon pe ewan emadi ni ofin osiri ko evidence ta ri present ko ri bi bombe boya para wa ronu si pe to ah ko ri bi bombe ni ama awon n to se yi o to nkan aimo ya won ta wa lewon te pe n to gbe won de bi o to nkan iru awon yi hun ni won ma pardon ke se pe akan ni akan ya mu enikan ta feran to ba ya si pe nu awon tin lo awon eni bi yi wa nu ijoba to si sun ma awon ti o fi aye re le ninu bi gomina to ba lo gba ro awon eni bi hun le nko la fi so pe e je ka gbe ijiya ka gbe ka fi te osun won pelu ese ti ka luku ba se ka to ma se dajo
2: ọpa ẹka sáré mútẹ ẹyọkan sí ti àwọn
1: òṣìṣẹ ọlọpàá mẹrin ní Abuja tí wọn ṣe ìlọlẹ lọwọgbà pẹlú ọgá ìyẹn alága àjọ ICPC ní ìlú Abuja wọn ni wọn gba ẹgbẹrún mẹtàléníàádọta 53,000 naira lọwọ onítọhún lórí ìwé tí yóò kárí nílùú Abuja ní báyìí wọn ni àwọn mẹrin àwọn òṣìṣẹ ọhún tó jẹ ọlọpàá mẹrin ọwọ ti bà wọn wọn ti wọn sí àhámọ bó tẹ jẹ pé wọn nínú àgbéjáde ọrọ wọn tí wọn bá wọn níròyìn sọ wọn jù ní ọgá àwọn eléyìí gan àbámọ mọ pé wọn lùsì ọlọpàá pé àwọn eléyìí adigunjalè àbí alọkọlóhun kígbe ló yà á máa pè wọn pé wọn kàn ń gbé ẹwú wọ ni ẹ já worú bọwọ ṣe bà wọn yìí àti àwọn míì tó ń wù wà báyìí ẹkọ wo ló yẹ káwọn kọ.
0: sẹ́rí lọ́pọ̀ ìgbà àwọn agbófinró wa wọ́n wà nínú àwọn tí ń kọ aburú bá wa
1: lọ́nà
0: tẹ́ ẹ bá ti gbé mọ́tò tó tóbi dání tẹ́ ẹ bá ń kọjá lọ wọ́n máa ń rí wọn bí èèyàn gidi àti rí àwọn tó bá ti wa ọkọ̀ ńláńlá pé àwọn lèèyàn gidi kódà orílẹ̀-èdè wa yìí bìlíìfù pé ẹni tó bá lówó léèyàn irọ́ sì ni níta ń bá bọ̀ tẹ́lẹ̀ táwọn bàbá wa ń bá bọ̀ kó tó di pé wọ́n bírú àwọn tó bí àwa yìí kó tó di pé wọ́n bírú àwa yìí ní tí wọ́n ń bá bọ̀ owó kọ́ ni wọ́n máa fi mọ̀ léèyàn gidi tó bá ti wá gbé ọkọ̀ bọ̀bìnà sọ́nà adli lẹ́fì rí kọ́lọ́pọ̀ dá wọn dúró kó lóun sá chẹ́kì wọn biomis àbí tó bá gẹ fìlà tó wá wọṣọ ẹlẹ́gàá tágbádá rẹ̀ ń tàn mọ̀nàmọ̀nà wọ́n ti bìlíìfù pé èèyàn gidi ni irọ́ sì ni kárin èèyàn tágbádá rẹ̀ ń tàn mọ̀nàmọ̀nà ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ aburú kó tó di pọ́ fọwọ́ kó fi èrè aburú wọn agbádá tí ń tàn àtọkọ gbọ̀gìnà tó gbé sọ́nà so gbogbo orú eléyìí ìmọ̀ jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn mọ kọjá lọ geere inú aburú táwọn agbófinró mọ ń ṣe nìyẹn wa ókè sì kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí wọ́n bá ṣe báyìí fún ọ̀gá ICPC àbọ̀gá EFCC ICPC kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá ṣe fún wọn nítorí yẹ káwọn gangan mọ̀ọ́mọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ni ẹ mọ̀ọ́mọ̀ jáde ọ̀gá ọlọ́pàá irú IG gan ó lè jáde IG wá sí state kan níjó ni ọ̀sun ó wá sọ́sun bẹ́ẹ̀ níjó ni irú àǹfààní tẹni tẹ́ fi wọ́sùn ẹ kàn ẹ disguise ẹ lọ́ wá gbára kọ́rin ọlọ́pàá ni ọmọ IG wọn kọ́rin yóò mọ kọ́ ọlọ́pàá ni bẹ́ẹ̀ kwara rẹ̀ pé kò morúkọ kọmíṣánná wọn débi tí ó tiẹ̀ dààmú ẹlòmíì morúkọ rẹ̀ ọba àríkọ̀ dààmú tó bá gẹ fìlà tó jáde kọ́ wá gbabi táwọn àwọn ọmọ rẹ̀ wà tí wọ́n ti ń sọ ọ̀nà kó wo ìwà wo gan ni wọ́n wù kó lè dá sí ọ lójú pé ṣé ní táwọn aráàlú sọ yìí ṣé wọ́n parọ́ mọ́ wọn ni àbí wọ́n sòótọ́ gbogbo orú nǹkan báwọn lọ́yẹ káwọn olórí máa ṣe kì í ṣègbà tó bá ṣèṣì báyìí àbọ̀ bó ti wá ṣèṣì hun náà kí wọ́n sì fìyà jẹ wọ́n ní yíya gbangba hun ìjìyà hun dá báwọn àbí mi ò rò pọ́ ẹ kọ́ máa jẹ́ ìdá nítorí rẹ̀ lẹ́yìn ti ṣẹlẹ̀ ní ìṣẹ́tipẹ́ kọ́dọ̀ oṣooṣù lọ́yẹ kẹ́ ẹ máa ṣe àbọ̀ṣẹ̀ méjì méjì kẹ́nìkan bá tán bá mú ẹnìkan kánò lónìí tán mú ẹnìkan ní lagos lọ́la tán bá tó mú ẹnìkan ní kinní kan ó ṣeéṣe káwọn ọlọ́pàá yẹn náà máa jọ sẹ́pẹ́ wọ́n ti sáàkì lágbájá tán bá sáàkì ọ̀rẹ́ rẹ tán sáàkì ẹni tó ọmọ rí níbi iṣẹ́ torí pósí àṣemọ́sẹ̀ tí wọ́n náà dẹ̀ mọ̀ pé òun ṣerú àṣemọ́sẹ̀ yẹn tó ọba fẹ́ kán sáàkì ìwọ náà ní tí ó kù tí wọ́n náà mọ̀ rún pé ẹ̀gbọ́ ẹ̀já wọn náà rọrùn míì ká fi máa ṣe èmi rò pé monitoring gbọdọ̀ máa wà fáwọn òṣìṣẹ́ tí ń bẹ lójú pópó wọ̀nyí.
2: máa ń làwọn àsòkùtì àkọ́ wa ti ń lọ ọ̀gá àgbọ̀lọ́pàá kò ta wà yìí IGP Tunde Disu wọ́n ní àwọn àṣẹ àfọ̀mọ́lẹ́ṣẹ́ ọlọ́pàá wọ́n fẹ́ràn àwọn máa rìfọ́ọ̀mù ìbéèrè ni pé sáwọn ọlọ́pàá lè jáwọ́ láti máa dúró sẹ́gbẹ̀ títí láti máa gbó lọ́wọ́ aráàlú.
0: wọ́n lè jáwọ́ bí orílẹ̀-èdè bá rẹ́dì láti gbé kan jáwọ́ ààrẹ ní ọkọ̀ bẹ̀rẹ̀ sẹ́hun ààrẹ ní òun mú pẹ̀lú ọwọ́ tó le yóò sì fi yóò fi because tààrẹ bá ti mú pẹ̀lú ọwọ́ tó le pé

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí, èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí, ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira. Lẹ́yìn náà ni ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú, gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
2: Keep listening to the music, to the sound, to the Diamond FM.
3: Tóhùn, ẹ ká mọ̀ padà sórí ètò
4: àtúpalẹ̀
3: ìròyìn ní Kẹ̀hìndà Mọ̀dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Pàápàá, àwọn wálé.
5: Ẹ bá wo nílọrin wa lọ́dọ̀ wa ń bíbà yìí ní Rádàbọ̀sí ọjà yìí bá ọlọ́pàá ti máa ń gbà ọ pé ìsìnkẹ́ tètè ṣàtọ́ dáa tí wọ́n dàkù tó ìtọ́lọ́run kan bá àwọn ọlọ́pàá yìí sọ̀rọ̀ ọláfẹ́ ni òun jọ̀gá ni òun fi ṣe láti jọ wọ́n ti gba owó tọ́ ẹ̀tẹ́ lómìn ti fi ṣòjọ́ lọ́wọ́ rẹ̀ tẹ́nìkan kan sì mọ kankan dì sí yìí wọ́n dàkù tó ojú òfin wọ́n sì ṣe ká sọ gbogbo tó ń sìn kálukú níwò sí rẹ̀ ìjọba ìyàwó tí yóò wáyà tó kàn kan pariwo síta èdè tábìlì parí tí wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ nítorí wọ́n fẹ́ ta sí ọlọ́wọ́ mọ dábùrẹ̀
3: gbogbo WhatsApp wa sàkámútàrẹ́là láti àlóore wọn kí wa wọn ní lórí ọ̀rọ̀ ti iléeṣẹ́ ìjọba yìí tán fàáyé dèrò àti dg adéyẹmí yìí wọn àjọjọ wa ti sọ̀rọ̀ dáadáa wípé kíjọba kan tanná wádìí rẹ̀ dé gbòǹgbò. Ẹ kojúmọ̀.
6: Ẹ káàárọ̀ sọ̀rọ̀.
3: Ẹ kojúmọ̀ orúkọ yàn.
6: Àbá ni ó ń bẹ lórí ìlà Dr. Láńrin Òkìkí Exponenti láti takú èmi Láńrin. Mo kí Adọ́kùn àti bàbá Àṣukú ti ní ọ̀rọ̀ mi kí mo ní sókí. Iléeṣẹ́ ayédèrú tí wọ́n dálẹ̀ tí à ń sọ tí àṣukú ti sọ pé àwọn kan bẹ́ẹ̀ náà tó wà níléeṣẹ́ ìjọba bó ṣe rí náà nìyẹn. Àwọn tán mú nípínlẹ̀ Ọ̀yọ́ kò jẹ́ ìyàlẹ́nu bó ṣèlú bá ti ń bọ̀ àwọn ìjọba máa ń ṣe bí olódodo. Ti àwọn agbófinró tí ó wá kẹ́yìn yẹn kí wọ́n ní ká máa wí àwọn ọmọọṣẹ́ wọn wò bó ṣe rí náà nìyẹn tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà. Ní ìparí àìsòdodo àti ìwà àbàjẹ́ táwọn ìjọba ò lè fọ̀ mọ́ náà ló jẹ́ kókó tí ń dà wá láàmú. Dánbà fọkọrọ sí ọmọ kúrò ńlẹ̀ yá sì ń sóòótọ́ ní sí wàhálà kankan àbàjẹ́ kan náà ni gbogbo ń tàn tó látàárọ̀.
3: A dúpẹ́ láwọn yẹn fún ìjásí. Ẹ ṣe kan fún ẹ̀ sí. WhatsApp wa honorable Abaya Yusuf láti Aga Kasalẹ Fulani Ìlọrin wọn ní gbogbo ojú ló ń wo ààrẹ lórí ẹ̀sùn pé àbí Amila àti Adéyẹmí yìí ní ìwòye ti ọ̀dọ̀ tiwọn. Ẹ kojúmọ̀ ẹ ti wà ń bẹ̀ ẹ kojúmọ̀.
7: Èmi tí mo sọ̀rọ̀ ni Dr. Ismail Adé. Mo kọ́kọ́ kí
3: láti Bosa
7: láti Alágbàdo Onílọrin.
3: Agbọ́yin sà.
7: Mo kí ẹni tẹ̀ tó wá sí orí ètò Ọlọ́run ní pàlàkàyàn. Ọba tó lágbára kọ́ bá wọn gbé sípò tó dáa kí wọ́n sì lè logun àdé àti amúwáyì. Ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ rí àwọn olórí wa tó kò solùtọ́sọ́nà gbogbo wa ni. Ẹ rí ẹjọ́ tí wọ́n dáhùn lérí ọ̀rọ̀ àwọn ìjà ní Afúnilàfin treatment o. The punishment is not commensurated with the offense committed if you are to be suspect. Ní òtítọ́ nítorí pé ara evidence ni mo tí wọ́n máa fi fún wa ní kíù pé àwọn bàbá àtàlẹ́ wà fún wa ni. Ìjọba jẹ́ bẹ́ẹ̀ ni torí common sense kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run ṣe olùtọ́sọ́nà gbogbo wa.
3: Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ tí yín. Abdulwaheed àwọn sọ̀rọ̀ wọn ní lórí ọ̀rọ̀ ti iléeṣẹ́ ìjọba tí wọ́n rí ayédèrú yìí wọ́n ní àwọn kan wà ni inu ijoba ti won mo nipa re ni atodo Abdulwahid Okoba ni ekojumo
8: e ka re ekojumo
3: kama kama ipin lo kayun
8: owo la bi lo tro lati lo ni lori oro awon awon leaders yan za to ni kon ti won fun le won gboro won won ni fetso si ni ba fetso lo e ko si o fun to so bi ko ma pa won but awon oloselu wa awon ni won so pe awon ni ma pa yan life death sentence si wa but awon lo nko wa la ba because e pe won pa won ni awon to ma jade bi so pe e fon fa won yan sile to ma ko awon eyan ko ni ri be awon oloselu wa la ma ro they are making life hard for the people.
3: Oloye Abolarin Fadepe. Oloye Fadepe Abolarin lati Elekoyanga bi.
9: Elekoyanga.
3: Won ni lori oro to wa nle yi wipe ile ise ire gan oni oye kan tana wadi wipe ikan bayi oni o nsele labe isakoso are Tinubu opa darele
9: ka mo lo adupe lowo malam Abdulrafiu Olarewaju Askutis won je lami eto wa lori eto eyin te pe te fi atirin so ta le ke mo binu tori akoko wa to ti lo ni eja mo be ka mo fi eleyi si lo mo gbagbe pe iwoye ta lejo wa oni gugu eleyi ti won wi ko ni se pelu ikani Diamond 80.7 FM abita wa atoko eto titi ola ta mo pade Olarewaju Ogun ni opo ibi ti lo ko temi ateni keji mi
3: be ka fi ko pe iwoye to lede lato odo to da si eto yi o je iwoye ti won ko ni se pe o je iwoye Diamond 80.7 no lorin abi iwoye awa atokun lori eto yi to taiwo adeyemi ni oruko mi o dabo

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: Kivo 3-in-1 ó mímí kọ́lọ́kù kò fi kun.
1: Kivo Dairy Mix.
2: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láàyè, àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomin Plus.
3: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

0: gogo bayi la gohun agogo dugbe dugbe bayi lohun takiregbe ojumo ni mo ko morogo moroko ojumo ni mo katelese mo tena kanga bayi le riyan ti e erin abi telefao ogorun odun lo ni okuta na okuta na ni omo je egberun odun lo ni nko okuta na okuta na na ni omo je o e ka bo sori eto yi e mo binu pe o pe wa die ki a to bere idi aba ni pe awon oja te lanfani lati gbo ohun lo kokoko saaju awon ipolowo oja yen awon na se koko akase eto yi ti le se IBDC ti won se onigbowo e ohun lo ba fefe sore lasiko yi o ọpọ pataki lọwọ balawura bi to so wa lo lati ijejo ninu lanla e to tun demi wa si ta tun jo se pekile ki ara wa laaro otuni olodumori o seu ba ti wa mo riri igbimo alabojuto ile ise IBEDC ti won se onigbowo eto yi fun ogbin seju bakona ni atun dupe lọwọ ya afin falilat adebayo lawa ti won je regional communication officer fun ise IBEDC ekun te ipele kwara awon na nbe lori eto laaro yi a jo sito taro oto ni yodun gbogbo si kan si lase edunwa olarewaju oye wole lo ko timi gege bi atokun eto yi ba ti wa se laaro oto ni re tori pe eyun ni bara wa amu oro yin ni bada si mo oro yin ni okunkodun gbogbo igbiyanju ti awon ti won je asuju ile se IBDC ti ma won osise ibe igbiyanju won ni seju de seju ni bi won ti se teyin teje onibara awon lorun gbogbo àwọn àríwòye tí ẹ bá ń nà ń bẹ̀ síwájú wọn tẹ bá láǹfààní láti tari sọ́dọ̀ wọn ọ̀nà tí wọ́n gbé kinní ọ̀hún gbà tí ó fi mú yẹ́ẹ̀sì gbogbo ẹ̀ pátápátá náà ni wọ́n ń sapá lórí ẹ̀ bá ti wá ṣeré a nípẹ́ sójú òpó lẹ̀ fẹ̀yìn ara lé láàárọ̀ tòní ìdí abá ni pé bẹ́ẹ̀ bá rí àwọn àríwòye kọ̀ọ̀kan bóyá ní àwọn kankan bóyá òpó iná ló dẹ̀bú lọ́dọ̀ tiyín wáyà iná ló já àbí bọ́rọ̀ iná ti rí lágbègbè ọ̀dọ̀ tiyín ẹ fẹ́ bu àwọn tí wọ́n jẹ aṣojú iléeṣẹ́ IBDC tí wọ́n bẹ lórí ètò ẹ fẹ́ bu wọ́n gbọ́ lọ́kọ̀ kejì kí wọ́n lè wá ojútùú sí gbogbo ẹ̀ pátápátá lè láǹfààní láti nàmbẹ sétígbọ ìyá ààfin falilat adébáyọ lawa tí wọ́n jẹ́ regional communication officer fún iléeṣẹ́ IBDC ẹkùn ti ìpínlẹ̀ kwara ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí àwọn àgbàbọ̀ wọn ní adébíṣẹ́ mọ́ṣẹ́ àgbà ọ̀lẹ́ ni wọ́n pèrú èèyàn bẹ́ẹ̀ jákẹ́sẹ̀ sọ́nà kí mọ́ fẹ́lẹ́ yìí kí ìyá ààfin falilat adébáyọ lawa káàbọ̀ sórí ètò fún ti àárọ̀ tòní ẹ tún kú dédé àsìkò ilẹ̀ẹ̀kan sí mọ́
1: ẹ ṣeun pásítọ̀ ẹ̀ka àrọ̀ gbogbo
0: àrẹ̀lẹ̀ ẹ̀ka bọ̀ sí orí ètò wa ẹ ṣeun elúwádùn ayọ̀ wa kúnpẹ́ ẹ̀tún láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò láàárọ̀ tó ní ẹ rí bí mo ti sọ nínú ìfara lẹ́ẹ̀kan pé aṣojú òpó lẹ̀ fáwọn aráalé láti pè wọlé ìbọn bá ti wá ń pè gbogbo àwọn ìbéèrè tí wọ́n bá nà ń bẹ̀ síwájú wa pàápàá jùlọ ẹ lè béèrè lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mítà bóyá ẹ fẹ́ gba mítà bóyá ẹ ti sanwó ẹ ti rí mítà gbà ojú òpó lẹ lè tọ̀ bẹ́ẹ̀ ti lè rìn tí kinní ọ̀hún tí yóò fi ja gerege fẹ̀yìn náà gbogbo ẹ̀ pátápátá lè láǹfààní láti béèrè ìbéèrè nípa rẹ̀ 0913656952 òní nọ́mbà tẹ́ láǹfààní láti pè sí láàárọ̀ tòní ṣùgbọ́n ṣáájú ká tó máa gbé ìpè ẹ̀yìn ẹdín kankan tẹ́ fẹ́ sọ.
1: Bẹ́ẹ̀ni mo ní ká tó bẹ̀rẹ̀ fẹ́ sáré sọ̀rọ̀ nípa àwọn ojú òpó tí wọ́n ti lè máa gẹ́ẹ̀tì wa tán bá ní complain
0: òpó
1: iléeṣẹ́ wa àwọn customer care channels wà tẹ bá fẹ́ send email sí wa ẹ lè lọ sí customercare@ibdc.com tẹ bá send email síbẹ̀ àwọn tán máa dá yín lóhun tí wọ́n ń bẹ̀ ẹ lè lọ sí orí social media handle wa a ní lórí facebook ibdc.ng ní address wa ń bẹ̀ lórí instagram ibdc.ng orí x handle wa ní ibdc_ng ẹ bá dẹ̀ fẹ́ pè wá sí orí line phone number wa ní 070 0701 01 23 99 99 99
0: ẹ jẹ́ àmúlẹ̀ ẹ̀kan sí
1: 070 0701 01 23 99 99 99
0: ọ̀dà òní nọ́mbà tẹ́ láǹfààní láti máa pè sí ó jẹ́ tààràtà sí iléeṣẹ́ IBEDC bóyá ká máa gbé ìpè báyìí lọ́kọ̀ọ̀kan
1: ìjìjì fún àwọn tí wọ́n bá fẹ́ gba mítà náà tó bá jẹ́ new service ni won lo si ori IPDC pay kan create a customer create new customer account kan fill the details in won kan download the form 74 to wa nbe kan upload e pada NIM ati passport won na kan fi si ton ba ti se yen tan kan snap picture ile yen ton ba de ti se yen tan the next thing ni ki awon eyan wa validate e kan de send the map ID te ma fi register fun meter you won't send it sin tan ba ti send e ma lo register lori msms lori website wa e ba si ma be si ma register e ma fi picture ile yen ti joko di ti wa lara ile ma need lati fi se technical evaluation e ma lo si customer bi meter standard office wa awon mso te ba ti dodo won awon ma se technical evaluation fun yin ti yen sun adbo ti e ba wa so tan ba ti se yen tan e ma le sanwo meter yin so it's as simple as that e ma je ki ako fun enikeni ile ise o fi aye gba enikeni lati gba wo meter lowo customer fun ara yen ile se te ba ni penija kan tabi meji e le lo si customer care office kan guide yin abi ke lo si meter office to je bi meter standard office wa to wa layin kan yin
0: ada eyi esunga eja sojo opole tori pe awon eyan ti gbiyanju lati pe wole sori eto mo wa beyin loko lohun iseju kan fe eyan kan ni ka le lo akoko idaada bo ti to ati bo ti ye 0913655952 be ba ti pe wole esuko ni de akoti radio yin o ko yin be ba tin pe e mo soro ko ba kun pe ko bi ti re e mo se akolo ni tarata seni keni ti awon ni ta won ni tan ti oda si wa ngba tani tun be nbe o hello hello we karo ami olohun o ko yin
2: oluwa fun mi laye lati kan
0: ni lati kan bi o ya eni so nle e je ba gbo soke die mo ka le gbo yin dada
2: ni kan bi ti wa ni di bai ati ri na lo ba that's a great
0: achievement
2: 2022
0: band kilewa ni agbegbe kan bi oda eje fun iya fin falila tadebala wa lanfani lati down si oro ti eso yi won pe wole lati agbegbe kan bi won ni lati 2022 la won fe le so wi pe awon ri ina oba to nituma lugbeyin pe kan fun yan ni ina boya kiyan ti ele yan ri ina lo fun bi wakati mefa tabi ju be lo won ko so won to jo egbo bo ni oro ina ti ri lagbegbe kan bi
1: ti mo pe lori eto mo ma so gbogbo gba npe ti a ba ti ni issue tori ba yen a ba ni penija kan nipa muna wa abi level of supply ti yan fa won yan to ba je bi challenge eto customer yen ni lati wa si office wa bi kon ko we si wa lati je ka mo dede nkan ti o nsele ni agbegbe yen because ko normal ra ni pe okay o ninu odun yo e meji le kan ni but even fa own operations gan ku dato so if there's any particular issue to ni boya challenge transformer bi one other issue nani to ba de je band e number wa definitely 4 hours ni o ye kan ma expect per day
0: okay
1: so but whatever the situation is to ba je situation ti o need ki a intervene ki won collector abi kon wa si office wa ki won wa report fun boya technical manager technical engineer abi abi business manager under community tan force so won le ba won look into whatever issue tan ba ni
0: oda e ja tun welo meeting be nbe hello e se won
3: mo ki ya se olorun wa pelu won
0: ami olorun
3: mo de ki olare wa ju olorun de ti gbo e ni ti sala gbara
0: ami ami olodun mo
3: ko te mi ni afas ex lati thank you to
0: e se won
3: akoko ibere mi fun awon madam ni awon wa mi ti won tan gbo thank you to do kan da ko to olorun I mean, in 2 hours, come up for a day. We will be jockey, I'll be jockey. Because with the month no more, I will be aware if I know what to do. Now, today, I go for you and say some law. Every person in the day, and so back, I will make a day and take a year. Go back, I'm going to one face, one line.
1: Automatically. Because the back bubble she sound. On le fun yan ni meter a single phase ko wa lo turn e si three phase. O je iwa won ti tamper ni pelu meter wa. And any kenny ti a ba ri abi ti a ba lo discover an ko se ru nkan ba yin. O di dada ki o fi oju ba ile ejo because ile ise lo disi. Joba na de lo disi.
0: O ti ta si agere so fi.
1: So o gba ta ba re ni kenny to n se ru nkan bayi. Won jo won ja won be ko to din pe
0: pa n pe ofin o mu won
1: beni o je nkan ti o ye lori bita ti won pin yen won a ti se gbogbo technical evaluation to ye kan se lori ile ko to di pe won gbe meter yen wa. So for you to now tamper with it and start changing and wa ma so lori eto yin pe ko se eni keni ti o ni right ati for work and equipment
0: ile ise IBDC
1: o je nkan ti ile ise lodisi to den pe o de le landing si ile ejo so kan jo kan jawo ni ru ru wa bayi.
0: Ada hello ba tun mu 0913655695 ni number te lanfani lati pe si e mo gbagbe pe WhatsApp line le se wa na nbe nbe e le fi atejise sowo si a ba yin number si waju alejo wa. Hello
4: hello e pe to
0: olo ni ba wa to
4: oloye Fadidi Abolare lati eleko ega
0: e seun
4: mo ki alejo wa dada
0: e seun
4: e pe to da ko nkan kan wa te ni wo pe bo se wa to ni program yi o ye ko ma se fun wa
0: akoko
4: ni awon bi kan wa se pe awon atipo ti o ni na ni joba yi abi go ba se pa o ni ni na o ye ko ma se so lori yi na pe so ye ni ina ni ni agbogbo atipo iga agbogbo iba o
0: ani
4: bi sa wa be o ti ni na o ye ko ma so fun wa de de le keji se da wa ta wa ni eleko yen gan ba awon kan wa awon kan wa to je pe do ina ma nlo ni sha tori bi ta transformer ta nlo jina kilo ni ta wo se le ma ja fun wa lati get the transformer awa o a ma pe bi manu a tun ma da owo transformer a tun da owo transformer lati go wa se o ti le lo tun me ta se a ti vi laji ko jo e da ku sa wa wa a ti wa la be joba an sa taxi a se gogo e awon oni se na won ti wa go wo lati go wa a ti ri asadu na ina wa o n charge se ba ti oru le ma so boya yo gbe lẹ́kọ̀ọ́ kan tó bá mú dé bóyá yóò ṣáàjì fóònù so gbogbo ilé kò dáa nígbà tó wọ́n ẹ̀tọ́ ti wà ní ẹ mọ̀ ìjà fún wa ibi tí ò bá ti transformer a ẹ mọ̀ wá bá ṣe rí transformer gbà àwọn náà kù ẹ̀sìn wọ́n ń gbowó láti gbò kò dáa.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ rí i pé a fún yín láàyè láti sọ àríwísí àti àríwò òye yín a dúpẹ́ kálífẹ́ lómi náà láàyè láti pè wọlé kí lẹ rí sọ sí ohun tí
1: afi asiko yi na afi ntoro aforiji nipa kudie kudie ti o wa ni bi
0: eleko yangan
1: beni because o je challenge si ile ise wa face ni opolopo gba because ta ba o ni ka wo awon transformer yen na e ri pe transformer mi o ti le 30 years elomi if I mi 50 years ni transformer yen ti exist and of course amo pe beni ojuse ile ojuse ojuse ile ise wa ni lati ri pe amojuto awon transformers yen but ibi ta ba ti wa ri pe o ku die ka to ifowosowopo na ni a n bere fun ile ise wa no de dake yi won ba ta le se ni won ba ta wa na le se awa na se ni won ba ti a le se iru na to nlo yen nisin o likely ko je pe boya transformer yen ti wa overloaded or probably o ni fault abi ni issue kan ngba mi na e je ka ma so sita awon eyan wa abi office wa te ba ti mo pe e ma ri response immediate response e ma lo sibe ke ma complain bi na yin se lo yen o possible ko je npe nkan ti ile ise gan le ri se ni to ba je npe so because even at times ti transformer ba ni fault abi to ba ni issue a ma ndidi ngberu transformer yen lo si badan lo tun se o ma to transformer se fa won yan ara won igbese ta ngbe lati ri npe awon nkan ta fi muna wa awon ero ta fi muna wa o duro dada are na ni because I'm actually maintenance transformer to ba ni fault da mo pe okay a le ri handle bi ba instead tawon eyan ma fi towo bo abi to ma ma se nkan kan ile ise wa aye wa lati ri pe e complete ba ti complete ton ba ti approve pe kon gbe iru transformer yen wa gbe lo wa de lo tun se wa de da iru transformer yen pada so kon fi to wa leti to ba je pe kan ton le ko we ni kan ko we kan ko wa si office wa under baboku ni bi ti won tin pe so kon from business manager kan de gba copy so kon tan pe kan ma follow up until we situation yen wa resolved kon se gbogbo gba na la ma n pa won ara ilu tin pe boya kin ya si won wa na gbianju but te ba wo omi po jo ka lo so kan jo ki won jo kan se suru pelu wa
0: sugbo tun wa ni kuku kan ti won tun lanfani lati menuba won ni lori eto yi pe boya come on number
1: cheri oni kini kan ta ma n pe ni outage notification ta ma n se ibi bi ru nisin ti adugbo yin ti na ba lo abi boya any fault lori transformer abi lori awon lines yin so ka won ki won to pari ru ko to tun se abi ko to restore supply a ma se notification outage notification so iru awon to wa ni charge mi ton ja won eyan wa won fun wa ni details awon communities si kini e wa affected a ma se publication jade a ma gbe jade so most times ori platform wa so whenever there is anyone probably from now by moving forward if there's any if at all there's any ta ti se iru e ta se lately ta se recently boya iru ana was omaran lawon agbegbe ti won ni nina lo maran awon yen na won wa be in fact I can even read out yen because I have it right here with me so titi baboku abi any of the areas na ba wa iru e ta se yin nisin to maran ta se awon adugbo ti yo affect lo maran awon ni egbe odo ere odo ara omi oga ati awon ojuku and environment awon gba awon agbegbe yen ni kosina bi a se nsoro a de ti se outage notification lori e so ta ba se anyone na to ba force adugbo yin ta ba ti ri a ma nse so boya kan ma announce e lori radio ni gbogbo ose ta ba ti wa yi to ba ti wa nle
0: oda e seun e ja tun gbo iwoye elomi o hello
5: e ku eto sa
0: olohun ni ba wa to sa
5: o ki ya afin fali lati
0: e seun
5: e seun e jo mo ni complaint to ga
0: e mo ti daruko yin sa
5: baba tun di oti loruko temi lati tanke oke odo
0: o ye ni sonle sa
5: yes sir lati january ni mo ti wa lori meter sa ti mo de sanwo ki se meter ofe so asa dupe titi won gbe meter yen wa titi ni june
0: odun ewo
5: odun ta wa ni
0: o ya sa
5: so ngba to wa gbe de bayi won gbe meter de ni o tun ri card load a de salaye titi fe kiloruko e 10,000 ni mo na lo se lori pe mo n gbe moto wa ni e tun wa lola eni bayi won ni kin tun wa mi mo mo mo lo le ni mo duro fun program yi kin ta ti e ri oro ba mi ti fali lati soro pe kilo n sele ka won kan jo kan ba yoju si bi ta won to wa ni bi computer legbe bi ta ti n se ta ti n ra card yen ta ti n recharge yen
1: customer
5: ya ba won eyan n je nbe àwọn èèyàn ń jìyà ń bẹ káàdì òwò àárí káàdì lóòdù wọn dẹ gbé níta fún wa owó ti tán lórí níta mi báyìí mọ tí mo fẹ ṣe.
0: ọ̀dà
5: ẹ yìí mo máa lọ lé ni mo lọ lánàá báyìí.
0: bàbá mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìdáhùn lẹ́nu wọn.
5: ẹ jọ mo bẹ wọn bẹ wọn.
0: ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìdáhùn lẹ́nu wọn sà.
5: ẹ ṣeun gan.
0: yes sir yes sir.
1: all right sir so ẹ jọ ẹ má bínú àtọrọ àforíjì àwa náà notice in fact láti bi last week ni àwọn ọrọ àwọn complaint yẹn ti ń wáyé but as at ana ni customer care wọn jẹ kí n mọ pé wọn ti ń rí àwọn kan yanjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan all you need do is just lay your complaint tán bá ti record ẹ̀ wọn á forward the complaint that particular meter yẹn sí àwọn back end wa tí wọn á ṣiṣẹ́ lórí ẹ̀ tó jẹ́ pẹ́ dẹ̀pẹ́ ra máa gba feedback pé ó ti ṣiṣẹ́ but for him tán bá ti wá challenge kó bá ti di ọ̀la àbílẹ̀ nínà tán bá ráyè kan péré mi kan wá sí challenge kan béèrè mi but bere mi then I will know how to take it off for him.
0: To order baba wa ti won pe lati agbegbe tanke oro leti bo lenu ya afin falilat adebayo lawa won ni bo ba se ele yoju si ile ise IBDC to nbe ni agbegbe challenge nindu ilorin loni tabi ni ola be ba ti debe e bere pe office ya afin falilat adebayo lawa oyi be ni en lo won si ba yanju e lagbaro lohun se gbon order e ja tun welu mi ti nbe nbe hello ẹ káàárọ̀ o.
6: Mr. Abdulmalik ni láti ló ń pẹ̀lú.
0: Ẹ ṣeun. ẹ ṣeun.
6: Àmì ẹ̀. Wọ́n máa ń dáì láti ṣe ká fọ́lọ̀ wọn jẹ́ kí máa ń sọ̀rọ̀ torí pé ìtọ́kàn lọ́rọ̀ wa ni wọ́n máa ń gbé wa èyí tó sì gbé wa tó ń sàlàyé fún wa. Ẹ dákun àwa àgọ́rọ̀ àwọn èèyàn àwọn ẹ̀ ti kúkú fún fífẹ́jì. Ẹ dákun fífẹ́jì náà fẹ́ gba fífẹ́jì fún ilé nìsín. Bọ́ọ̀sì báwo ni ó ṣe ṣe pọ́sẹ́ fún kílọ̀sì yàn tí ò fi ní bọ́ sí ọwọ́ 419. Àwọn kan ní tún gbọ́ pé táwọn fẹ́ ra káàdì nìsín àwọn ò rí káàdì làmọ́ lérí fífẹ́jì wọn. Kí ni irú nǹkan òfin mú máa jù sí fún ẹ tọ́sẹ̀ fẹ́ máa ó fún tọ́sẹ̀ fẹ́ gba níta fífẹ́jì.
0: Ọ̀dà ẹ ṣe.
1: Fún àwọn tí wọn rí náírà tí wọn ń complain ṣe rí iléeṣẹ́ wa ń ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ mo dẹ̀ fi ń dá yín lójú pé láìpẹ́ láì jìnà issue yẹn máa wà resolve. I want to believe it's from the back end but iṣẹ́ ti ń lọ lọ́wọ́ lórí ẹ̀. Then tẹ bá fẹ́ ra mítà fẹ́ tẹ bá ti ní bill because ẹni tí ò bá ní bill ò lè gba mítà. Tẹ bá ti ní bill ẹ lọ sí customer care ó easy. Tẹ ẹ bá wá lè lọ customer care tẹ fẹ́ ṣe fúnra yín ẹ lọ sí orí website wa msms ni website yẹn tẹ bá ti lọ síbẹ̀ o máa sọ fún yín kẹ fi mítà nọmbà yín síbẹ̀ ẹ dẹ̀ máa register conveniently. Tẹ bá ti dáàrin kan o máa ní pé kẹ ṣe technical evaluation ìbẹ̀lẹ̀ ti máa lọ sí ọ́fíìsì àwọn mítà standard office àwọn nọmbà yín ṣe technical evaluation tí wọ́n á fi lọ wọlé yín wo ìbò lẹ fẹ́ gba mítà sí irú mítà olóyẹ kẹ gbà tọ́ bá ti ṣe gbogbo yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá sanwó mítà ó rọrùn. Then fún ẹni tí ò bá tí ní bill òun ni mo ti ṣàlàyé lákọ̀ọ́kọ́ ń gbà tàbẹ̀rẹ̀ ètò yìí pé ẹni tí ò bá ti ní bill kó lọ sórí IBDC pay wa kó download IBDC pay kó lọ create new customer account kó dẹ̀ fi gbogbo data ẹ̀ síbẹ̀ tó bá ti fi ilẹ̀ tán NIM àti passport yín wọ́n request ẹ̀ upload ẹ̀ tẹ́ bá dẹ̀ ti upload ẹ̀ ẹ lọ sí ó máa ní kẹ download fọ́ọ̀mù kan tẹ́ bá ti download fọ́ọ̀mù yẹn ẹ máa fún certified electrical contractor tí ó bá mọṣẹ́ tó dẹ̀ dájú irú ẹnìyẹn ó máa bá yín lọ ṣe technical evaluation náà a wo irú ilé àti ibi tẹ fẹ́ gba mítà sí nǹkan irú wáyà tó yẹ kẹ́ lọ àwọn kankan tó bá ti ṣèyẹn tán ó máa bá yín stampu irú fọ́ọ̀mù yẹn á dẹ̀ sign because ó ń diwájú ó ń dẹjọ́ if there's anything tó bá padà ṣẹlẹ̀ a lè mọ̀ pé contractor yìí ṣó o ṣiṣẹ́ bó ṣe yẹ kó o ṣiṣẹ́ in the first place so tí ẹnìyẹn bá ti certify ẹ máa wá lọ upload fọ́ọ̀mù yẹn padà. Tẹ bá ti upload form yẹn padà sórí ẹ máa ní kẹ ya picture ilé yẹn so tẹ bá ti ya picture yẹn pẹ̀lú camera pẹ̀lú app yẹn náà ni o tẹ bá ti ṣetán automatically o máa bọ́ sọ́wọ́ àwọn èèyàn wa táwọn èèyàn wa bá ti rí àwọn náà validate nǹkan tẹ ṣe nfa àwọn ìròyìn àwọn míì nu wọn máa sọ pé kẹ̀kẹ́ wa mú àwọn lọ sí ilé ọ̀dọ̀ yín káwọn lọ rí so tọ́ bá ti rí wọn á dẹ̀ validate wọn á generate map ID fún yín map ID yẹn gangan òun lè máa lọ fi ra
0: mítà
1: online. Explain lalakoko. So in case ti e ba wa need the meter desperately te le a se gbogbo yi ta ti so yi e lo si customer care kan guide yin e de ma ko wo fun staff e ma sanwo sinu account staff director tabi any other third party lati gba meter to won le guide yin ton ba guide yin to ba ti debi ti e ti ma sanwo wa so fun yin boya e transfer owo sinu account ile ise account ile ise lele account yen de unique account ni under 1 hour lo ma expire so e transfer owo yin sibe lati avoid the
0: a gbèrú ni látẹ̀yìn ọ̀dà tí a ò ní ta ọjọ́ sì ti lọ ẹjá mú eléèsì ẹjá mú kàn sí.
7: Hello. Hello, ẹ ti wà ń bẹ̀.
0: 0913655692 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pè sí akọ́ṣẹ́ ètò yìí tí lè ṣe IBDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ òun náà ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Hello. Ẹ ṣe wo. Angoyin
8: ni kan bi mo se pe yin. Ni gbogbo last year. E meta na sana gbogbo odun ni atan le meji. E meji e je February. O ti pe sori eto yi o ti ju e mewa lo.
1: Okay. Daddy.
0: E farabalẹ na e ni suru e je ki won da yin lo.
1: Se e ti ko letter se awon eyan wa se e ti ko letter si won.
8: Ko letter lojo o mo eyin me so lojo kan ti mo pe pe e je mo pe àwọn náà ṣàìbẹ ní problem fẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ lórí.
1: Ẹ by now ó wá yẹ kí gbogbo iṣẹ́ tán bá ń ṣe náà láti bí ọdún kan sísè ó yẹ kó ti wá fẹ̀ parí náà àbí kó tẹ̀ ti parí ẹ̀ gan.
0: Àbí ṣé ẹ ti kọ lẹ́tà.
1: Ẹ kọ lẹ́tà. Ṣó ti yé ìyẹn máa jẹ́ bí ẹ̀rí jẹ́ mi ṣó nìyẹn. Ẹ kọ lẹ́tà kẹ̀dẹ̀ jẹ́ kí a mọ déédé nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè yín bẹ̀ yẹn. A máa ráwọn even èmi gan máa lé bá yín follow up.
0: Ọ̀dà ọjọ́ sì ti lọ bó bá di ọjọ́ mẹ́jọ àwọn àtẹ̀jíṣẹ́ kan wọlé sọ́dọ̀ wá ń bí ṣùgbọ́n ẹ já sọ gbogbo ẹ̀ di ọjọ́ mẹ́jọ ibi tá a ti mọ̀nà ẹ bá bínú pé a ní láǹfààní láti ka àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣùgbọ́n lọ́jọ́ mẹ́jọ ẹ tún bá wá ṣe àwọn àtúntẹ̀ àwọn àtẹ̀jíṣẹ́ ọ̀hún kí a lè nàbẹ̀ síwájú àlejò wa ó ní ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá fẹ́fẹ́ jẹ fún tààrọ̀ tòun ẹ̀ ṣeun ṣe mí wo ojú ọ̀nà nǹkan ò ní ṣe wá àwa láwọn ọmọge ohun tó dà ṣe kó wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún yóò dà fún wa ẹ máa gbé nínú àánú ọlọ́run á tún pàdé lọjọ mẹjọ.
7: Ẹyin ẹyẹ yìí oníbàárà wa ǹjẹ́ o mọ̀ pé sísan owó iná tó o bá lò tàbí ríra iná sórí prepaid meter rẹ ó ti di rọrùn báyìí o. O lè sanwó orí bíìlì rẹ tàbí kí o sanwó iná lórí prepaid meter rẹ bákan náà láti pàṣẹ èyíkéyìí abala ayélujára tó ṣe gbẹ̀mílé bíi iRecharge.ng, ViPower.ng àti QuickTeller.com tàbí kí o kúkú ra iná tààràtà láti pàṣẹ bank app rẹ. Bóyá o tiẹ̀ ní data láti wọlé sórí ẹ̀rọ ayélujára, má fòyà. Tẹ kóòdù yìí *6606#, kí o sì tẹ̀lé ìlànà bó ṣe sanwó orí bíìlì rẹ wọlé tàbí kí o ra iná sórí mítà rẹ lójú ẹsẹ̀. O sì lè sanwó sọ́dọ̀ aṣojú wa tó bá wà nítòsí rẹ tàbí ní èyíkéyìí ibùdó iléeṣẹ́ IBEDC. Má gbàgbé o, òṣìṣẹ́ IBEDC kì í gba owó lọ́wọ́ ẹnikẹ́ni o. Nítorí náà, tẹ̀lé ìlànà bá a ṣe ń sanwó tẹ ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. IBEDC, distributing power, changing lives.
9: Bumi Babalẹ̀

0: ọmọ mi látìgbà tí mo ti débi mo kàn ń sùn bí ọmọ tuntun jòjò lónìí irú ibùsùn onídánwò rèé.
1: Uncle, Vitafoam Pillowtop tuntun ni.
0: Pillowtop? Ìyẹn túmọ̀ sí wípé ìrọ̀rí wà lára ibùsùn Vitafoam yẹn.
1: Bẹ́ẹ̀ni o, àfi bí ẹni pé èèyàn sùn sórí awọsàn mọ́ ni kí abẹ́ rẹ̀ wá gún régé.
0: Àbájọ. Èmi náà sọ bẹ́ẹ̀, mo kàn ń fò nínú àlá mi ni. Wo ti ń bá mú ilé ìlọsábùlé wa, kò sẹ́ni tó máa jí mọ́.
2: Bẹ́ẹ̀ni, jẹ̀gbádùn tí ò lẹ́gbẹ́ pẹ̀lú Vitafoam Pillowtop, Vitalux àti Vitahelix, ìrọ̀rùn tó rinlẹ̀ fún ìsinmi tí ò láfiwé la fi ṣe.
3: Vitafoam.
2: Vitafoam, ìgbé ayé tó dáa.

0: àbótí ìjọ wà lọ́fun ni
1: olèjọ
0: wà lọ́fun òkèlè ẹ wò kèlè bí ìyàn ò sí ẹ̀jẹ̀ bọ̀ kàwé yẹn mọ́ lọ́lọ́ bí ẹ̀jẹ̀ ká sọ fún wọn pé àwa la mọ̀ wà ọjọ́ ti pẹ́
1: àwa la mọ̀
0: wà ara wa tó bá jẹ́ ti lọ́rin.

0: la se wa se seto to ni si lare waju gbogbo ta to kale yi won oro gbe si aye won won fe so ogbon wo la wa fe la lo bi eh ikan la mo nu e o e wo eyin bi mewa to seku
1: e ni suru fa e won se to sale e la joko sale
0: e suru sale olohun fo alaye ni jo mejo ko ni pe loku lo nsoro
1: tori eleyi ta fe so ita ba so olohun ma ja loku eyan lorun
0: o ya ni su
1: obirin kan lo pe lo ba ni e wo sa te ba ti tete bo yanju oro ohun ojo ku hun ni ohun wo lokan yo ohun gan ti e si le para ohun e a ti ri en gba ti o tenu bo se ri ke eyan ma fera eyan lowo te se se fera yin yen e ti ti daju ni e to ba mo bi po le ko bo lojo waju so foko re to nfe lowo tabi yawo to se se nfe so fun te ba ti gbo le koni si wahala e jo ma
0: bo ti bi mari jo ma bo ti boya o meji ri won ti ku o le de mi jo ma
1: je wo fun
0: o se ni ti o ni past o se ti
1: o ni past itu ma niyan
0: itu ma to fi ma jawo niyan tori to ba jawo to ba lo bulegbe lojo waju ewu wa nbe o baba n gbe owo ewu loko lo nge gan fura re ewu ni
1: afeso na obirin yi enu re ti se sereri tara wa fu eleyun pe eni to nfe se ke se pe ejo loyun funra yin o so ti bi mo fun oni rara o ko si ntojo o won sa so wuruwuru won gbe mi ase oro ti won ro wi po ti ku ase ori are ti han ri oro yen si asara oro won pada ya eyin ko yi obirin isa ni kadaku o ka sanu ka bo nbe oko ohun gbogbo to ti ba so ngba na boro pe olohun lo mo bokunrin tun se wa ro lo ba wa wo pe oro ojo on to so bi oyun bi omo temi re jo nso mo ti rin debi kan o iro ti ja o beta ko kuku jawo funra re nisin to ba mo ko si fe wa nu ile mi won ti bi mo funra won sugbon oro won o ku o lokan okunrin yi debi ti won wo pe so mo to bi fun mi yi se mi ni mo lo mo isa
0: lare waju
1: ejo
0: lori po ro lu owo
1: ejo salaye
0: ejo birin yan wo
1: le wo le na dakun tori olohun
2: ebi ti jo wa la se wow e wa ta nfa ra lo ka to mari o le ni ko ti mo fe oga bi oga le ni ejo se oga ni mo ti sise o le graphic design ni o de mo ti sise o ti sise mo sise lo de sa o so wi pe o sako enu se mi ki se ko wu mi lati se bi ko se pe tori pe mo wa ninu ile ise ti mo wa won lo je ki ma le ye ni pada e mi o gba e ta ni ati san awon date lo bo ma je ni kan pe to ba ti married man ni to ba ti je bi pe o ba ti wi pe mo ni enikan to je pe mo n date single o ma se lara o ma binu e fe ko mo pe mo ni relationship ni kan ta ba en se o wa se le ni ma to come sha se re bi ni 2021 ma da se wedding 2021 o come sha ka to se wedding yen tin ba lo sodo e o sha le message ma yen ni bi fun yen je ma yen ba ta iwo ni ayo ni kan ta ba yen je nkan kan ni kan o se bi mi ni ta ta lenu yin kan kan ba ni ta pe ọgá mi ni pé ó ṣì sẹ́ndì sí ọ̀dọ̀ mi ní gbogbo bá pé ìyàwó ẹ̀lú fẹ́ sẹ́ndì ẹ̀sìn mo ṣáà pààrọ̀ báyẹn fún kí o bá lè má mọ̀ pé ìlọ́kọ́ wà láàrin èmi àti ẹ̀yìn rẹ̀ ṣá ká tó ṣe wẹ́dì ni ó rí mẹ́sẹ̀jì mi mo ṣáà sọ fún pé ìyàwó ẹ̀lú fẹ́ sẹ́ndì sí pé ó ṣe lè fẹ́ sẹ́ndì sí ọ̀dọ̀ mi ni nígbà tá ṣàṣe wedding à ń gbé lọ́kọ́ mo ṣáà adájọ́ wedding mo ti tẹ́kì mo lóyún a ṣàdájọ́ wedding àṣe wedding ní dìtẹ́mbà ọdún 2021 nígbà tá ṣe wedding dìtẹ́mbà ọdún 2021 ṣá à ń ṣá àwọn gbégbé ayé wa lọ báyẹn ṣá nígbà tí ọmọ mi wá pé ọdún kan ọmọ mi pé oṣù méje ṣá mo ṣáà lọ mo lo sise ni ile sise osu ni bi pesa mo sa to wojo mo to wojo mo dajo mo to wojo ma mo to wojo sa mo sa fi bere shop mo ba shop si agbe ko se se graphic design sa ba shop be mo ra dia mo pe ti dia mo se graphic design sa o ile tan business ni mo sa Take she could go by shop, you see, or do Shabai and bed that I got to watch at him bower or with him back as a what you go motto, take your motto me. But she was moving back with my own motto and take a new cook. Take a new shop, the energy, no dream, you do look. But the money by shop, you see, we are to go down the old child in the yard, the only with you. I will print up posts inside the penny, and continue to show you that. O ja mo ma complete for committee ya pe sa te gbale si tosi o ja ma so mi te ka gbale si tosi ba ti oko mi da o sa wa ri nkan lori phone online mo se ni olorun pe awon so pe bi to be ni ba ti o de ti ma fi o ti ma fi o ti ma gba bi owe gba e ti yoko mi ba pe pe bo ni so oko re rogun ba ife gba ti mo wa nu ki ni gbe nkan o kan mi ja ma so ko na ma je ko o se lasan na ma je ko o se lasan o ja ma pa o bayin ni mo kan to mi pelu we to ma pa bayin ma ti mo wa ni oyun o osbo o na ma je ko o se lasan na ma je ko o se lasan ba ti mo sha ma complain fun pe ke ka ba ile si to se gangan ba e pe o ri de ti mo si bi se ni bo se ri wa so wi pe won ti mo ri de ni gangan lai pe won so pe àwọn tí wọ́n bá ti ṣe kékeré ní ibi àdúgbò tí wọ́n bá ti ṣe kékeré ìlú tó máa ṣe kékeré ìbẹ̀rẹ̀ kéèyàn fẹ́ wọn sí ibẹ̀ ó yẹ kéèyàn fẹ́ wọn sí ìlú gbòmí nítorí pé àwọn tó ti jọ fẹ́ra rí kán balẹ̀ wọ́n ti máa padà ríra wọn kán balẹ̀ má máa tún máa jẹṣẹ́ ara wọn padà kán balẹ̀ má máa tún máa fẹ́ra wọn padà bá mi wá ṣẹ̀ṣọ́ mọ́nà pé mi ò mí ni pé èèyàn fẹ́yàn sí ibì kan pé òun ló máa tún jẹ́ kán mo máa ríra wọn padà bàbá ló máa nà pé kí n fẹ́ bí lè rìkẹ́sítọ̀ yìí ò pé tó bá ipò fẹ́ ká gbà ilé sí tòsí pé ní kémi jẹ́wọ́ kí ló òun mọ̀ pé nǹkan kan wà láàrin èmi àti lágbájá ó ṣàdárúkọ ènìyàn òun mọ̀ pé nǹkan kan wà láàrin èmi àti lágbájá èèyàn ọ̀gá mi ni wọ́n ní pé kò sí ìmúṣẹ wọn ní mo kọ́kọ́ àmọ́ ní kò sí nǹkan kan láàrin wa pé ó pọ̀ gbà náà lásán ló kàn jẹ̀ sí mi wọ́n nígbà nǹkan wà láàrin pé kí n jẹ́wọ́ fún nǹkan kan báyìí pé a máa ṣẹ́tùrì àmì kébìlì mo bá ní òkè kò sí problem ọ̀la òkè àti fẹ́ra rí kọ̀ọ̀kan báyìí mo ṣáàjẹ́ wọn bí ṣẹlẹ̀ pé àti fẹ́ra rí pé kìdá ṣe wọ́n wù mí pé kì í fẹ́ dúdú pé mo wà ní iléeṣẹ́ rẹ̀ pé tó kọ ẹnu ìfẹ́sínú ni pé torí ẹ̀ ló jẹ́ kí n padà pa ọ̀gọ̀n báyìí mo ṣàṣàlàyé gbogbo bó ṣe jẹ́ ṣàṣàlàyé ìgbà yẹn tàdé fẹ́ra mo má sọ wípé mò ń lọ sí táǹfẹ́ra ló má sọ pé mò ń lọ sífẹ̀ torí ẹni yẹn náà ní iléeṣẹ́ nífẹ̀ mo máa ń gbé ínkì tọ́fimá péǹtì díẹ̀ mo máa ń gbé lọ fún ẹni yẹn ní ìfẹ́ mo máa ń gbé lọ fún àwọn ọmọọṣẹ́ tó wà níbẹ̀ àwọn ọmọọṣẹ́ tó wà níbẹ̀ ìgbà míì gan orí jẹ́mi màá lọ tẹ́pọ̀ gáyàn ní lọ́jọ́ gbọ́dọ̀ ló máa wà èmi màá gbé màtẹ́ríà yẹn lọ fún àwọn ọmọọṣẹ́ tó wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ èmi màá gbé màtẹ́ríà yẹn lọ fún bàbá tí màá sọ ọ̀rọ̀ yẹn fọ́pọ̀ nípa pé èmi àti ẹ̀ ti fẹ́ra mi àti ẹ̀ ti ṣe bí a ti fẹ́ra rí orí kọ̀ọ̀kan báyìí mo ṣáà sọ pé mo sọ yọdún tá a fi fẹ́ra kọ̀ọ̀kan báyẹn ṣá mo ṣáà ọ̀rọ̀ yẹn nígbà tí ó máa dalẹ̀ tí àárọ̀ òfin mọ́ bó ṣe take up ọ̀rọ̀ yẹn nìyẹn bó ṣe ń sọ káàkiri ó ṣe lọ òun lọ bá àwọn ọmọ mi sí mi òun sọ̀rọ̀ yẹn pé ṣáà náà mọ̀ pa ìpín mi fẹ́ pé mo fẹ́ lágbájá pé kọ̀ọ̀kan báyẹn ṣá ó ṣáà lọ bá àwọn ọmọ mi sí mi bẹ́ẹ̀ kí pásítọ̀ wọn mi ni ó ṣáà sọ báyẹn fún wọn náà pásítọ̀ wọn mi ni ó ṣáà ń sọ pé pé a ṣètò ìyàgbé kébìlì kankan pé òun ò ti sọ fún mi pé kíni pé nígbà tó ti sọ ọ̀rọ̀ yẹn fún mi pé kì í kú ṣe pé ó rí mi pé mò ń fẹ́ nínú márèjì pé ọ̀rọ̀ pásítọ̀ mi pásítọ̀ yẹn ṣáà láti gádà ọ̀rọ̀ yẹn dàbọ̀ ọ̀rọ̀ yẹn ò tán nínú ọkọ mi ọjọ́ tí mo wá rí gẹ̀ẹ́tì láyé ni pé ọjọ́ tí mo sọ ọ̀rọ̀ yẹn fún ọkọ mi bi nkan tawon eyan so awon eyan ni pe ko ye ki so oro bayen emi o mo ni ba ti ma so oro bayen fun oko mi ba ti ma so oro e bayen fun sha ma so ka eyin nkan to n ba mi lo ni olohun fi je ki asiri yen tu ki se pa asiri tu o wu mi ki n so oro ye fun atoja pe ki n so lagwa vera ka setu ya mi ki bi to na sha ma n so past mi fun pa awon to n ti fe nkan kan bayen o no ti mi temi na fi so pe o normal mi ti mo wa oko mi dada ba yen na pe o je nikan te ke ki tete ke gbagbe oro de ni atenumo o sha ke ni atenumo ti tete gbagbe oro mi sha soro yen lati 2023 ti mo ti so o yen fun bayi ko si o wa ko de la ni osu mefa te ka ma ja to ni oro mi debi ko so wi pe o akobi ti mo bi fun nkan ko nkan lo mu ni e ma yen lo ni ma yen lo ni pe emi gbe omo aliwa fun ohun gangan bayen sa o sa ofunro yen sa be pe ko si ta wa ja bayi o ma so pe emi side chicky married man o sa ma so o ma ni en kini kan emi owo ori the most useless people ri ju pe emi lo pe owo ori keyan mo fe oga re keyan mo fe oga re ngba temi mo pe mo ọgá mi mo nífẹ̀ẹ́ kí ló jẹ́ tí mi fi fẹ́ òun sí kí ló dé mi fi gbà fún tí mo fi fi hàn pé ọgá mi yẹn ni mi bá ti fẹ́ pé táàmù july yìí tí mo sọ pé mo fẹ́ wá pé tí mo sọ pé mo bọ́ láti fẹ́ pé èmi àti máa yẹn ríra pé èmi àti máa yẹn ní àjọṣepọ̀ pé òun náà tún wá èmi àti òun náà tún ní àjọṣepọ̀ pé òun ọmọ fọ́sibọ̀ yẹn pé òun kọ́ lòun ní pé kémi lọ gbé ọmọ fún ọlọmọ kankan báyìí má yàn dé mọ anything kò mọ kankan láti ìgbà tá a ti ṣe wedding gan ni àti ẹwù bẹẹ ríra sóríà kò mọ bóyá kò mọ anything pé bóyá pé ẹni àti wọn ní ṣùgbọ́n àìní ni marriage má yàn ó ṣàṣọ pé kí n lọ gbé ọmọ fọlọmọ. Nǹkan tó ṣàwọn ṣẹlẹ̀ ni pé nǹkan tí mo tún pé ẹ bá mi fọ̀rọ̀ mi sí orí rédíò pé nǹkan tí mo bá lè ṣe tọ́rọ̀ ti ọ̀rọ̀ yẹn ti ó sún mi kódà mo rí ìgẹ́tì action mi mo rí ìgbẹ́ tí mo kábàámọ̀ nǹkan tí mo ṣe mo dẹ̀ tún kábàámọ̀ nǹkan tí pé mo ṣe sọ fún pé ṣe ti tèmi náà ni ó wọ́ọ̀sì nílé ayégbà rẹ ni tí ó fẹ́ ọ̀gá rẹ ni báwọn ọmọ nàìjíríà fún gbà mí nímọ̀ràn èmi náà mọ̀ pé nǹkan tí mo ṣe kò dáa ilé ṣe tèmi ni alákọ̀ọ́kọ́ mo wá sọ pé èèyàn kan náà ló ṣàfẹ́ àṣẹwò kí ṣe pé okú rí mi tí mò ń cheat nínú marriage past mi ni mo sọ fún ẹ tó wá past mi tó fi ń judge mi ọyẹ ṣàkọ mi lomi ní débi pé owó mo ní pé kí n sọ fẹ́ẹ̀ bàbá mi àti màmá mi kíkẹ́ gbà mí nímọ̀ràn kí ni kí n ṣe nígbà máa sọ pé àmárèjì ò lè work pé òun padà máa fẹ́ ẹlòmíì padà máa fẹ́ lòmíì pé márèjì ò lè work pé pẹ̀lú pásì tí mo sọ fún òun sì máa ń rò ní kíní kankan kí n jẹ́ pé mo ìgẹ́sì pásì máa sọ pé tí márèjì ò bá work pé èmi ni mo fà á pé kò yẹ kí n sọ ọ̀rọ̀ yẹn fún ẹ tó bá kémi sọ fún ẹ ò ní mọ ẹnìtì tí mo sọ fún ẹ wá pè mí sọ fún ò ní mọ ẹnìtì ọ̀rọ̀ yẹn tí mo sọ fún ẹ ò ló jẹ́ kí ó máa sọ̀rọ̀ lé lórí mo rí gẹ́tọ̀ ọjọ́ lágbẹ́ tí mo ti délé ayé ọjọ́ tí mo sọ fún ni mo rí gẹ́tì láyé mo ṣáà ní kí n sẹ́ǹdẹ̀ sí ní sà.
0: Ibi la rí tá a fẹ́ dúró fún tọ̀sẹ̀ yìí. Oníyàn ṣe o ọlọ́bẹ̀ ṣe gbọ́ ẹ̀jẹ̀
3: bá ti jẹ́ ẹ̀ṣẹ̀
0: ẹ̀kọ́ ìbínú.
3: Ẹ̀ṣẹ̀ òun ẹ̀kọ́ fẹ́. Ẹ̀fẹ́
0: gbàgbé o nọ́mbà ọ̀làlọ́mí àmàlẹ́ 00333-544-7004.
3: Òun náà sì ni WhatsApp number.
0: Tó bá jẹ́ ti kọ́mọlábẹ́ ọláyà.
3: Tẹ̀ bá ti tẹ 080. Ẹ̀yẹ sábẹ̀rẹ̀ sí ní tẹ 7-7-7-7-7-7-7. Ẹ̀ka tẹ 080-7-7-7-7-7-7-7-5-8-21. O náà sì ni WhatsApp number ti kọ́ láfi ọ̀la ìyá náà.
0: Sọ́rí kẹ́kẹ́ méjì fi nọ́mbà síta ju pé ẹ gbà mí ọ̀rọ̀ tèmi náà ẹ jẹ́ yí ó bèmi náà dá sí i kó lè bá a níyànjú. Ìpàdé wa ń jọ mẹ́jọ.
3: Ọba di wọ̀ bí ọjọ́rọ̀ àwọn ọ̀sádi anybody ọlọ́run àlá làwà sádi.
0: Ẹ jáde lọ́nu ayé ẹ lọ sí rere gbogbo bí ẹ ti máa rà sọ tẹ́ máa rà sọ
3: eléyìí máa rè ọlọ́run ó sọ yín
0: yóò máa sọ yín bẹ́ẹ̀
3: thank you
0: ẹ kú k

Ìwádìí látọwọ́ igbákejì adarí àjọ FBI ìlú New York James Benaco ṣàlàyé mẹ́ta fara kásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fìdí ẹ̀ múlẹ̀ ìpè àfúrásì ọ̀hún ló jẹ́ àwọn tó ń tako àjọ ìjọba ilẹ̀ Amẹ́ríkà tó ń rí sí ọ̀rọ̀ wọlé àti nǹkan tó ní ṣe lórí ọ̀rọ̀ ẹnu àlá. Lábala ìròyìn eré ìdárayá àjọ tó ń ṣeré bọ́ọ̀lù ní ẹkùn gúúsù ilẹ̀ Amẹ́ríkà Comebol ti ń pè pé ẹgbẹ́ 2030 ó ní kí àwọn orílẹ̀-èdè tí wọ́n tó 64 kópa láti ṣe àyájọ́ àti àjọyọ̀ bí ìdíje ọ̀hún bó ṣe pé 100 ọdún. Láìpẹ́ yìí wọ́n parí ìdíje àgbáyé táwọn orílẹ̀-èdè tuntun 48 ti kópa fún ìgbà àkọ́kọ́. Ààrẹ ẹgbẹ́ agbọ́ọ̀lù ọ̀hún Alejandro

0: bí ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Venezia nínú ìdíje Serie A. Venezia ti kan sí ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla láti ra agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Nàìjíríà ọ̀hún ti fún léde látọwọ́ ikọ̀ Venezia ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọ̀hún òní yóò ṣe àyẹ̀wò kó tó kọbọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tó fi ilẹ̀ Italy ṣègbègbè. Wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé ikọ̀ Venezia ló san owó tó tó mílíọ̀nù lọ́nà mẹ́tàdínlọ́gbọ̀n írósì láti ra agbábọ́ọ̀lù kúrò ní ikọ̀ Sevilla. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rí. A ká fún yín péjọ apọ́lẹ̀ yìí yóò dá àwọn kànga epo kan padà sí ibi tí wọ́n ti tà wọ́n látàrí bí wọ́n ṣe kùnà láti rà á. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tako àhesọ ọ̀rọ̀ wípé ìjọba ti ya owó tó tó tírílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà. Àsọfún ìpínlẹ̀ Ìjọ fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ ìjọba ilẹ̀ yìí tán àbẹ̀ tó oníbàárà FCCPC kò nẹ́tọ́ àti fún àwọn èèyàn níwèé àṣẹ. Ní ìpínlẹ̀ Plateau a ká fún pé gómìnà ìpínlẹ̀ Mutuange tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yà ìgbò tàgbà àbẹ̀ tó bẹ́ sílẹ̀ nílẹ̀ yìí ní ọdún 1967. Ní ilé òkèrè àká sí ti gbọ̀yìn wípé Trump ti ṣe àfikún owó orí ọjà ìdá 50 nínú ọgọ́rùn-ún kan sáwọn táwọn kó wọlé wá láti ilẹ̀ Canada. Láàkótán a ká fún pé ààrẹ àgbélé bọ́ọ̀lù ní ẹ̀ẹ̀kan gúúsù ilẹ̀ Amẹ́ríkà ń pè kẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè tí wọ́n tó 64 kópa níjà àgbáyé ọdún 2030. Ẹ̀sìsì ó ní àwọn ọmọ ológun tí wọ́n wá láti agbègbè àríwá ilẹ̀ yìí tí ọ̀gágun Lẹ́tkọ̀nẹ̀ Mútàlámù Àmẹ̀lú Kósòdí gba ìjọba lọ́wọ́ ìjọba ológun lẹ́yìn nígbà náà tó sì ta ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílẹ̀ nínú oṣù keje. Èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di àgọ́ márùn-ún ààbọ̀ ní fúnrúyìn àgbáyé wa ní kànídá mọ́dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Nedu Okorie ní ìlú òtún ìròyìn Taiwo Adéyẹmí ló ti tó ká ṣe ti gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.
1: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
2: láti ilé-iṣẹ́ kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nìsí nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Ìyọ́kọ ni mo jẹ́ olè pè mí lórúkọ.
7: Ṣèyí wà tẹ́.
6: O ní láti respect.
7: Ṣèyí o máa tẹ́.
6: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè ṣe.
7: Ṣèyí tó bá yá ò ní jẹ́nu lẹ́ mọ́.
8: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
9: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni?
8: Ẹ pàdé wa lágo méjì ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.

Ekurale akwa pe akoso inu sokire lati kan da amode ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara. Iyawo are ile yi senator Olureme Tinubu se kede ipe ipele eto to n gbe kale labe irito dotun lati mu atunse de ba ayika oni ko si enikan to ife lati kopa nibi eto ohun agare kan to le de loni. Iyawo are salaye pe eto won gbe kale lati je ki awon fun lede lori igbese won lati mu atunse de ba ayika papa julo awon akitan lati so di ibi to dun wo. Iyawo are tesiwaju pe eto lo tenubodo ni ojo 15 osu keje odun ta wa yi ama ko se nikankan to ife han asiko pa nibi eto ohun ni ipinle Kwara are leye Bola Tinubu ti bo se idasile bo ba awon mo logun ni ipinle Kwara lara igbese lati mu adeku deba ikolu to lede lati owo awon akogun jalo agbesumo mi ati awon oda miran ni ipinle yi atajade kan to lede loni lati owo igba keji akowe oroyin si gomina ipinle Kwara Moshood Agbola awon ologun oni won kan won lo si ilu omaran olu ile ise ijoba ibile irepodun ibi ti won ti ma ko won lede lati se ikolu si awon daran papa julo awon ajinigbe to se ikolu si awon eyan ajijagbara omole yi to je omoye fun ipo are ninu egbe oselu alatako African Action Congress omo ile sowore ti kesi ajo ijoba leye ton gbogun ti iwa ibaje ICPC ko fi lede ekunrere laiko bo loju iforowero to waye laarin ajo ICPC atoroshise ni office are Femi Gbajabia Mila lori esun to lowo lo se idasile ajo kan to ma se ipolongo idokowo fun ile yi nile okere to wa labe ile ise are ile yi sowo re nigba ton so wa lojo pe SC loni oni otako oro kan to de lati ni ajo ICP Gbajabia Mila lo farahan ni iwaju ajo ohun gẹ́gẹ́ bí wọ́n ṣe ránṣẹ́ pé lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ àjọ ìjọba ilẹ̀ yìí tó ń rí sí ọ̀rọ̀ ìkànìyàn NPC ti kéde pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa ṣe ìforúkọsílẹ̀ fún àwọn tí wọ́n bí àtàwọn tó bá dágbére fáyé lójúpọ̀ ayélujára ètò ọ̀hún wọ́n gbé kalẹ̀ tó sì ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Kogi tí wọ́n pè ní Vital Rec Platform ètò ọ̀hún wọ́n ṣe lójú rẹ̀ ní ọjọ́ kìíní oṣù keje ọdún tá a wà yìí nígbà ṣe ń ṣe kéde rẹ̀ lónìí aṣojú ìpínlẹ̀ Kogi tó jẹ́ kọmíṣánná àpapọ̀ nínú àjọ NPC ọ̀nàrẹ́bù onímọ̀ Yọrí Àfọlábí nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìròyìn ṣàlàyé ipò ìgbésẹ̀ náà ni láti mú àtúnṣe ẹ̀dẹ́gba ìlànà ìforúkọsílẹ̀ lórílẹ̀-èdè yìí níbàámu pẹ̀lú ìlànà àgbáyé. Tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn-ún bọ̀rọ̀ lónìí fún ìyá àgbáyé wa ní kẹ́hìndé amọ̀lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀kan sí akéwà pé àkó iṣẹ́ òní.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

Àwọn tí wọ́n lábẹ́ igi àánú ń kọ́ ni wọ́n máa bọ̀ ń pàdé. Ẹ bá ń pe gbogbo àwọn náà yìí tí ìdè pàdé pé ibo ń lọ́wọ́ àwọn ẹni bá wà nú ọkọ̀ kó sọ fọ́kọ̀ kọ́kọ̀ ò ṣe kí ni kó ṣáná sí o. Ẹni bá wà lórí ọ̀kadà kọ́kadà ò ṣe kí ni.

0: ọjọ́ kini oṣù keje ni fàyí ti bẹ̀rẹ̀ tí ó sì parí ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje bákan náà kí fàyí má baà fò ẹrú tètè máa lọ sílé ìtajà tán ti ń ta jimpo rí kó o lè jẹ̀bù rántí pé bó o bá ṣe rajà tó lẹ̀bùn rẹ ó ṣe gbé wọn half time sale láti ilé iṣẹ́ Amugo Global Network fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o lè pe 08120879930 tàbí 08120879931 jimpo rí àṣírí ẹwà fún gbogbo ènìyàn àlàyé àti àsọyé pọ̀ ń bẹ.
1: Matires yi o le wole ku le wo
2: kilo de ton tiraka tori ko fe gbe matires koja nje o mo pe o le sunrun to dara lori matires to wa ninu apoti
1: duro apos kekere yi je matires tokun looto
2: be ni matires restorer ati compressor lati ile ise vitafoam ni
1: ha o ma nfe si o n tobi si looto o
2: looto ni itura nla ninu apoti kekere kan o rorun lati gbe o se gbe koja lenu lekun toro lai si wahala ninu
1: o si ri bi ere wi pe o duro daada looto koda o rorun daada
2: be ni pelu matires restorer ati compressor sun orun itura pelu idera matires vitafoam ninu apoti itunu irorun ati iniye lori gbogbo re ninu apoti kan Vitafoam, on a bisi aye to dara.

0: lábẹ́ orí ẹṣẹ́yé eré ọmọdédé mọ́yún wá lápàdé ni gbajúgbajà òṣèré bíọ́lá fowó ṣeré ó jáde ta ó ní tóun bá rí x òun bàbá àwọn ọmọ òun tóun bá fojú kan lónìí ihun kọ̀ọ̀kan lòun fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ kí ni ti bíọ́lá fowó ṣeré lòun fẹ́ bèrè lọ́wọ́ bàbá ọmọ òun ẹ gbọ́ fúnra yín.
1: tí mo fẹ́ bèrè pé kí ni mo ṣe only ex-husband ni akọ́gbé kí ni nǹkan tí mo ṣe torí mi ṣe kankan mo fi ọba tó máa pa mí lọ́kàn búra mi ṣe kankan ó fi dèmí àtàwọn mi sílẹ̀ mi ṣe ní pé ọlọ́run rí mi. Ọdún kan tó ṣù mẹ́fà
0: mo lọ sí. Tọ́ ẹ̀yin ọkọ ni tẹ́ ẹ máa ń dobìnrin ilẹ̀ tọmọtọmọ. Mo fàyín láwọn àáfàá lọ́yìn lọ́wọ́ wọn sì wá sí lórí ọ̀rọ̀ yín. Ó ní òun tóun bá fojú kan lónìí tẹ bá sì mọ̀ tẹ bá mọ bí ọlá fowó ṣe dáadáa sí pé ìkánná àwọn ọmọ ẹ ti wọ yunifásitì that is the one tí mo ní information yẹn lọ́wọ́ ìkánná àwọn ọmọ yẹn wà ní yunifásitì. Kéèyàn sì ti tọ́ ọmọ wọ yunifásitì kó mọ máa sọ wípé tóun bá sì fojú kan bàbá ọmọ òun lónìí nǹkan tóun ó bèrè ni pé kí lòun ṣe tó fi da àwọn àtọ̀wọn mọ́lẹ̀ tọmọtọmọ. Ó dé jẹ́ sójú òpó lẹ́fẹ̀ẹ́ yẹn gbé alábòsí ó yẹ ganuwa ẹganuwa ẹtún sọ́wọ́ iwájú ohun tẹ́gbọ̀ ọ́ jẹ́ mo gbé dé o kí lẹ rí tí ìrìn kí ló ń ṣẹlẹ̀ gbàsìgbò ó sì ló ń lọ lórí social media bó ò bá mú èké ṣe dákun má pè wọlé ìwọ tó o bá jọmọ ẹgbẹ́ tọkàntọkàn tá a ti jọ ń ṣe ẹgbẹ́ yìí láti bí ọjọ́ pípẹ́ ìwọ ni o pè wọlé dákun ìwọ tó o bá mọ̀ pé ó máa wá ronú ṣèké à ń ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ yìí o a máa ń ṣèké bí ẹni jàkà ni o àkà gbóná ọyọ 09136556952 09136556952

0: 7.7 nipinlẹ Kwara ọba gbogbo wọn la ṣe.
1: Ó ṣe ń dún bẹ́mu bẹ́mu tuntun sẹlẹgẹdọ Diamond FM lẹ́ngbọ́ o tó ń dún yugba yugba.
2: Mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọ́n ò lówó lọ́wọ́. A máa dáràn àìlówólọ́wọ́ panilókọ̀dà ṣé bí wọ́n ní Mr. ni ò ní sí mbẹ̀.
3: Ẹ máa wò yín.
4: Bọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
2: Lámìdí, ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ orí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
4: Èmi náà kọ, ngbà ajá yín ta yín tẹ̀ já.
2: Ọjà wa àjákẹ́ lọ́nà wo.
4: Ebi isi lona.
3: Iná ọ̀la sírí ẹwà tèmi.
2: Isi lona. Àwọn àwọn tó ń jẹ́ bá wọn.
3: Bẹ́ẹ̀ni o, isi lona. Ojúbò kan ti sọ tálíkà dọlọ́rọ̀. Tí yí ìròrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona. Wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fúnni lẹ́ja jẹ. Tẹnu rẹ o le tọrọ láwùjọ. O le rọ́wọ́ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùú kankan lọ́wọ́ rẹ tàbí wọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Wọ́n náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Kọ́rọ̀ rí o le dayọ̀. Nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma. Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
5: Ẹ jẹ́ a máa kí yín lókọ lọ́wọ́ bá a tún ṣe dérò lẹ́ẹ̀tọ́ ní mọ́ pé ọ̀pọ̀ èèyàn bàbá ti gbóòmé láwọn àsìkò kan báyìí wọ́n mọ̀ pé àìrè tí mo kò lọ́nà náà ni mo wá ọ̀pọ̀lọpọ̀ tí wàá já sí owó ti mọ eré ọ̀hún o. Ẹ mọ̀ pé mi àti Easy Loaner Cooperative International náà ni tẹ́ bá ti gbóòmé báyìí lórí ètò èmi kì í sàdédé wọ́rí ètò. Ai ìdíre o tá a fi ń ṣe bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláwùrabí. Àtúndé o akínyin níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ọ̀tọ́rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé ẹgbẹ́ mi ṣebíṣẹ́ kan lájọ́ ń ṣe àbò ló ti wá rí èmi ò rí ọwọ́ rí. Kì í ṣe pọ́ náà lọ́wọ́ láti fi orí ṣùgbọ́n ọ̀nà tí ń gbé gbà ní òyí ọ̀pọ̀lọpọ̀. Ìsí lónìí àlọ́pọ̀lọpọ̀ ń dà á gbà lọ́wọ́ tá a wà yẹ lómi ó máa pé ìsí lónìí àìní náà ń gbọ̀ ní gbogbo ògbà á mọ̀ pé sáwọ́ lè ti bẹ̀ ṣàṣeyọrí alẹ́ ti bẹ̀ dolówó dọlọ́rọ̀ dọlọ́là láwùjọ ọ̀pọ̀lọpọ̀. Wọ́n mọ̀ pé èmi náà fẹ́ ṣe ntẹ́gbẹ́ mi ń ṣe ọ̀nàwó ni wọ́n gbé gba ìrònú ti mẹ́lòmíì mọ́lẹ̀ ó ti depression kódà ẹlòmíì ó ti kan karanjẹ́ gbọ́ látara depression kẹ́yìn ò máa ronú àrùkúdógbó. Ẹjẹ́ wọ́n fún yín pé àwọn aṣojú iléeṣẹ́ Easy Loaner Cooperative International a mọ̀ ń jẹ́ àjọ ń bẹ lórí ètò fótò ní mọ̀nẹ́. Ẹjẹ́ máa kí wọn káàbọ̀ ní sísẹ tẹ̀lé torí àkókò alàgbà káyọ̀dé ọmajẹ́ bàbá ẹlẹ́bẹ̀ mo kí yẹ káàbọ̀ sórí ètò.
6: Ẹ ṣeun gan olójú mo kí gbogbo etí tó ń gbọ́ wa ní àkókò yìí pé a kú iṣẹ́ òní o ọlọ́run ṣàánú fún wa.
5: Àmì.
6: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmajẹ́ láti Easy Loaner Cooperative International.
5: Ẹ jẹ́ máa ń kí ọ̀gbẹ́ni Kẹ́hìndé Azan náà káàbọ̀ sí àrẹ́gbára mi.
7: A kí gbogbo etí tó ń gbọ́ wa ní dédé àkókò yìí gbogbo etí tó ń gbọ́ Diamond FM. Etí wa ò ní di o.
5: Àmì.
7: Ọlọ́run á fèrè ṣiṣẹ́ nìkọ̀ọ̀kan wa.
5: Àmì.
7: Orúkọ tèmi ni Ọlánìyí Kẹ́hìndé Azan láti Easy Loaner Cooperative International.
5: Tọ́ ibi ẹ bá wá ti rọ́kùnrin tẹ́ ẹ̀ bá róbìnrin àjọ ọ̀hún ọ̀pọ̀ wọ́n pé kò pé rárá o. Ìyá wọn lọ́sàn-án sádà bẹ́ẹ̀ ń bí ìmọ̀mọ́ ẹ káàbọ̀ sí yàrá agbára o.
8: Ẹ kú rọ̀lẹ́ o gbogbo tí Diamond FM fẹ́ délé nìyí o. Ẹ kú iṣẹ́ ní gbogbo oríta di ṣe o.
5: Àmì.
8: Orúkọ tèmi ni Ajé Ọlọ́sàsá láti iléeṣẹ́ Easy Loaner Cooperative International. Ẹ fàkúrẹ́ tẹ̀dí ẹ̀ mọ̀ bá wa ká lọ.
5: Ó dá ọ̀gbẹ́ni Káyọ̀dé ọmajẹ́ ọ̀pọ̀ pé iléeṣẹ́ Easy Loaner Cooperative wọ́n fúnni lọ́wọ́ ni wọ́n yìí ṣe pé wọ́n yáni lọ́wọ́ mọ́. Ẹ bá ń tàn mọ́lẹ̀ sí Easy Loaner Cooperative International. Ẹ bá ń tàn mọ́lẹ̀ sí àwọn àǹfààní tó wà ń bẹ̀ sà.
6: Ẹ ṣeun gan olójú fún àǹfààní àwọn tó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ Easy Loaner. Tí a mọ̀ ń pè ní ètò ẹ̀yáwó a tún lè pè ní ètò fagbowó. So ètò yìí la mọ̀ ń sọ pé ti bẹ̀rẹ̀ láti 1969 lètò yìí ti bẹ̀rẹ̀.
5: Tó ti bẹ̀rẹ̀ sí wáyé.
6: Àárín òyìnbó mẹ́ta péré ló ti bẹ̀rẹ̀ o àwọn òyìnbó tán ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ gẹ̀. So kínní wa tàn ó tàn dé ilẹ̀ adúláwọ̀ ní ya 2020 ní táìmù gba kòrónà yẹn. So ó wá tàn láti Áfíríkà ó tàn wọ Nàìjíríà ní ya 2022. Àmáwa tá ń gba yín sọ̀rọ̀ ìyá 2024 làwa náà tó gbọ́ la tó bẹ̀rẹ̀ sí jẹ àǹfààní yìí.
5: Ó ti lé lọ́dún méjì tẹ́ ti wà lẹ́nu ẹ̀ báyìí.
6: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọdún kẹta la ń bá lọ yóò tó yẹnu oṣù karùn-ún láti pọ́dún méjì gérégé. So owó tán sì ń yá wọn ó bẹ̀rẹ̀ láti orí 150,000 sí 7.5 million owó tán tó wà yẹn.
5: Ẹ bá tó pé owó tán ó lè yí àyàn bẹ́
6: bẹẹni o bẹrẹ láti 150,000 naira sí 7.5 million owó tán yá wa nìyẹn owó èlò wa ní àwọn májẹ̀mú yìí nínú. Àkọ́kọ́ tá a bá kọlifá àti gba owó tá à ń sọ yìí àwọn nídìí pé wọ́n ní ká lọ mú guarantor wa oniduro ni mo so won ran ni di oniduro akoko niyan o won ran ni di collateral boya wele abi wele eni to fe yawo olotu se bolo ti fe ri wele abi wele
9: eni ti o lo to fe yawo
6: be ni je tun lo mo wa ile awon ile o ni di re o won ran ni di bvn ni wa won ran ni di nia ni wa koda won ran ni di passport wa owo itun wa ni ko ni di pe boya mo joko pade losose abi lososu
9: ki so ni pade
6: be ni
9: pade gbogbo ipade igba ta gbangba gbogbo gba
6: be ni olotu to tumo si pe ko dise ta nse lowo owo itun wa ni a mo gba aje monu ko to di pa agba lonu ta nso yi o
9: allowance gbogbo mo waye
6: be ni olotu ta ba gba lonu ita tun continue si gba aje monu ni ni gbogbo wo ta nso se wa ri gbogbo yi ta wa kakale yi akoko na mi ranti eleyi owo yi o ni ele lori
9: ko ise owo
6: beni ko ise owo ele pini beni nkan ti nu wa se ndun ati mo gbowo inu se mo ke bibeli ati qur'anu faramowo ele na tele
9: awon pe kon ti oboju mo ba gba mo ni
6: beni a ri bi da si tele ni nigeria na la se ndara wa la mu ta ngba amo na ti si fun wa ba ya gbowo ele mo nti wa o se wa ri eyi gangan to wa je pa bamba ri e ni pe alowo ita ba qualify ati gba tan ko ise nu apo wa la ti mo san ada pada
9: pe koko be a to ni da pada la para wa
6: beni olotu ele lo mo ru awon eyan loju ta story e la si wa mo ngbe idanileko kale pe e wa gbo idanileko e le fi mo po we ani lo to ta ba gba ko ise nu apo wa lati da pada to gbogbo awon ta nwe lati gba ko si anybody to da pada nu apo re
9: kabisi olohun e je on lo sodo ogbeni azan kainde e baba lodo tin sa won ni idanileko o egbe kale tori ati ni kawo yo mo tokan ona ti won gbe gba bi won se to era ko ba mi yan na ipo ni danileko yo ti waye bo ni o ti waye awon wo gan lo qualify lati wa bi danileko yi
7: e seun olotu idanileko waye ni state office wa ni ola laago mokanla
9: aago mokanla lola ni o waye
7: ibi ta ti ma nse yan na ni aparo office state office wa wa ni eyin format ni taiwo sale ni junction ti unity ati taiwo to ti so papo
9: yen mi taiwo ke taiwo sale ti pade o
7: taiwo sale ti pade ta ti ya si unity junction yen na lati bole te ba ti n bole ba e wo waju yin e ma ri ona to ya wole by the right e ba ti wona yen straight interlock ni te ba ti ya woju ona yen the first building teyan ma doju ko bayi ibe ni state office wa ibe na le yan ma wole si lati wa gbo alaye nipa Easy Loaner Cooperative International gbogbo to ba fe je anfani owo Easy Loaner ma bo wa lola lati wa gba owo ti wa fi ma se whatever to ba wo ko fe fi
9: owo se
7: mo wa jo ni se owo onisowo osise ijoba alukoni abakeko gan pelu gbogbo eda to ba ti ni lowo ni ko ma bo wa tori pe ko di ise wa lowo koda awon iya ti n taja gbogbo awon oluraja olutaja loja ti o kawe rara won ja anfani owo
9: lopo ya mo kawe nikan le nkan si
7: lopo ya nturu ile ise yi o wa after lati ran gbogbo eyan lowo ni alowo ni won fun wa olotu ta ba debe lola awa no ri ba se ngba atawa ta ti gbowo atawon ton tun gba atawon ton gba leni gbogbo ana la ri testimony yen ni ola e je ka pade la go mokanla
9: ago mokanla lola
7: ofisi wa be ni
9: to eh mo iya wa lo sasa tori akoko eje wa sodo yin a ri pe yin obirin ibi to bere ba wa ah o fe soro ka pe jibiti nbe be tori eyin obirin e ma nse wadi ke to darapo mo nkan seyin na ti janfani ma e ba eje awu ma
8: e me pe bi to be ba ti so lobirin ma joko ti ko da ba rugbo be yin ba tan lenu arugbo obirin lati fe wa ti romo keki to lowo lowo a fe o la joko ti eyin akegbe mi obirin nu li merin temi fun yin ni pe e ma joko sile bowo abayin o ni wa ba na line njo ti na true ba de ni mo e ma jogbo mo ikule gba da yi koja o e tuyaya e wa fun Easy Loaner Cooperative International emi tin ja fani re o mo ti fomo mi yawo fofoko mi yawo ko da mo la account onje mo la account school fees omo mo la account shop gbogbo e ni mo se mo si la account moto e wa ja fani Easy Loaner ta ko ko le gbon bi Easy Loaner ko igbo mo le gbe wole e ma bo wa e ne ba o te gba te se pe na pare let da pada be ni o ododo oro ni tore mi ti gba mo lafa lati mo soro ni le ledo lati pe mo fi pe gba kegbe ni atobirin atokunrin atomoda tagbara gbogbo yin le ni afa lati je program yi keyin omo bo gba owo te se nu apara yin le ti da pada olohun ran wa lowo o gbogbo ori ta je se
9: ami o da ko to ri pate waju ati aja koko mu number na ka to te waju be ya ba fe wa lola boya ti o ba moju ona be se juwe tore mi o pe mi jade koda yin dapo service mo latodun me wa bo ti de lori ati be be lo po nbo lato bo mo so ati awon agbegbe mi to ro gba yi lori ka ba ye ma fe pe leyin eto number wo ra le pe yin si lati tun bere fun kan mi ta tun fe mo nipa eto isa
10: e se won lotu
6: e je ko pe si ori ago yi 08089 89 89 89 60 94 94
9: e ba to mu
6: 08089 89 89 60 94 94 to ba n pe sori iyen boya ti eru ba po lori e
9: won
6: le tun pe won le tun pe si ele 08 1 08 1 2 4 2 3 2 3 5 5 5 5 1 3 1 3
9: e ba to mu
6: 08 1 08 1 2 4 2 3 2 3 5 5 5 5 1 3 1 3
9: ni number ta le pese
6: number
9: ba ya ba bo kini ko mu lowo lola o ba ya ba bo bi tu isa
6: eh ko ni lo ati mu kankan dani afẹ n to ba like ko mo jot nkan kale
9: be yan kankan le
6: be ni lo le mu we ati bairo re dani so ko si nkan ti a mu dani tori seminar ta n so ofe ni seminar
9: ofe ni dale
6: le be ya ni gbowo lowo ni body ka to fun won ni seminar yi ama ni to ba wa setan ati darapo owo perete ni
9: beyan ba wa to ba wo pe ah o wo mi o gbogbo te ka le o mi lati darapo
6: owo perete ni to leyin eto won le pe wa sori number ta pe kale
9: beyan ba wa darapo sa wa anfani wa to je abi yo to bi odun melo ko to be sin ja anfani
6: darapo ba sin darapo anfani bere nu
9: anfani bere loju ate
6: be mi oju ese te ba ti darapo la anfani ti bere kankan da omo ni
9: awon number le kan si ta le ma pe si leyin eto bayi e ba mu awon number le kan si
6: 08 0 08 0 89 89 89 89 60 94 94 le kan si 08 0 08 0 89 89 89 60 60 94 94 ikeji 08 1 08 1 2 4 2 4 2 3 2 3 5 5 5 5 1 3 1 3 lekan si 08 1 08 1 2 4 2 4 2 3 2 3 5 5 5 5 1 3 1 3
9: adupe o lowo le se yin si lo na cooperative international won ni lola lago mokanla nile egbe na leto idanileko ti waye adupe wa wa soju alagba kayode omaje azan kayide ati iya wa olosa se ja ma lo titi gba ta ba pade olariwaju ogun ni yopo biti loko temi ana lohun ni fi wa gbogbo na lari to se o eja gbogbo se ka le ba adolowo doloro lawujo
2: o tun ti yo mi ko nu pade molebi won ni tori ti won lowo lo a ma daran
11: ai lowo lowo pani lokoda sebi woni mr ni oni sinbe
12: e ma wo yin olohun talika si wa kwenu eyin people yi bayi
11: lamidi sebi ngba ti wo ti rowo ori lojo ma se be o kuku fasiri ola re han
12: emi na ko ngba ja yin ta yin teja
11: oja wa ajake lona wo
12: ebi isi lona ina ola siri e wa temi
11: isi lona awon awon na tun je ba o
12: ni o isi lona oju ko kan ti so talika doloro ti yi ori talika pada ti tolowo ajo isi lona o ko ni bo ti peja ni ke se pe won fun ni leja je tenu re o le toro lawujo o le rowo ti bapo oni lati darapo mo isi lona awon gangan lo mo tin so lowo yi be ni won ni bere ni duwo kankan lowo re tabi pon ni ofin tan ni re duwo kan to so do loro won na ba dayato ninu molebi ajo isi lona wa ta kiri gbogbo software eyi ti won se fi irori oto ti won so opolopo eyan
13: keep listening to the music to the sound to the diamond FM 88.7 FM
14: across the airwaves right now
15: in the mix. I'm

0: àwọn èèyàn tó dà pátì ní agbègbè ìlà oòrùn ilẹ̀ Afghanistan lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkalẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
2: Bang, bang.

Eka bo pada iroyin agbaye oni amuwase ti gboyin lati kan da mode 8.7 to wa ni lorin ni ikinle kwara iroyin ohun te siwajo ni ile okere ojo alagbara toro ati isele yele oni o se akoba fun igbese lati se awari amuyan to di awati ni agbegbe ila orun ile Afghanistan won fi de mule bi pejo hun oni oja emi awon eyan metale ni ogun o je fun lede ati wo ago ton da si sere pa jawiri ni ile Afghanistan ati ile ise gomina agbegbe won fi de mule bi pe awon eyan to le ni ogun kan ori awati ojo lile ohun oni o se akoba fun igbese lati se awari awon eyan ile ise alabo ile Afghanistan sadaye pe awon rogun ju ko won so egbe ohun lati se ranwo lati se awari awon eyan to di awati ohun sebe ni ile okere ikolu ojo furufu to le de latowo ile Israel ti ja okan mi awon eyan mefa to wa lati mo lebi kan ni ilu Gaza fana to gbina ya se afuna ile ohun ti inanjo ile na lo wa ni agbegbe iwo orun ekun sabra ile se ologun ile Israel salaye pe on doju so iko amasi nibi ikolu to se ohun pẹ̀lú fún lédè láti ọwọ́ ilé iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ìlera ní gaza àti ikọ̀ àmásìn darí ṣàlàyé wípé àwọn ọmọ ilẹ̀ palestine tí wọ́n lé ní ẹgbẹ̀rún kan ti já ọkàn mi wọn látìgbà láti kọ́ bọ ìwé àdéhùn láàrin ilẹ̀ israel àti ikọ̀ àmásìn àwọn ọmọ ológun ilẹ̀ israel mẹ́rin ti já ọkàn mi wọn ní ilẹ̀ palestine látìgbà tí wọ́n ti ń ṣe ìkọlù ọ̀hún lábala ìròyìn ọ̀rọ̀ okòwò àwọn ilé iṣẹ́ tó ń ta epo ti bẹ̀rẹ̀ gbéṣẹ́ láti máa ṣe àfikún iye tí wọ́n ń ta gara epo pẹntiró fáwọn ọmọlẹ̀ yìí ní igbákejì láàrin ọ̀sẹ̀ kan ìwádìí fi hàn wípé àwọn ilé epo bíi ilé epo empire filling station rain oil filling station àti àwọn ilé epo tó kù ti ṣe àfikún sí ìtàn ta yálà epo pẹntiró púpọ̀ wọn ó ní wọ́n ti fi owó tó kún tó tó náírà 5-100 ṣe 100 náírà kún ìtàn ta gara epo pẹntiró bákan náà àwọn iléeṣẹ epo bíi mao gulf treasure t-time àti ilé epo northwest náà ti ṣe àfikún sí ìtajà epo pẹntiró fáwọn ọmọlẹ yìí lóyún lọ ni olúlu ìpínlẹ kwara púpọ àwọn ilé epo owó tí ń tajà epo pẹntiró ní owó tó tó 1,300 naira ní abala ìròyìn àwọn àmúlòdùn òṣèrébìnrin orí tíátà ọmọ ilẹ yìí bíọlá adébáyò ti fohùn lédè lórí ayé sọ̀rọ̀ pé ó ti padà sí ọdọ́kọ rẹ̀ olùṣèyí ayé sọ̀rọ̀ gbìnàyà lẹ́yìn kan bí ọdún kan tí àwọn méjèèjì tí wọ́n ti túka lópin ọ̀sẹ̀ orin ìròyìn lédè wípé àwọn méjèèjì wọ́n ti parí aáwọ̀ tó wà láàrin wọn nígbà tó ń sọ̀rọ̀ ní abala àríwísí ọ̀rọ̀ kan bíọ́lá adébáyò ó ní kò fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni kò tako ayé sọ̀rọ̀ ọ̀hún lábala ìròyìn eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin àgbà ọjọ́ ilẹ̀ yìí super falcons esther okoronko michel alozie àti uchenna kanu ti balẹ̀ ṣùgbọ́n ikọ̀ super falcons wà ní casablanca ní ilẹ̀ morocco bó ṣe ń gbáradì fún ìdíje adúláwọ̀ àwọn obìnrin wafcon tọdún yìí tí yóò wáyé ní báyìí agbábọ́ọ̀lù méjìlélógún ti wà níbùbà tí olùkọ́ni wọn josey madugu sí ìrètí àwọn agbábọ́ọ̀lù bíi gift monday deborah abiodun fọláṣadé ìjámílù sí pọ́nbalẹ̀ síbùbà ọ̀hún ikọ̀ falcons wọn sì bá rẹ̀ ní ìlú casablanca ní àná ọjọ́ àjọ bó ṣe ń gbáradì fún ìdíje ọ̀hún falcons ó ní yóò bá rẹ̀ sílùú rabat lópin ọ̀sẹ̀ láti gbáradì fún àkọ́kọ́ tán gbà nínú ìdíje ọ̀hún

0: agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn nínú ikọ̀ super eagles ilẹ̀ yìí benjamin tanimo ti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù nínú league ilẹ̀ tanzania agbábọ́ọ̀lù singida blasters ó sì kọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún méjì tanimo ṣáájú ti gbá bọ́ọ̀lù fi ikọ̀ hàn rí nígbà tó lọ sínú rẹ̀ 94 láti inú ikọ̀ bende insurance agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ọ̀hún ó ní yóò padà sí inú ikọ̀ ọ̀hún láti gbàrè fún sáà tó ń bọ̀ lọ́nà ó sì lọ sí ibi gbàrè fún sáà tuntun tí yóò wáyé ní ilẹ̀ rwanda olùgbàbọ̀ fún nàìjíríà ní ìgbà mẹ́ta tó èyí ló pin ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé a kà fún yín pé ààrẹ tinubu buwọ́lu ṣíṣe ìdásílẹ̀ ọmọ ológun tuntun ní ìpínlẹ̀ kwara a kà fún yín pé ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí dè yéṣù káyọ̀ ọ̀rẹ́kọ̀ ọlọ́pàá tuntun síbi ga fún kẹ́ńdàgùnlà sí ìwà ìjẹ̀bánu ṣíṣe agbára lò ní ìpínlẹ̀ odò a kà sí ti gbọ́ yín pé gómìnà ayédà ti wà tí padà tún yan ọmọ fásúnà tí sípò padà gẹ́gẹ́ bí akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ ondo ní ilé òkèrè a sọ fún yín pé ìjì líle àti òjò agbára tó ń rọ̀ títí ṣe àkóbá ṣíṣe àwárí àwọn tó dàwátì látàrí ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ mi nílẹ̀ afghanistan lákòótán a kà fún yín pé okoronko alozie kanu ti darapọ̀ mọ́ bùbá ikọ̀ super falcons sílẹ̀ yìí ní ìlú casablanca nẹ́ẹ̀sìsì ó ní àwọn ọmọ ológun tinubu ní agbègbè àríwá ilẹ̀ yìí tí ọ̀gágun lieutenant colonel murtala muhammed kò sódì tọ́wọ́ ti agbègbè àríwá ilẹ̀ yìí gba ìjọba lọ́wọ́ ìjọba ológun ilẹ̀ nígbà náà ó sì já okùn ẹ̀mí ọgọ́rọ̀ àwọn ọmọ ológun. tó èyí ló pin ìròyìn ọ̀hún abiodun akinwumi ní olóòtú ìròyìn taiwo adeyemi lótú tó ká ṣe ti gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akinyin pé ọkọ̀ kan ní àjíṣayé ó dàárọ̀.
1: ẹ mọ́ mọ̀ bínú kíní ọ̀hún ti bà mí lẹ̀ ni.
2: ìgbà tó wá bọ̀ lẹ́ǹkọ́ ṣébi tó yẹ kó ṣe gá sínú o ti ẹ̀ mọ̀ pé bí esin bá fi lè gbé kíní ọ̀hún tó sì bà ló ń jẹ lòmíì o lè fo ní irú àìsàn ni èyí tó ṣe wò dá o ọyọyọyọ àfira kó bó ti ṣe kúrò bẹ́ẹ̀.
1: ẹ mọ́ bínú mọ̀mọ́.
2: ẹ rí nǹkan awíwíwí afọ̀fọ̀fọ̀ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ẹ jẹ́ ká yàgò fún ìwà ọ̀bùn tó bá lè dárùn ohun àìsàn sílẹ̀ láyìíká àti agbègbè wa bẹ́ẹ̀ bá a wá kẹ́fẹ́ ẹnikẹ́ni tàbí ẹnìkan pé ó ń dalẹ̀ tàbí ṣe gáàsì àyíká yín ẹ tètè kí lọ fún kọ́ má bàa fi ti ẹ̀ kó bá ti yín torí bí ara ẹni bá ń jẹ kòkòrò tá ò bá wí fún u rẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́ ká sùn ẹ jẹ́ ká yìíká àti agbègbè wa máa wà ní ìmọ́tótó nígbà gbogbo.
3: ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ diamond 88.7 fm.
4: ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípèlé. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: The time is 6 o'clock.
6: Ago mẹ́fà ti lù.

0: balẹ̀ mo gbàgbọ́ ojú kò lè tì mí toró olùdàdé mi bẹ̀ láyé síbẹ̀ mo sun àsọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yìn tí ayé jù sínú ogun lórúkọ Jésù ó yá ẹ máa kọrin ìṣẹ́gun ẹ mọ́ gbàgbé pé bí Jóòbù ti pariwo pé olùdàdé ń bẹ̀ láyé Ọlọ́run farahàn fún Ọlọ́run farahàn fún Ọlọ́run fi ara hàn nínú ìṣòro rẹ̀ ohun gbogbo tí Jóòbù sọnù adapadà fún ní ìlọ́po ìlọ́po Paul àti Sila wọ́n wà nínú ìṣòro wọ́n ń retí ikú lọ́jọ́ kejì ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí kọrin yìí wọ́n ń gbàdúà Ọlọ́run sì sọ̀kalẹ̀ ó dẹ̀ já gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ó dẹ̀ tú wọn lẹ̀ nínú túbú ibi tó fi wọ́n pamọ́ sí kí nìdí wọ́n yin Ọlọ́run nínú ogun wọ́n kọ orin ìṣẹ́gun nínú ogun torí wọ́n gbàgbọ́ pé olùdáǹde wọn ń bẹ láyè mo sun àsọ tẹ́lẹ̀ nítorí orúkọ Olúwa Jehovah ni mo fi kéde rẹ̀ sí ọ gbogbo àwọn ọ̀tá rẹ tó dìde ogun sí ọ wọ́n máa wọnú ogun mo ní wọ́n máa wọnú wàhálà gbogbo àwọn tó dìde sí ọ wọ́n máa wọnú ogun tán gbogbo àwọn tó dìde sí ọ wọ́n máa wọnú kòtò tán wà sílẹ̀ fún ọ wàárí àánú gbà mo ní wàárí àánú gbà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ogun ṣẹ́ fún ọ ọ̀rọ̀ rẹ dayọ̀ ìlérí dẹ̀ máa ṣẹ ìwọ náà kọrin tuntun o ìwọ náà kọ orin tuntun orin ogun máa lọ orin ogun máa tán ìjìrì á dáwọ́ dúró wà á kọ orin ìṣẹ́gun ògo ní forúkọ olúwa ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wa mọ́ gbàgbé ní ọjọ́ Thursday jẹ́ kémi àtiwọ́ pàdé ní ilé àánú yanjú ẹ̀ ní agogo mẹ́sàn àbọ̀ àárọ̀ sí agogo méjìlá àbọ̀ ó máa lágbára gan mú ìgbàgbọ́ rẹ dání mú envelope funfun kan àti fọ́tò rẹ máa mú bọ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mímọ́ olóore máa wá orí o lè pè mí sórí ẹ̀rọ yìí 08032404977 kẹ́nìkan kó lọ sọ fẹ́nìkan pé lọ́dún yìí àánú yanjú ẹ̀.
1: Balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.
2: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórìíra ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún, àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́, àtoníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò bupa, kò sì ṣòro láti rí, yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
3: Chai, my head oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don come again oh. Ah, this one wey your body hot so, you don do test?
4: Yes, see result oh.
3: Oga landlord, no be your village people oh. Na malaria, you need Luta. Luta na better medicine wey dey knock down malaria. Oya see am. Take am. Thank you, Oga Luta. I don't dey can pay.
5: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: orúkọ Ọlọ́run Alá pẹ̀lú àtìlẹ́yìn aṣíwájú ẹ̀dá tó ń jẹ́ Muhammad ni mo fi kí múmìnì àti múmìnà mọ̀lẹ́sìn kristi lápapọ̀ mọ̀lẹ́sìn ìbílẹ̀ pátánà mú kí o ìbànújẹ́ wàhálà òfò Ọlọ́run Alá kò ní fi kángun ayé ẹnìkọ̀ọ̀kan wa o orúkọ tèmi ni King Dr. Aṣíwájú Adéyẹmí Akérèlé tí mo jẹ́ aláṣẹ atolùdarí iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ àgbáyé ni Dr. Worm International Herbs èmi àríyá gbọ́mọ̀là ilẹ̀ Yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà mo kí wa pé a ò ní fàìsàn lọ́gbà o ọ̀sẹ̀ lẹ́ra ó bẹ̀rẹ̀ ní ìlú Ìlọrin tó bá ti wọ̀lú Ìlọrin sọpọ̀ ń lọ sí odò ta tó bá dódò ta bọ́lẹ̀ nílé epo 80 Grace Filling Station Asi shopping complex ta wa ọ̀fẹ̀ gbẹ ti ilé epo 80 Grace Filling Station ni ilé epo aládé ní ẹ̀ ń pe Eti Grace Village Station báyìí Asi shopping complex ọwọ́ ìgbẹ́ ti lè po ẹni tó bá ti wá gorí òkè complex yẹn tó bá ti ń go step yẹn tán owó òṣẹ ọfíìsì wa alákọ̀ọ́ máa kàn lápò ìjọba ti gorí ọpsia Asi complex yẹn tán ẹgbẹ̀rún kan lówó káàdì ẹgbẹ̀rún kan àbọ̀ lówó oògùn àpapọ̀ 25 àparun ajẹ́gùn ọ̀fẹ́ ni ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni wọ́n tó bá yẹ pé kéèsì tiẹ̀ food treatment lọ́jọ́ mọ́ káàkiri sọ pé àsìkò tọ́mọ̀ wá ni àsìkò tọ́mọ̀ wá ni tí sẹ pé kò rògùn lásán kan lọ bí lànà tí ẹ bá ti jẹ́ òun láti sọ fún ẹ lómìnira tó yẹ pé tí ń ṣe ogun ayé ni bí lànà tí ẹ bá jẹ́ láti sọ fún ọ fún ọtọ kẹfin pé ọlọ́run ojú àbọ̀ ọlọ́run àyà ọlọ́run làpálàpá àbọ̀ ọlọ́run mújẹmújẹ àbọ̀ ọlọ́run látanlátan àbọ̀ ọlọ́run àgẹnisà tó ń kí ìṣípò lórí inú ẹ̀ ń gbóná o ti wá fún ẹlẹ́dàró ẹ̀dàbú àbẹ́dàró sùn ń jẹ́ ọwọ́ ti wọlé ọkọ tó ọ̀gbọ́pá ọ̀gbọ́pò tó ń fọ́lẹ́ ojú ọlọ́run nígbà wò pé tó bá sunkún wọlé sí àríyá gbọmọlá ilẹ̀ yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wà dúpẹ́ fọlọ́run ọba yàtọ̀ pé mo gboyè àríyá gbọmọlá ilẹ̀ yorùbá mo tún jẹ́ ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ àpapọ̀ agbọmọlá ọjọ́ ọ̀fìn nàìjíríà ẹgápọ̀ àwa níjọba fún ní àríyá gbọmọlá nàìjíríà limited àwa ní sàtífíkẹ́ẹ̀tì àríyá gbọmọlá ńbẹ lọ́wọ́ àríyá gbọmọlá òpè méjì bẹ́ẹ̀ ni òpè mẹ́ta o ó ti súnmọ́ ọgbọ̀n ọdún báyìí ó ti súnmọ́ 30 years ti lè ṣe ìwòsàn ìbílẹ̀ mi ti wà nílùú Ìlọrin fẹ́yìntì wa ń wá lùú Ìlọrin tọ́jú pé àwọn òṣìṣẹ́ mi lè ń bá so àwọn doctors wa lè ń bá tẹ́ láǹfààní àti bẹ́mi gangan ogúnjọ́ oṣù keje 20 July ni mi àríyá gbọmọlá ilẹ̀ Yorùbá ọba àṣìgùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ni màá wọ̀lú Ìlọrin mo tún fẹ́lẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ apò ògùn ìbílẹ̀ ní ìlú Ìlọrin Herbaceutical Association of Nigeria AHAN àní gọ́vnọ̀ nípínlẹ̀ Kwara fáwọn tó bá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ apò ògùn ìbílẹ̀ a sọ bí tí gọ́vnọ̀ wá wà a sọ fún ọ bó ti rí gọ́vnọ̀ tó fi darapọ̀ fún ọ tó kíyèsí pé ọ̀làrán ojú ọ̀làrán àyà ọ̀làrán mújẹmújẹ ọ̀làrán àgẹnisà ó ti fa ìdádúró fún ọ tó àbí wọn tó kíyèsí pé ọ ní àrùn ìbálòpọ̀ téèyàn lè kọ́ láàrin ọkùnrin sóbìnrin tó ó ti àfẹ́ tí omi tó lè wúlò láàrin ọkùnrin sóbìnrin àbí títí ẹ̀ ń ṣèwọ oníjẹ̀díjẹ̀dí ó ti wá kọlu nǹkan ọmọkùnrin àbáwọn àrùn ìbálòpọ̀ tó ní ó ti kọlu nǹkan ọmọkùnrin tó bá jí láàárọ̀ tí ẹ máf kọrẹ̀ntì wá ni àbí ó ti ẹ̀gbẹ́ra pàápàá tó ti ní ìdákọ́lẹ̀ àbí tí wọ́n ní àrùn àsúkì ni ọ wà lọ́mọ ogójì ọdún ọ dàbí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ní nǹkan ọmọkùnrin mo ti kéré sí láàrin ìjọba kalábọ̀ sí méjì làfi ń tọ́jú àsúkì ní àdún tí wà bú ẹni níbi tún ní a máa dùn dé wọ́n tó wá kíyèsí pé nánú àjàkọ́ kò ní wọ́ní ẹlẹ́wùgbẹ́dú tó bá ti gbégbẹ̀dọ̀ inú àgọ́ ara ẹ̀ á bẹ̀rẹ̀ sí máa já oko ẹ̀ káàkiri ara bẹ̀rẹ̀ sí máa já ọjẹ́ ojú ọ bẹ̀rẹ̀ sí máa sú tí kọlùkọlù nǹkan bá ti kọlu nú ara ẹ̀ so a rí pé irú ẹ̀ níbẹ̀ ó ní katarati bóyá ti ní katarati tó kíyèsí pé kẹni funfun kan lé dúró sáàrin ojú ẹ̀ katarati ni abó òun yẹn kan dàbí gbẹyàn òun rí blue òun rí green tó ti ní glaucoma gbó kí nánu ni wọn ní nánu àjàkà òkú ẹlẹ́wùgbẹ́dú jagun labi jọ lára bí ọwà ẹnkúrú náà tó ń padà di ó kí nánu ní pẹ́ bẹ́ẹ̀ tí nínú bá ti wọ́ ọdún àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní má bàjẹ́ nú ara o àbí wọn tó wá kíyèsí pé ọláwọ̀ká àbó ní ẹ̀jẹ̀ dúdú àbó ìlà kúrò ìgbé táwọn olómi ń pè ní romantic àbó ní sẹ́gun sẹ́gun ẹgbẹ́ sí máa ń sọ wáwáwá àmì tí wọ́n ti ẹ̀ ní pàjápàjá lọ́wọ́ pàjápàjá lẹ́sẹ̀ ẹ̀tọ́ láìsàn ìṣara masin bẹ́ẹ̀ tá a máa lò fún ilé iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wa ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni lábẹ́ bẹ́ẹ̀ wọ́n tó wá kíyèsí pé n tí wọ́n ti ẹ̀ ní ìpákẹ́ni táwọn olómi ń pè ní àníyà àbó ìṣẹ́ bẹ̀rẹ̀ ọ̀njẹ̀jẹ̀ lérí gbẹ̀gà ló ń wá ìfàsẹ́yìn ló ń bá wọ́kọ̀ọ̀kọ̀ oṣù keje 20 July ẹgbẹ̀rún kan lówó káàdì ẹgbẹ̀rún kan àbọ̀ lówó oògùn àpapọ̀ 25 àparun ajẹ́gùn ọ̀fẹ́ ni ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni wọ́n tún kíyèsí ẹ bá jọmọ́ food treatment bí lànà tí ẹ bá ti jẹ́ láti sọ fún ọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni ká tó máa dágbére 08032656525 èmi àríyá gbọ́mọ́lá ilẹ̀ Yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà mo ń dágbére pé Masalam wa ilẹ̀
1: Nice.

0: kódà ṣẹ́gun.
1: A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133 lẹ́ẹ̀kan sí 08034044133 kí Olúwa kí

0: Ọlọ́run ọba. Má ṣe dákẹ́. Má ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ayé mi.
1: Má jẹ́ sọ́nù mi tó sọ́nù.
0: Ọlọ́run ọba mi abẹ́ o.
1: Ibi mọ̀ rè, ìwọ lóye.
0: Ìwọ náà lóye.
1: Ìrìn àjò ayé mi, ìwọ ló mọ̀.
0: Ìwọ náà ló mọ̀. Ẹ kalẹ̀. Ọlọ́run ọba, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọ̀rẹ́ ọ̀fẹ́ látọ̀ fún wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àánú látàrí gba látọ̀dọ̀ rẹ̀. Ọlọ́run ọba, gbogbo nǹkan tó bá ń pa wá lẹ́kún, Ọlọ́run ọba, jẹ́ kó dẹrin. Gbogbo nǹkan tó bá ń gba gbomijé lójú wa, Ọlọ́run ọba mi, yà wá lẹ́nu. Ọlọ́run ọba bẹ̀ ọ́ lórí iṣẹ́ wa. Àwọn èèyàn tí wọ́n ń tiraka láti jẹ́yàn, Ọlọ́run ọba mi ṣàánú fún wọn. Nǹkan tó burú jù nílé ayé yìí, ò ní kéèyàn ṣiṣẹ́ kó má rí àánú gbà, kéèyàn má rí ojú rere gbà. Ọlọ́run ọba ṣàánú fún wa, jẹ́ ká rí ojú rere. Láàrin ọ̀rẹ́, láàrin mọ̀lẹ́bí, láàrin ojúlùmọ̀, láàrin ìjọba, Ọlọ́run ọba bẹ̀ ọ́, jẹ́ ká rí àánú rẹ̀, jẹ́ ká rojú rere.

kábíyèsí adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí àǹfààní kò yí gbàdúrà fáwọn èèyàn tí wọ́n ní nǹkan tó ń gbowó lọ́wọ́ wọn bóyá àrùn bóyá igbó tàbí àwọn nǹkan míì tá a lè fẹnu sọ tí ń gbomijé tó ń gbowó lápò wọn ọlọ́run bá bẹ̀ ọ́ ní wákàtí dákun dábọ̀ má jẹ́ kí wọ́n náwó ná má jẹ́ kí wọ́n ṣe owó ná ọlọ́run bá mi ṣàánú fún wọn jẹ́ kí ọ̀rọ̀ wọn dayọ̀ má jẹ́ kójú tí wọn gbogbo nǹkan tí ń gbomijé lójú wọn ọlọ́run bá mi sọ́ di ayọ̀ má jẹ́ kójú tí wa o abẹ́ ọ́ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ bá a sì fẹ́ bètò bẹ̀rẹ̀ tó ní ìkànnì diamond fm ẹ káàbọ̀ sórí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm tẹ́tí láǹfààní láti sọ síta lórí ọ̀rọ̀ tó bá ń dùn yín lọ́kàn àtàwọn nǹkan tí ẹgbẹ́ sọ́kàn tó ń fa ẹ̀kún àdásùn tó ń fa àròkàn lórí ètò yìí ẹ láǹfààní láti gbóhùn sókè láti sọ̀rọ̀ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ láláì dákọ̀ yín nọ́mbà tẹ́ sọ síta sí 0916-159-1011 àǹfààní kò yìí sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pẹ̀pẹ̀ tẹ́ bá máa sọ síta èyí tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni kẹ́ sọ ẹ sọ síta bọ́rọ̀ náà ṣe jẹ́ ẹ má dára yín láàmú láti fi nǹkan míì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní àfojúsùn láti débi gíga ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ní àfojúsùn láti lọ lọ́wọ́ bá náà orúkọ títí mi ni Adeolu Adetola.

ọlọ́run ọba ìwọ náà ló lọpẹ́ àwọn kan parí ìdánwò báyìí láláìsẹ́ nìkan tó dì wọ́n lọ́wọ́ mọ́ àwọn kan wọnú ìgbéyàwó báyìí láláìsẹ́ ni tó dì wọ́n lọ́wọ́ mọ́ àwọn kan bímọ láyọ̀ àti àlàáfíà láláìsẹ́ yàn lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn kan tiẹ̀ léyàn lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n àti jẹ àti mú nira àwọn kan ń lọkọ ṣùgbọ́n ọkọ ṣe bí ọkọ ọlọ́run ọba ló ń dì wọ́n mú àwọn kan níyàwó ìyàwó wọn tiẹ̀ dúró tí wọ́n.

0916 159 1011 ẹ sọ síta lálẹ́ ẹ̀dá ọkọ yín ẹ lè fi voice note ránṣẹ́ látòrí whatsapp láti sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà èyàn láti ronú nípa ìrìn àjò rẹ̀ ṣùgbọ́n èyàn láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹlòmíì ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ káàbọ̀ sórí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm tẹ́tí láǹfààní láti sọ síta bọ́rọ̀ náà ṣe jẹ́ ni o láláì fi nǹkan kan sí mo rọ yín pé kẹ fi ọkọ yín balẹ̀ ìgbà ìrànwọ́ ń bọ̀ fún gbogbo wa ní orílẹ̀-èdè nàìjíríà nínú mọ̀lẹ́bí wa àti láàrin àwọn ọ̀rẹ́ wa mo fẹ́ ká ni lọ́kàn wípé ọlọ́run ọba mi ti ń tò ó bá a ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí yóò fún wa láǹfààní láti rérè rẹpẹtẹ èrè rẹpẹtẹ ń bẹ̀ à ń bẹ ọlọ́run ọba láàkóta wa yìí pé kí ìrànlọ́wọ́ dìde fún wa níbi tá a ti lérò níbi tá a tiẹ̀ ti lérò ìparí gbà a tún bẹ ọlọ́run ọba láàkóta wa yìí wípé àwọn tó nífẹ̀ẹ́ wa tí wọ́n nífẹ̀ẹ́ wa dénú bọ́kàn tiẹ̀ jẹ́ wọ́n gbọ́ àwọn ariwo kan nípa wa tí wọ́n sì ń ṣàánú fún wa à ń bẹ ọlọ́run ọba fún wa fún wọn pé kí ọlọ́run ọba máa ràn wọ́n lọ́wọ́ láàkóta wa yìí ìrànlọ́wọ́ ló ṣe kókó jù ẹnìkan ò lè dá ṣe ọlọ́run ọba ràn wá lọ́wọ́ nínú gbogbo kan tá a bá ń ṣe ẹ̀ka lẹ́lẹ́kan sí i.

Ọlọ́run bàbẹ̀ ó ìgbà ìrànwọ́ májò fùwàrù. Ebi táwọn èèyàn bá ti ń rórè gbà Ọlọ́run jáwà náà nípìn bẹ́ẹ̀. Ebi táwọn èèyàn bá ti ń sọ wípé lágbájá bí lágbájá ọ̀bà síbí yóò a lè bẹ̀rẹ̀ Ọlọ́run jó jẹ́ pé ti wá o. Ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan dá kéèyàn máa rẹ́rìn o. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi tẹ́ẹ̀ tí rẹ́rìn látàárọ̀ ó yẹ rẹ́rìn níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Bókan tiẹ̀ jẹ́rìn kékeré ẹ kàn rí sí rédíò yín. Bẹ́ẹ̀ bá ti ẹ̀rìn sí mi ẹ̀rìn sí rédíò yín. Ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí ìkànnì Diamond FM lẹ́ ń gbọ́ ó yẹ wá fọkàn balẹ̀ ká wá bẹ̀rẹ̀ tó ní pápápá. Omi tuntun ti ró ìjà náà ti wọ̀ bẹ́ẹ̀ báyìí. 0916-159-1011 ìkànnì Diamond FM lẹ́ ń gbọ́. Ẹja fífa àjì náà sí báyìí.

0: arakunrin kan fi atẹjiṣẹ ranṣẹ ṣugbọn atẹjiṣẹ ọhún kò tí a ní láti ṣe ìwádìí bẹ bá ń gbọ wa báyìí arakunrin fi atẹjiṣẹ ranṣẹ wípé ohun atẹnìkan wà ní àdúgbò kan nkan wa pa wọn papọ wípé arábìnrin sọ fún arakunrin wípé òun nífẹ̀ẹ́ arakunrin yìí ó à ìrọ̀rùn ló bá dé bóbìnrin bá kọnu sọkùnrin arákùnrin wa ń sọ fún mi wípé òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan òun fẹ́ wọn kankan ṣe pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n wá lọ́jọ́ kan o ìfi ẹnu ku ẹnu wáyé láàrin àwọn méjèèjì kìlẹ̀ wá dé bẹ́ẹ̀ ó ní ká wá gba onímọ̀ràn wípé ṣé kò ń sá fún obìnrin bẹ́ẹ̀ nítorí pé ilé wọn súnmọ́ra wọn kílẹ̀ rò pé arákùnrin ẹ ṣàlàyé sárákùnrin yìí sílé ọkọ ló wà ní ṣé single ni bó o ló jẹ́ irúṣẹ́ wo ló ń ṣe irúfẹ́ wo ló ní sí yín bó ẹ bá lè fún wa láwọn èsì sáwọn ọ̀rọ̀ yìí yóò dá pọ̀ ká mọ rí ìmọ̀ràn tá a gbà yín nítorí bóbìnrin bá nífẹ̀ẹ́ èèyàn ó yàtọ̀ sí kọkùnrin nífẹ̀ẹ́ èèyàn o ǹjẹ́ ẹ̀ fúnra gan tiẹ̀ nífẹ̀ẹ́ arábìnrin yìí àwọn ìbéèrè tó yẹ kẹ bìrà yín sóbìnrin jóbìnrin kan tẹ́ẹ̀ náà fọ́ fún bẹ́ẹ̀ bá lè dá wa lóhùn yóò dá.
1: lẹ o mo ń gbọ́ ètò yín lọ́wọ́lọ́wọ́ báyìí lórí rédíò ni èmi young lady tí mo kú mi ní ìlọrin bíbá ní Kwara State College of Education ṣùgbọ́n mi ò ní iṣẹ́ lọ́wọ́ kìdẹ́ ṣe pé mi ò fẹ́ ṣiṣẹ́ sẹtifíkẹ́ẹ̀tì mi dẹ̀ dá ṣùgbọ́n ó ní àìsàn tó ń yọ mí lẹ́nu ni tí ò jẹ́ kí n lè ṣiṣẹ́ mo nílò ìrànlọ́wọ́ yín and mo good nínú business mo like láti máa ṣe business bí máa ṣe gbé business mi dìde padà torí ní ọdún tó kọjá ó rẹra púpọ̀ fún mi tí mo lówó business náà tí mo lò láti tọ́ra mi ní hospital so ẹjọ́ sà mo nílò ìrànlọ́wọ́ yín láti help mi láti gbé business yìí dìde padà bí màá dẹ̀ ṣe sort out issue náà tí mi fi ní gbúrò àìsàn náà mọ̀ ẹ ṣe púpọ̀ sọ.
0: sọ síta kan lẹgbọ́ láti lóò lọrin ní àyín níbi tí yàtí ń sọ síta nípa àwọn nǹkan tí wọ́n ń là kọjá ọlọ́run ọba mi ò dákundábọ̀ bá ń fún arábìnrin ní àlàáfíà tó péye ẹ̀yin ara lé bẹ̀ sí gbọ́rọ̀ náà sí bó bá ṣe yí ẹyin sí ẹgbà wá nímọ̀ràn o arákùnrin tí mo sọ̀rọ̀ rẹ̀ síta yìí married woman ló kílẹ̀ wá dé bẹ́ẹ̀ wọ́n ní married woman ni ó ń sọ fún àwọn pípẹ́ àwọn onífẹ́ wọn wàhálà ti wà báyìí o arákùnrin àwọn onípèsè kò tó sí ilé wọn ni wọ́n jọ ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọ̀dà ọ̀rọ̀ kan nu ọ̀rọ̀ kan tá a tó fèsì ó ta kókó púpọ̀ arákùnrin kan ni o níbi tí ó ti ń bá àìrí àníyàn rẹ̀ káàkiri ìyàwó rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ tó bá wa sọ arákùnrin fi tó wa létí pé òun pàdé arábìnrin kan tí wọ́n ń gbé ládùúgbò kan pẹ̀lú àwọn arábìnrin jọlọmọge ó ní kò sí nǹkan tí òun fún arábìnrin nítorí ó jẹ́ arábìnrin kan tó wù òun ó ní arábìnrin gbé lọ́dọ̀ ẹnìkan nígbà tó wá bá jọ ń sọ̀rọ̀ tó wá jọ ń sọ̀rọ̀ wọ́n á ní òfẹ́ gbalé arábìnrin arákùnrin fún lára owó ilé rẹ̀ nígbà tó gbalé ara owó oúnjẹ arákùnrin ránjẹ síbẹ̀ àwọn owó àtúnṣe arákùnrin fún obìnrin yìí ẹ mọ̀ bí wọ́n ṣe ń bá rí àníyàn gbogbo ẹ ti ń jọra wọn arákùnrin wa ṣe àwọn ìlérí lọ́pọ̀lọpọ̀ wípé ó máa ṣe báyìí fún arábìnrin yìí o lára àwọn owó tó ń fi pamọ́ ó máa fún lélẹ̀ láti fi ra ilé sínú ilé ó máa fún lélẹ̀ lẹ́yìn bí oṣù mẹ́ta sí mẹ́rin láti fi bẹ̀rẹ̀ ìdókòwò arákùnrin wa ní pé àkíyèsí kan wá wà o ó ní kì í ṣe owó tó ń ná ẹ̀ gan-an ló ń ba òun lẹ́rù ó ní ṣe kì í ṣe ti ìfẹ́ tó ní sárábìnrin ló ń ba òun lẹ́rù ṣùgbọ́n arábìnrin náà nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ó ní tó bá jọ ní nǹkan papọ̀ arábìnrin máa ń ṣe bákan bàkan kò túralẹ̀ kò jọ pé bóyá ìbálòpọ̀ yẹn dé inú arábìnrin yẹn nínú ọ̀rọ̀ tí arákùnrin bá a sọnù ó ní òun wá ṣàkíyèsí kíní òun wá pa arábìnrin pé wá kíní ń ṣẹlẹ̀ kíní yìí ò jọra wọn arábìnrin wa sọ fún yín pé lóòótọ́ on gege be ni ko won siru awon kan bi ilere nitori ru en to nfe te seyin tele won jina sira won ni oni bi arakunrin se ngbe pe gbe to si adugbo on bayi pe ko bi be fun ni fokan bale nitori pe ohun feran lati ma se balopo lore kore arakunrin ba ni boda o wa bi arabirin ni ibere boda nbo ba ni po feran balopo igbawo sigbawo lo wa ro olorun arabirin wa so pe boya ekan leyin ekan won ko ma tu lo mo arakunrin ba ni ekan bo men ba se kan se iyin wa ni sun odo re ni abi kini kan arabirin ko si kan to jo o lagbara won bi kini tan we arakunrin wa bi wa ni ibere eyan ara le we pe e wa eyan mi se ko won te waju ni abi se won ko ma ba ni je be ko ma te lo be emi ba ni pelu ojo ori mi e ma kankan awon ara le to ni fe wa lori eto yi awon gan ni yo pare oro yi 0916159101 awon kan ta rinu ni ayeta waye bo mo po si asibi kan na tori oro ti mo so yi o tu wa lapa abi kan na lo da awon kan 0916159101 oro meta ni nbe nle o e wo le mo nbe
2: e kale
0: e se mo dupe o
2: kola alasoke minister agunbo
0: mr kola lasoke kale sa
2: to oga olorun je fo yin gbeton yin o
0: olorun ran wa lowo lati jowo won
2: mo fi yin ki awon ala mi le ara ago ni ogbo mo so
0: e se
2: ogbo nigeria lo o fi alo kan bale
0: amen amen
2: se ri ten do ko so si ta pe ti o pe ogun so fun like awon to ko wa fe kevu e ko si ti yan se laye bi ewu ba galo ki ti yan ba dana ye pada de ewu kan yin na ni es mo pe ma jina si oko abi ya o ma jina si yawo dara to ko o gba kan ti mo se le bi travel je ba jina si yawo bible ati ko ko si do ti ni oko ati yawo kon respect kon ma gbopo amo se awon kan gba be
0: eh ni bi ta ni bo ta ba di duro ti arabirin yo kin se yawo re arakunrin ni yawo sugbon kon we pe omo yi on ko like e ko ma fe ra won
2: o le die se e pe bi ni a tin fe ti je para fo je ti to ba lohun je die die to ba para do to se be ko yo para mo ninu jo ise fi pamo pregnancy wa be o
0: oyun o se fi pamo
2: yo to be igba ti yan fe sufi to fe fito senu ni
0: ki wa ni karakure ki wa ni karakure
2: ko yago fun ni to ba ni se lati fe ya ko fe ya o ni normal procedure bi bible ati quran se wi ko jina sara dugbe
0: ko la laso oke
2: yes sir
0: nje obinrin ti o feran balopo ninu irin ajo ibado re so fe se yo se se ko feran balopo ninu igbeyawo
2: ah se mo pe obinrin yen ti o fe like o pe si meji loro temi gba ti se lo ti se eni to je right person le ta je se right person ba pe eni to fe ni su loka ni obi ton lo si le oko ti mi ko meji na lo won je ba jo nje aro yo jo nje ale
0: let's have it
2: amo ti wo yo ba pe ah to ba para do totan go lo won fe fori si egbe opportunities le opportunity na le opportunities ni niyan ba tun lo ngba mi obin tun wa very very careful na ni they because egbe mi na be to mi ba fe to mai re na interior lo won ni space la won yo si je between wa ati oko re
0: amen
2: to je pe mi ba ya moto ni Mr. Adetula ko si to le dare ko o
0: all right
2: mi ko ya moto ni amo to ni moto to ba wa moto e kilo si o ma travel porto Lord was a journey. Then don't send the many lati kwa Olorun fun alaafia.
0: All right, I
2: see. Alaanu Olorun asin wa. Awo do come up by because we saw kan o. Awon ti omo ni ti won se.
0: Eina le fun amoran latore WhatsApp. Number WhatsApp wa ni 0916159101. Ikani Diamond FM le ngbo. Awon kan tin gbo wa tojo meje tojo meta. Sugbon e wa wo pe ojo kan e gbe jingo wa si Diamond FM ojo wo le to wa gbe wa ati wa ni July bayi ki lo wa sele ta ti rowo yin am fasiko lati so fun yin pe ibado opo pelu le ise wa yo mu irugogo idagbasoke to domoran mo ere oja yin ata won kan te ba dawole donwo donwo bodami iya mi donwa wo eje n sare wa taja bi n ba pada de e la nfani lati dasi amoro mi e se npo
3: je ton roju koko to kawa bonu o da bi on gbogbo duro sojo kan bi omi adagun
4: o ti su mi o
3: ke le on ton gba iro okan re
5: e wo po ko se ye mi gan
3: eyin fi han wi pe o nilo idunu
6: o go do cap
3: mu inu ara re dun pelu ikani diamond fe idunu ti yo mu ki ojo re ki o rewa ki ale re ki o si dara diamond fe ife idunu ati o mere mere ko o fi se gadun ara

0: ilé iṣẹ́ tó gbé àlàáfíà tó ń tìlera lọ́wọ́ Jerry Gold Wellness Therapy náà ni wọ́n tún dòde fún tèmi. Jerry Gold ẹ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
1: Ẹ kí ẹ̀yin yẹn wa.
0: Ẹ kú àmójúwa.
1: Àwa náà ni Jerry Gold. Ta kalẹ̀ sílùú
0: Ògbómọ̀ṣọ́
1: Ìbẹ̀làwà.
0: Ẹyin lórí ọ̀rọ̀ ojú ni ẹ jẹ́ àti bẹ̀rẹ̀ bá ti ṣe.
1: Lórí ọ̀rọ̀ ojú. Bá ti ń sọ láti jọ. Lónìí, ọ̀nà méjì la fẹ́ yà lórí ọ̀rọ̀ ojú. Mo sọ nípa awo ojú. Quantum polarized eye glasses. Glasses yẹn mo ní wọ́n ṣe fún gbogbo àwọn tó bá ní ìpèníjà ojú àwọn serious cases.
0: Àwọn èyí tó lóko
1: tó lóore. Glycoma. Cataract. Myopia. Retina. Ọkọ̀ wọn pọ̀ lọ́ba.
0: Ó lóko gan.
1: Ẹlòmíì ọdún mẹ́ta, ọdún méje, ọdún mẹ́wàá. Ẹlòmíì kan ti suppression.
0: Tí ò gbọ́.
1: Wọ́n ní kò gbọ́. So irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ yẹn tó critical bẹ́ẹ̀ yẹn. Àwọn ni quantum polarized eye glasses wà fún. So tẹ bá rà á, ẹ bẹ̀rẹ̀ sí ni máa lò lálẹ́ lóru láàrin oṣù díẹ̀. O máa correct ojú yín. Ṣùgbọ́n ojú tó bá ti lọ.
0: Ká máa gbìyànjú
1: ẹ. Ẹ máa wulẹ̀ débẹ̀.
0: Kò ní ṣiṣẹ́ fún
1: rẹ. Kò ní ṣiṣẹ́ fún ojú tó bá ti lọ.
0: Kì í ṣe magic.
1: Kì í ṣe magic. Bọ̀ ojú tó bá ń rí díẹ̀ díẹ̀. Tẹ bá wà nínú okùn. Tíná bá dé lójijì.
0: Ẹ lè fílẹ̀.
1: Ẹ lè sẹ́ǹsì kẹ́rì fi sẹ́ǹsì pé iná dé ìmọ́lẹ̀ dé. Irú ojú bẹ́ẹ̀ omi rẹ̀ ò tíì lọ. Irú àwọn yẹn ni wọ́n lè ra glasses yẹn. Now ẹlẹ́ẹ̀kejì. O wa ni quantum non-recommended glasses.
0: Iyẹn o n se recommended glasses.
1: Iyẹn glasses yẹn wa fun awọn ọmọde wa sin.
0: Tẹ
1: pe wọn ni oju n dun wọn.
0: Oju n pa.
1: Wọn sáré lọ gba igun fun glasses fun. Irú àwọn yẹn wọn ni the quantum non-recommended glasses.
0: Ni wọn ni lo.
1: Àwọn àgbààgbà náà lè lo. Kẹ́tí ṣe wọn ni oju. Kò bá serious.
0: Bi oju wa pin.
1: Oju n pọn.
0: Oju n pọn.
1: Oju mi n wa, oju n gun mi.
0: N gun mi.
1: Oju mi n wa mi.
0: Iyun mi.
1: Mi rí ni dáadáa. Mo ní blood vision. Irú àwọn yẹn náà wọn lè lo the glasses mo sọ yẹn. But alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn, cases yẹn ló pọ̀ jù. Now alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn fún àwọn glycoma cataract yẹn, glasses yẹn is 320,000.
0: Ìnìyẹn.
1: 320,000.
0: Ẹ mọ iye rẹ o.
1: Ẹ gbọ́ iye dáadáa. Ṣé wàá lè kejì tó jẹ́ glasses yìí, àwọn small small cases bí ojú ń gún mi, ojú mi ń wá pin, tó máa òun náà máa ń correct ojú. Ìyẹn is just 100,000. Ẹgbẹ̀rún ní ọ̀nà ọgọ́rùn-ún. Ẹjọ́ ẹ mọ̀jẹ̀ ká dàpọ̀ mọ́ra wọn o.
0: Náà ti sọ bá.
1: Ìyẹn alágbàlá glasses.
0: Tẹ́
1: ẹ bá sì fẹ́. Tẹ́ ẹ bá ti pè wá, tá a bá yín sọ̀rọ̀. Tá a ti jọ finalize
0: ẹ̀. Ibi
1: tẹ́ ẹ ti gbà nílu ìlọrin, a sọ fún yín. Tẹ́ ẹ lọ síbẹ̀.
0: Ẹ ti lọ gbà
1: mọ́. Ẹ ní ngulẹ̀ tàbí wá sílu
0: Ògbómọ̀ṣọ́.
1: Àyàfi ẹni báwo pé òun fẹ́ mọ ọ́fíìsì wa ní
0: Ògbómọ̀ṣọ́.
1: Ganoderma comfit. Ganoderma comfit dáa gan débi wípé immune booster ni. Ó dá ká máa lò. Láti máa boost immune system wa. Àwọn sójà ara sẹ́ pé ó ti ń rẹ̀ wọ́n. Ká máa boost immune system wa. Ìdí nìyẹn tí Ganoderma comfit tó fi da kò ní di sugar. Ẹ ti jí láàárọ̀ epo kẹ mú. Lálẹ́ epo kẹ mú. Ara yín máa balance. Ẹlẹ́kẹta wa ni Vmax mosquito repellent.
0: Oògùn ẹ̀fọ́nù.
1: Tẹ̀ka yẹn náà wọ́n ń pè ní Vmax Ganoderma comfit. Eléyìí wá ni Vmax mosquito repellent. Oògùn ẹ̀fọ́nù nìyẹn. Wọ́n ṣe bíi perfume. Bí pẹ́ẹ̀fù ni tẹ bá tẹ̀ sára. Oòrùn rẹ̀ kò ní pa yín lára. Kò ní pa àwọn ọmọ yín lára. Ṣé understand this? So ìyẹn náà ti wà. Tẹ bá fẹ́ rà, ó wà ní Chupet cosmetics. Ìyẹn ní Taiwo òkè Ìlọrin. Ṣé wàá rí Vmax Ganoderma tea. Àti mosquito repellent. Ó wà ní One Step Pharmacy. Ní Sọ́mẹ̀.
0: Ní Sọ́mẹ̀.
1: Àti ní Aromakeye.
0: Pharmacy.
1: Pharmacy níwájú A Division. Tí ìyẹn tún wà ní Akọ́lápọ̀mọyé Plaza. Number 2.
0: Number 2.
1: Oro Road.
0: Oro Road.
1: Ibẹ̀ ni Kanjẹ́ Water Office. Náà ìkéde pàtàkì. Ṣé rí nílé-iṣẹ́ wa a máa ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi egbò igi tó jẹ́ imported.
0: Àti machine.
1: Èyíkéyìí pèrèyàn tẹ́lẹ̀ bá wá ní. Bóyá nínú egungun ara yín ni. Ẹ̀lẹ́ gbẹ́sẹ̀ ni. Bóyá inú ṣúgà ni. Bóyá bí pinyin lọ sókè ń lọlẹ̀. Ìfúnpá gíga àwọn kan wọ́n ní àìsàn nínú ẹ̀dọ̀. Oríṣiríṣi. Kò sí ìpèníjà àgọ́ ara tí a ní oògùn fún. A sì lè ṣe wébì
0: síbi tẹ́ ẹ bá wà.
1: Ilé-iṣẹ́ wa wà ní Jerry Gold Wellness Therapy. Odetomi Street. Àdúgbò Odòòrú. Ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ pè àsọyún nọ́mbà yìí. 080
0: 0804484 4389. Ẹ tún pè.
1: 080 0834 34 83 89. Ìkéde pàtàkì.
0: Afẹ́
1: alágbàtà.
0: Alágbàtà
1: fún gbogbo àwọn product tá a ti sọ̀rọ̀ rẹ̀ nínú program wa yìí.
0: Nípínlẹ̀ Kwara yìí àti jákèjádò orílẹ̀-èdè
1: yìí. Ẹ ti gẹ̀ tiẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ pè wá.

0: kó fi sùúrù sí àti pé àrí sọ pé kó lọ fẹ ẹlòmíì ọ kó lẹlòmíì níta and then táwa tó fẹ wò lẹlẹkejì báyẹn ó tó tún máa ń fa ni tí ọkùnrin fi máa ń ní obìnrin míì síta tó bá nífẹ̀ẹ́ obìnrin takọ̀kọ̀ tí ò gbà fún nílé nínú ilé but àmọ̀ràn tèmi kàn máa gba lórí ọkùnrin bẹ́ẹ̀ ni pé gbà tó ti náwó fún tó ti ogbẹ fún tó dẹ̀ ti tá dẹ̀ ti wà nílé ara wọn kó ní sùúrù fún.
1: Ẹ
2: kalẹ́ sá akú àtàárọ̀ ọwọ́ yín lẹ́fi gbẹ̀tọ́ ara yín o wà ìdààmú kiri ó tóbi kò ní wọlé tọ̀ yín o ọláláwó làwàlá kú wáta ìlàbẹ̀là àlèyàzì mo fẹ́ bá èèyàn nìkan sọ síta ni ó lóun àti arábìnrin kan tán.
1: Kẹ́ tó tẹ̀wájú ẹ̀jẹ̀ ìyànjú àwọn ọ̀rọ̀ bíi méjì iná ẹ̀ ló ẹ̀ sáré wọlé ná ká tó máa ká tó kan lo abala àpẹlú ọjà 0916159101 àwọn sọ́síta wà bí bákan náà ni ìmọ̀ràn ń kọ lóra wọn. All right, ṣé wàhálà ẹ ṣeun àdúpẹ́ àwọn àtẹ̀jíṣẹ́ ń wọlé àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ló ẹ ṣeun sá o ìṣẹ́jú kan ká tó lọ rí ìtajà.
3: Ẹ ní mọ̀ ní ara òní mi nítorí àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀.
1: Ẹ ṣeun sá.
3: Máa tọ́ kọ́ sọ̀rọ̀ jáde wípé ṣe kò dárúkọ ẹ̀sẹ̀ tó ń ṣe wà ó. Point two, àwọn tí ẹ máa ti fún ìṣòro akéde rédíò tó bá fún lóògùn rédíò kí wọ́n máa pẹ́ padà kó jẹ́ bí òsì fẹ́ kéèyàn ti máa ọ̀nà àbáyọ
1: mí fún wọn. Bẹ́ẹ̀ni.
3: So tẹ bá fi ìpínlẹ̀ jáde ọlẹ́jẹ̀ padà lè wọlé ọ̀nà mi ò sì wà.
1: Ẹ ṣeun. Arábìnrin tí wọ́n sọ síta ní ìlú ìlọrin lẹ́ẹ̀kan wọ́n ní kí làwọn nǹkan tó ń ṣe yín bó bá yẹ pé nǹkan tí ó gbóògùn ni kẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ oṣù kókó ẹ̀lú ẹ̀ ti wọlé o.
4: Ẹ kalẹ̀.
1: Ẹ ṣe wa dúpẹ́ o.
4: Ìyàrá kò ṣe.
1: Ẹ ṣeun o.
5: Mẹ́ta ló ń sọ̀rọ̀ láti ta ìlú.
1: Ẹ ṣeun pápápá.
5: Ẹṣẹ́ rí obìnrin tó sọ wípé òun ò láìpẹ́ ìbálòpọ̀ yẹn. Ó bẹ́ta kọ́ máa gbọ́ òpò mú lérí tí wọ́n máa ń ṣe lẹ́fírí wẹ́ẹ̀zì. Ó máa kò síwèé kò síwèé kò gbọ́ prógámù yẹn kó máa jọ sí.
1: Ìyẹn
5: bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wà ọkùnrin tó ń jáde àdúgbò yẹn kó sọ̀rọ̀ ẹ o. Tí ó bá fẹ́ kú bó ṣe wà yẹn ní ìsìn àwọn èèyàn ti ń kẹ́sí ẹ̀. Ó sì kódà kó sọjọ́ kan wọ́n ní olóńgbò ọba lórí rẹ ojú rẹ tó lójú rẹ àwọn kan wà tó jẹ pé ẹmí kí wọn máa fi wọn máa wájẹ ènìyàn káàkiri kí ni wọn ní o.
1: Ó
5: sọ̀rọ̀ ẹ̀ gidi kọ́ mọ̀ bá kúkú yà o.
1: ẹ ṣeun bí mo lérò parákùnrin ìgbọ́ báyìí o fìyàwó oníyàwó sílẹ̀ o àwọn ọmọ nàìjíríà ti gbà nímọ̀ràn tó wà very straightforward afẹ́sàrí ìtajà bàbá wa padà dé àwọn ọ̀rọ̀ míì lágbèyẹ̀wò pẹ̀lú àwọn ìmọ̀ràn tẹ bá fi ránṣẹ́ bẹ́ bá dẹ̀ sọ síta ẹ lè lọ sórí whatsapp wa ní àyín sórí nọ́mbà yìí 0916159 1011 ẹ sọ síbẹ̀ ẹ jọ sọ síta léléyìí o ìmọ̀ràn léléyìí o ẹ jẹ́ kọ̀rọ̀ mi jáde o àgbèyẹ̀wò láti bẹ̀rù ẹ má yìí kọ́ ńbẹ diamond fm lẹ̀ gbọ́.
6: Wàlà kọ̀kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
7: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
6: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yìnrìn yìnrìn. Diamond FM fún ìgbádùn ti yín nìkan ni o.
8: Lẹ́mi ọyẹ àti gbọ́lá bárí èyí tí mo tún.
9: Ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ń kì yín o. Sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè. Gbogbo ẹ̀yí tẹ̀ tí ìdàgbà darúgbó. Tẹ́ ẹ̀rẹ́ yí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò. Bàbá tá tí mìíràn. Lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín. Tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu. Wọ̀dà àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn. Torí pé gbogbo eyín ti jẹrà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín ńbẹ lọ́dọ̀ ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tí ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságówọ̀. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu wọn máa rùn. Sí ọmọọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes lónìí ní Racial Travelers and Tours Head Office ládojúkọ Gèrèálímì Hospital Gèrèálímì Roundabout Ìlọrin. Ẹ pè sórí 0805746607. Eyín tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí.

0: pẹ̀tọ̀. Ẹ orúkọ mi ni Opayemi láti
1: òkè Òpó.
0: Ẹ ṣe rí ọkùnrin tó ní pé òun rí obìnrin kan ládùúgbò tó ló nífẹ̀ẹ́ òun yẹn. Ó ṣọ́ra o, tìtorí pé ìfá máa ń fani lápò ìyá o. Ìbá jẹ́ ọlọ́mọge ni, ìbá jẹ́ adélébọ̀. Ládùúgbò sádùúgbò kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ṣọ́ra dáadáa kó yá sá fún obìnrin bẹ́ẹ̀. Nítorí pé kò pọ́nra ẹ̀ lé, kò dẹ̀ ní pọ́n ìyàwó ẹ̀ lé tí àṣírí bá lọ lu. Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tí ọṣẹ bá lọ yílẹ̀ tó lóun fún kan bá rí wọn ládùúgbò, kò ní dá o. So kó ṣọ́ra fún.
2: Ẹ kalẹ̀ o, ẹ kú ètò. Mo ń sọ̀rọ̀ láti ìlú Ìjọ̀bú Jésà. Mo kí atọ́pọ̀ ètò Jésà pẹ̀lú yín dámẹ̀dá máa dára sí o. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ ní ti arákùnrin tí ó fi ọ̀rọ̀ lọ wá wípé ọmọbìnrin kan tọ́jọ́ ń rìn, wípé ọmọbìnrin yẹn ń sọ pé òun ò fẹ́ ìbálòpọ̀. Ẹ jọ̀wọ́ ṣé wọ́n fẹ́ fẹ́ra wọn ni, àbí wọ́n kàn fẹ́ jọ máa rìn gẹ́gẹ́ bí abánidọ́rẹ̀ẹ́? Tó bá jẹ́ pé wọ́n fẹ́ra ni, kò yẹ kí ó sọ pé dandan pé ọmọbìnrin yẹn pé kán jọ máa níbàálòpọ̀. Ìbálòpọ̀ ṣáájú ọjọ́ ìgbéyàwó ìfẹ́kùfẹ́ ni àgbèrè ni, kò bá àṣà ilé wa mu, bẹ́ẹ̀ ni kò bófin Ọlọ́run mu. Kódà nínú ìlànà àwọn olóyìnbó tàbí ẹ̀kọ́, kò bá mu. Ẹni bá fẹ́ pé òun fẹ́ fẹ́ ẹnìkan lẹ́yìn ọjọ́ ìgbéyàwó ná tó ní àfúnà tó máa bára ṣe pọ̀, gbogbo ìyẹn náà máa sọ̀rọ̀ nígbà tó máa bára rìn pé kè tá bá ti fẹ́ra wa o, ìbálòpọ̀ o, báyìí la máa ṣe o. Tó máa ti wá ń sọ̀rọ̀ nígbà yẹn tó á jẹ́ pé ọ̀rọ̀ wọn ò bá yíra wọn, tí wọ́n bá gbọ́ra wọn yé, wọ́n lè túká kan tó bọ́bìnrin máa sọ pé tá bá ti fẹ́ra wa o, bóyá ẹ̀ẹ̀kan la máa ṣe lóṣù o, ẹ̀ẹ̀kan la máa ṣe lọ́sẹ̀ o, ẹ̀ẹ̀ tá bá ti bímọ àní ṣe mọ́ o. Tí ò bá ti tẹ́ ọkùnrin lọ́rùn, ọkùnrin á lè gbà bòmíì lọ.
3: Ẹ káàbọ̀ padà sórí ètò láwọlé sùn ní ìkànnì Diamond FM. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ ẹ ní sọ wa. Adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa fún fọ́nrán tí wọ́n fi ránṣẹ́ torí tìjọba àkókò àní láti ṣe pápápá. Látibi tí mo ti dánu dúró lẹ́ẹ̀kan ni màá ti mu. Arábìnrin ní òun ní Sijọ ló ní sára. Ọ̀dà ó ní gbogbo tó bá ṣẹlẹ̀ ojú wọn yóò ṣe bákan. Àwọn ti lògùn ṣe fún bàbá wa tí wọ́n béèrè àwọn nǹkan tí ó ṣe arábìnrin náà láti bàbá wa olórí àwo Sijọ arábìnrin yẹn ní kò sí wàhálà. Ọ̀dà àwọn sọ́ọ̀sì tàn ká mọ̀ bí lọ́lọ́kọ̀ ọjọ́ kan àgbéyẹ̀wò bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ìkànnì Diamond FM lẹ́ ń gbọ́ láwọlé sùn lẹ̀tọ̀ tẹ́tí láǹfààní láti sọ̀rọ̀ tó bá ń dùn yín lọ́kàn síta láti sọ bọ́rọ̀ náà ṣe jẹ́. Àwa náà wà ń bí láti fún yín nímọ̀ràn lọ́lọ́kọ̀ ọjọ́ kan láláì dá yín lẹ́bi. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ ní sọ wa. Ìkànnì Diamond FM lẹ́ ń gbọ́. Orúkọ tẹ̀mí ni Adéolú Adétúlà. Ẹ já bẹ̀rẹ̀ báyìí kí a tún mú àwọn ọ̀rọ̀ mi wọlé.
4: Àsìkò yìí ọlọ́sàánú wa ti ẹlẹ́ẹ̀kẹta yẹn.
3: Ọ̀dà arákùnrin kan fi gbólóhùn kan ránṣẹ́ lẹ́ẹ̀kan. Ẹ̀dákùnrin fi ránṣẹ́ ó dàbí pé ó ti sá sáàárín àwọn èèyàn báyìí ó. Ẹ̀jẹ̀ ń gbé kọ́lù iná kí n wá jáde. 0916159101. Ẹ̀kálẹ́ o.
5: Ẹ kú ètò.
3: Yes ma.
5: Ṣé wà dáadáa o?
3: Àwà.
5: Ẹ mọ̀ wà lágbá ọlọ́run ní ìdààmú o.
3: Àmì.
5: Ẹ ní ṣètò ṣe lágbára ọlọ́run o.
3: Àmì àmì.
5: Mo kí gbogbo àwọn tán dá sètò látara àtàwọn tán tí ìwọ ló ń wọlé ayọ̀ ànímọ̀ nira o.
3: Àmì.
5: Àmì ẹ̀rọ lẹ́rù kápá tí wàá dá ní Mr. Adétúlà o.
3: Àmì mọ̀.
5: Ẹ jèrè àwọn ọmọ náà jèrè ara wọn lágbára ọlọ́run gba bàbá tí kò máa bá àpapọ̀ àdúrà bàbá oníyè.
3: Àmì mọ̀.
5: Ẹ abàtẹ́sọ fún gbogbo yúùtì kọ́lá lásòkè aburoshidi lato ko ni ani damu tomo tomo lagbara olohun
3: ami o
5: se ri olohun ko saanu wa ni okunrin ni de ti eru ri ara re pa isade tula nisin ni pe yawo adugbo apoda rara ipu ni fi se ba ipu to ba je ni to mo we to mo to sumo dara ko ete fa pa ko e seyin pe e kilo ndawo yi ti fun omo ni o je da ran o ti ma fi ju foju file because actually ti o bo rara ni Mr. Adetula e mo ja paro fun asiri ti o bo ladugo ni adugo sadugo o lagbara ko ya wa very very ka o jina si patapata
3: okay
5: yen o baba to ni o feyan bi baba to ko bere question baba ta sa won lalagba yen ti o be fe awon sile ni abi boyfriend and girlfriend ta ko boyfriend and girlfriend ni ko so pa na o ko pe to because olo ni life o sin gowo re lo mo fe ran dalopo ti sin fun lo sin gba ta kan ba fe ra won ni ko ni kan wa do ko wa mi won ti to ba ba nbo to lo fe ran ba lo ti ta ba dele a sa jo la so se popo mo to de a sa jo ti ba ti gba la ka si lo to de won jo so yen daada láàrin àwọn kó tó di pé yóò tẹ̀sẹ̀ kan bó dòó mọ̀ fọ́ ni wọ́n mọ̀ fá o àwọn oníṣẹ́ àwọn oníṣẹ́ ẹ̀yà tó lóun láì ọlọ́run bá láàrin ọba tí yóò yàn sàn ó wo sàn kò ní fò lẹ́yẹ̀ kódà sí rí bí àtàrà àti olólùfẹ́ wa lọ́kùn lóbìnrin dámọ̀dù kò sì lẹ́mọ̀ lọ́lá gbára ọlọ́run
3: ẹ
5: kú ètò àmọ̀ tẹ̀lé yìí sáàlà ẹni mọ̀ nira ọ̀sọ́mọ̀ mi wà
3: dáadáa.
1: Sherry, the Babati wants to pay over a married man, don't jump here, no coral.
3: All right.
1: Ah, it's like only a bar, won't go down, you won't. Ah, then it's a one busy way. Ah, feel I see. Hey, Joe, my bum, one of that, won't I won't bear, come about, but put you by you.
3: All right. All right. Kosewala. Kosewala. Eseun.
1: Eseun.
3: Mo ri pe gbogbo wa arakunrin yẹn la ba wi. A bẹ̀rùn wi. Àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ayé ń ṣe irú ẹ̀. Táwọn èèyàn bàbá yín sọ̀rọ̀, èmi àbá yín sọ̀rọ̀. Ẹ má jọ nǹkan máa kà fún yín o. Arakunrin kan tí wọ́n ń ṣe ọkọ̀. Ó fẹ́ jẹun, ọkọ yín náà fẹ́ jẹun, mo fi ṣàgbéjúwe ni o. Arákùnrin yẹn ṣọwọ́ sí omi tọkọ yín fẹ́ fi jẹun. Ṣé rò pọ́kọ yín yóò jẹun bẹ́ẹ̀ mọ́? Kò ní jẹ mọ́ o. Ṣùgbọ́n tọkọ yín bá fohùn tó bá fomi tó bá fi ṣọwọ́ tó bá sọ pé òun ò lo mọ́, ó parí nù. Ẹnikẹ́ni lè gbé. Ṣùgbọ́n tí ọkọ yín ṣe wà pẹ̀lú yín, ẹ má dà bẹ́ẹ̀ mọ́ o. Ẹ má dàn o. Kódà ẹjẹ́ ń wá fúnra arákùnrin jáde.
6: Ẹ kalẹ́ sá ọ.
3: Yes sir.
6: Wàtàrọ ọwọ́ yín lẹ́fi gbẹ̀tọ́ ara yín o. Wà ìdààmú kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín o. Kọ́lá ọláwà láàkú wáta ìlàbẹ̀lá àlèrazi. Mo fẹ́ bá èèyàn mi kan sọ síta ni. Ó lóun àti arábìnrin kan tí wọ́n jọ wà ó ti ń lọ bí oṣù mẹ́ta sí oṣù méjì báyìí. So bàbá yẹn ṣáà fi ìfẹ́ hàn sí gẹ́yìn gẹ́yìn náà nífẹ̀ẹ́. Tó wá di ọjọ́ kan. Ni gẹ́n wa ni pé òun dẹ̀ṣẹ́ bọ́bọ́ yìí pé ṣó lè darí jọun àwọn wa ni ó ṣẹ ní nǹkan kan pé kí ni ó ní pé bóun ṣe wá pé òun ti má rí rí o pé but bàbá tó bí òun lọmọ inú òdùn sí ẹni tóun kọ́kọ́ fẹ́ gbà yẹn pé ọmọ tóun dẹ̀bi gbà yẹn pé ó ti ṣe aláìsàn púpọ̀ ọmọ yẹn ò sí mọ́ gẹ́n yẹn dẹ̀ ní ó ń kọ́ṣẹ́ télọ̀ lọ́wọ́ so bọ́bọ́ yẹn wa ò pé ṣé kí òun fẹ́ gẹ́ yìí ni. Àbí kóhun pọ̀ òkè ìrajà torí díẹ̀ yẹn ti fi ìfẹ́ hàn tó jẹ́ wípé ó máa ràn ọ̀gbọ́n yẹn lọ́wọ́ ní gbogbo ọ̀nà kan náà ihun tí bọ̀bọ̀ yẹn tí nǹkan bá sáfẹ́rẹ́ lọ́wọ́ díẹ̀ yẹn dúró tì díẹ̀ yẹn dẹ̀ sí gbogbo máa ń jẹ̀lé pé òun máa fẹ́ pé bọ̀bọ̀ yẹn máa fẹ́ òun sílé gẹ́gẹ́ bí ìyàwó. So òun mo ní kí ọmọ Nàìjíríà kan dákun kan bá mi gba èèyàn mi ní ìmọ̀ràn mi lórí sá.
3: Ọ̀dà o, ẹ já pè yín wá mọ̀ràn lórí rẹ̀ o. All right. 0916159101. Bó o lè ṣe yẹ yín sí? Téèyàn bá jẹ́wọ́ ọ̀rọ̀, téèyàn bá sọ̀rọ̀ bíbí tí ọ̀rọ̀ wà, àwọn ìjákulẹ̀ yóò wáyé fà. 0916159101. Ẹ kaalẹ́ o. Ẹ̀yin náà ṣe lè sọ síta tó dẹ́nìkan. Àwọn méjì kan sọ síta. Wọ́n ń béèrè fún ìrànlọ́wọ́. Màá lo fọ́nrán náà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ìrànlọ́wọ́ tẹ̀ ń béèrè fún baba reyan ti ran lowo la fi apo ifowo pamọ yin ranse si won sugbọn awa o kin gba owo fun yan awa o kin so pe ka won yan oya lo si account bye bye tori e bilu se ri bayi lo ran wa lowo o elomi o ti je won aro debi pe je tale a kan gbiyanju na ni sugbọn a lo foran yin baba reyan to mo yin to gbo
7: hello
3: e ka le o
7: hello
3: yes sir
7: e ka le o
3: e seun
7: e ko le ko to oruko mi ni omi
3: all right
7: lati elisha
3: okay
7: seri nkan ti arakunrin yen be ni eso sita ko si nkan to buru be
3: all right
7: wi pe boya tori eni e ti bi mori
3: okay
7: wi pe boya ko mo fe
3: to
7: n ba ti wo wa re en to ti bi mori na ki se arun to n ba ti wo wa re to ba ri me pe o te olorun o de n se dede pelu un ti o paro pelu un ko su nkan to ni ko ma fe
3: kini o wa ye kokunrin mu lo to ba fe fe ni to ti bi mori
7: nkan to ma mu lo ni pe e mo wi pe o ti bi mori loma ko si nkan to buru nbe a ma wi pe to ba jo na lo ti bi mori nko ti keyan de mo ife ni emi mo pe o mata laarin yen
3: okay all right
7: ife lo mata laarin yen e ku eto
3: all right eyarale eina le so sita bi mo se so 0916-159-1011 ba wa se wa ni kan ni diamond fm deyan kankan lejo we dro si waju yin ka da yin lejo be ba fe be ba bo ba se je ni ke so be ba je bi so a se da yin lejo e ka le o
8: elo mi sa de tula
3: e ka le ma
8: e ka le o
3: e se o
8: elo yes a e ku ataro se ri okunrin to ni eyan gbe se ri awon okunrin mo ti mo se o mo gbe se arun now se understand awo bi se mo gba pe eni o ba gbe mo meji a le fe but awon okunrin di fa ma ni won bo bi ba ke di yo to di single man bu single woman pe awon o le fe a se bi ka da na ni ka elomi sa to pe ti mo fa break room na ni wo la n pe bo mo se fe so ni kini gan awon fake life to ti eyin lo ma fa ju to se elomi o gbere ju bi to ba dele ko ni ri be mo a sa ko du ti te lo ba sa ni o fe du ba e ko ba mo ko ni bi eni ti o mo bi e sa run now but our boys now dey no ma pa awon le fe awon le fe ha ko lo wa bi mo ko mo bi yen o mo ti wa gbo se to ba fe fe se ko ni fe se bo jo ko mo lu bo na ni ko fe to ai ko se se kankan be o wa le ko se se bo ya gba na gan ni fe won to wa lagbara olodun to wa fi alibarika si to se se lo I mo ye lo mi to se ko ti e ko ti ni yawo ra to su fe si bu moda olodun si albarata se ti e le mo rara to ti e yin ko fe ko se se kankan be but ta won fe amo la abale ani da mo amo oni so ko ni o
3: amen e se mo dupe ma e se o e se o elo e ka le o
9: elo e ka le be sari tula
3: e se o
9: ko eto
3: yes e ka le
9: ati gba kan da se tula ka ro ni kula ka
3: amen amen
9: ati ma me sukura aje ti ko ala zo ke
3: e se ara
9: jile la zo ke aje o la to se ri ko o ka la ori akori
3: e se o
9: ari ele bi awon se da ila daro en to so so ba yan so la se ti to bu na e ba ti ni pe ara mo a ma je ta lo wo po ni buru gan ni se yan ba sora ni yan ba sora se ba pe te fa ma la dugo ti yan fi olohun mi bi se yan yo fe jile ero bo lo ba di o de be o me ma je la kara mo ni e ti se bi jile
3: All right, the show. The show, I don't know why. Yes, sir, the show. Hello, Ekale.
10: Hello,
3: Ekale, sir, the show.
10: Hello, sir, the show. You'll be very much on this.
3: It's okay.
10: Mori in Kokamiji Timo. Mo ri ẹni tó ṣe pé ó sọ fún òun lọkọ mọ ó ń fẹ́ nìkan ìgbà tó yá ó padà sọ pé wọ́n ṣe báwọn parí ìjà ó já ẹ̀ṣọ́ lọ pọn then mo rí ìkéde pé ó sọ fún òun lọ.
3: Hello.
10: Hello. What about the karma? What is going to happen? Hello.
3: Mongba insight.
10: You want to sort of anything. Or talk or any woman one night and I won't like or whatever. Boba Mabu come on with the hurting.
3: Kile te fi so pe ota okunrin kile yin ri te fi so be
10: o si igba ti igba yen o soro ota okunrin han le mi ma
3: bo le se ma ri oro eyan bayi te wa tabuku oro eyan titin la wa fe gbo
10: eni ko so pe o ro ke eyan lai gba e o so pe won ti ba wa pari ija okunrin o ko da si da na fun mi.
3: Elder ibere ti mo ni fun yin ni wepe gege bi imona ati riri teyin ni imoro bo le gba okunrin to fe fendi ti bi mo tori opolopo gba baba ni ka fi riri ti ara wa ka fi ma fi se gbedeke fun awon eyan o a se awon eyan lona tori eyan ni ijakule lapa bi eyan o tumo se pe apa o si ijakule nbe nbe opolopo awon eyan ni oye ba bi po ye awon kan wa inu igbeyawo ni won ti ngbon awon kan wa igba ti won ba jade toju won ba ja ti won ba wa re lomi igbe won bayi eyan ga mo pe arabirin oni wa o lo ma nfa ti oko nton ba ri bi pe lagbaja ngba to lo ori bi eleyi o se wa da bi eleyi nitori po ti kogbon die laarin igba ti won ni iyapa nitori na beyan ba bi mo bayi tori ijakule kan tabi ojokunrin ojobirin to ti ri awon kan to mo foju fina pelu owo lewe won gbo mo sebi won gbo mo sohun to ba wa bi mo mi pelu obirin to nife tabi pelu oko to nife si e ri bo se ma tojo mo na iya to ba nbe iya to gbele gbe ba nbe. What I 16159111. Hello, Ekaleo.
11: Hello.
3: Yes, sir.
11: Ekweto.
3: Yes, I sure.
11: Oh, you only move to the Italy Abrazak, the Commila Somalia, va? Listen, we. Italy Obernito, so we pay. Oh yeah, if you bad or don't quite look when you are beating up with
3: her. One fell on the John and none.
11: Ta?
3: One barra, one fell on the John and one around.
11: One pa, so like you're burning. Only for a woman, what if you are the group person? Can me only a barra? Could be a community to listen, mama, to live graduate. I don't see the difference.
3: Ah, Oda. What is him?
11: Oda, Rosa.
3: Esio. Ah, onto lagbara. Ekale.
12: Ekale.
3: I miss.
12: Yeah, number one. Èyí obìnrin tó sọ wípé ohun ọba ni ẹ bà ló pọ mo ti sọrọ mi
3: nílẹ.
12: Ọgbọ́n ìdí tí wọ́n ní wọ́n ti fẹ́ra wọn, wọ́n fẹ́ra wọn lọ́wọ́ bó ti bímọ kan. Ó ti ṣẹlẹ̀ sẹ́mi o.
3: Pẹ̀lú ìrírí yín.
12: Ọmọ kẹta tí mo bí sí kẹta ọkùnrin mi. Adélébọ̀ ló ṣe ṣẹlẹ̀ o. Obìnrin yẹn dẹ̀ kódà mi fi ẹ̀ lé sọ. Àfi tí màá bá sẹ́lẹ̀ ọ̀ ni mo lè sọ pé nǹkan báyìí ni mo rí pẹ̀lú rẹ̀ tó bó yóò ṣá ìdá. Nípa àtọ́jú ilé nípa everything ni tó bá ń bọ̀ wá dọ̀ mi báyìí ó ti mọ nǹkan tó yẹ mí. Èyí tí mo wá fẹ́ lọ́mọ gangan tọ́jọ́ pé èyí tí mo bí lé ọkọ rẹ̀ ìkáfà lọ padà fẹ́ lọ́mọ gangan kódà. Kò bú mi ó bọ̀ ti di wé bí ṣe ń ṣe gan mọ̀ ọ́ fẹ́sẹ̀ kọ́ nílẹ̀ gbígbá ni nígbà tí mo lọ bá wọn sí ìtọ́jú ọmọ.
3: Ìyá mẹ́ta ẹ̀ ń sọ fún wa wípé ẹni tó ti bímọ kan rí pẹ̀lú ìrírí tó rí àtẹni tí ò tí ì bímọ rárá. Ẹnìkan pàdé ìjákulẹ̀ lápá kan ẹnìkan tí ì rí ìjákulẹ̀ ẹni tó rí ìjákulẹ̀ òye ìgbéyàwó ti yé pọ̀ jù.
12: Ó ti yé ó dẹ̀ sọ̀tọ̀ fọkùnrin yẹn. are lo mi to je pe ko ni so oni so ka ta o ti dun yi o ti dun a ti bi mo bi merin ti marun ga ko to get wi pe iyawo o ti bi mo ri so be ko pe lo mo ni so to ba tan ba ti gbadura si to ba je pe ona won da ko fe ko mi ko ti ko ti kan to ko ti kan to ba di nbe igba to lo mo ni olo mo yen ti sai si so ko le ko sa le pada si be mo
3: agbe
12: iyawo lo ku ni nse ki wo ri agba won gba oro buruku oni kon wa
3: ami ese o oda ninu kan ti iya wa so o tun mo se wi pe be ba ngbo ba ona awon abayo kekeke wa nbe eni ba ti bi mori to ba ki meji lo bi duro lori meji na to ba ki meta lo ti bi duro lori meta ke bo ba yapo ko ni lo bi meta duro lori meta to bi ki se pe ko kenu se ni kan tan ko wa so pe e yo ko mo bi mi o fe ko fi bad ni o e yo kan to wa nbe ke yo fi badu eyin le fa rogbodiyan sinu le o tori di ti igbaye gbadun ati igbaye gbepo loko laya mi o fi ma ngurigenu ambo
13: e kale olotu emi ni leke lu mo fe da seto lati ofa nipa oro mokunrin to ni ori single mother ti o fe fe emi alakoko fun ni pe adura na lo ma nsaju ohun gbogbo so kokoko wadi dada to ri pe o ma tesebo pelu adura pelu ibiri kokon lowo awon eyan to ba ri ko sumo arabirin yi pe kini kan to mu kuro ni ile oko arojo re kini kan to fa to fi kuro ni ile oko re arojo ati wi pe se gbugbu awon single mother sin won ni isu eni ni towo ni bo ipo omo sana si ni ma ko ponpo ba iya e opopo single mother tan ba pade okunrin boya single father na abe ti okunrin to ti bi ma ri to si ni fe won gangan opolopo won ko si ma si le se bo lo won ti o nirun be opolopo won na oju won ko kuro nibi ti won ti kuro opolopo won a ti da si iru eto yi lai mo ye igba ipe obinrin kan ti feyan ri o ti bi ma fe nikan ri okunrin wa fe opolopo okunrin ma pa sapa ma saba ma ni problem tan ba pada fe single mother sugbon ma na mi fun okunrin ni pe ko gbadura lori e ko si tun fi oro lo awon ojise olorun boya muslim ni abi christian so kan ba wu ti igba pipo won ba ma rorun so ko fi lo awon ojise olorun wo papa ko si tun biri lowo adugbo awon eyan tan ba mo obirin pe to iruwa wo lowo den ko ehn tori obirin o ni so iruwa to gbe ku ni ile oko ti o ba si so na yo ru firo ko sodo ara e ni so ko ni so wule nkan ti o sele imara fokunrin ni pe ko kun fadura ko si wade dada ko si wade nkan to gbe kuro ni ile oko arojo e ma be to bo
3: Ikani Diamond FM lembo ani ipolo wa yakansi laarin seju meje simeta eja sare taja beyin na ba fe so sita ele fi ase atejise ranse sori WhatsApp number yi 0916 159 1011 e ma da ko yin o te ba ma so sita e se mo nbo
14: la koko ikoni ti e un koko kan lori ero radio yin
15: e kabo diamond fm ni won pe bi
14: awa ni ore timotimo ti eyin yan layo o gbon tarigi ni wa ikoni tonton nyerin nyerin diamond fm fun igbadun ti yin nikan ni o

0: Barika Bapada, sorry at all, La Waleso, Dinkani Diamond FM. A shame pop of fun for tennis over. A dupello way, fun if a tennis over. A two dupello way, like and say, Vesham Boa low recording. Would you need thing? Etes Wadu, a badura fina, we pay Vesham Boa. Laleone, a bogotin debt alone, it took in order 2026 along by you send from Buboa. A couple, sorry to her. It to you are from Buboa, Nigeria. Yala de Yoba, Tabi and Se Yoba, Juban, Tede, Moipe, Edi Yoba, Yen, Edele Sauce, Tade de Gazi, Buba Se Yen, see, Tede Manke, Boy Yoba to Yobani and Yuba, Nemon, at Tamonti, one George Obon, Timon Boa. About fee, Tele Yami, I say, Lori to Law Lesson. Awa o fi ti eni kan se ta fe lu mi nle nkan ta wa ba gbo la wa yo gbe yawo toju to oro latodo yin o na la de le lori duro lori lati gba yin ni mo e ka lele kan se oruko temi ni Adeolu Adetula te ba fe wa so sita la lai da ko yin o se koko nitori en ba ma so sita a gbodo mo ko re ebi pa mo ilu to tin ba soro e so bi eleyi emi leni tolorun mo o lati lu tolorun mo lori voice note be ma fi ranse lati WhatsApp awa ma gba yin nimoran lori re pe lori oro te ba so nitori amo yin eyin na mo wa nitori na aye si wa fun yin lale oni e ja wa soju opule boya re nikan to ngbo wa to na fe so sita to tin gbiyanju lati dede ago mesan ta ti bere titi di asiko ta wa ti o ti wole laarin iseju kan si meje gbugbu awon ipe bi merin ta gbe baba resource ta nbe a lu anfani re fun ton 0916 159 1011 sosita baba ri bi meje si meta a lu nbe hello
1: assalamu alaikum
0: wa alaikum salam e kale o
1: e kale o
0: e seun wa dupe lowo yin
1: ele yin se mi fe da ti ni pe mother bi bu ni lati ri aje.
0: All right,
1: ele yin ti mo fe da ti ni omo bi ni fun gba owo ni owo eni to ti bu so ba ti mo ko won ni fe ni yen ti pelu ibalopo so ba ti mo ko won ni fe ni yen ko ma fe kan gba owo nitori olorun oba yo pada bi
0: nam
1: yo pada bi olorun oba o pada bere gbogbo nte yan ba se laye ke yo ti ododo
0: beni
2: Amina.
0: Mo ti so pe networking won da lekan. Hello e ka le o.
3: Hello e ka le.
0: E seun e ka bo sori eto lawo lesun. Yes, e seun.
3: E ka le re kweto.
0: E seun.
3: Olorun ni da la ka yin ruru.
0: Ami ate yin na
3: seun. E fo owo yin ti gba e
0: so. Ami e seun.
3: Won ni bi si ni lati unity.
0: O da mo gbo yin mo.
3: Iti mo fe da si mi oro obirin to bimo kan. Omo bi bi o ke se arun.
0: All right. Okay.
3: Omo bi bi o ke se. So, okunrin yo ko fun adura ni.
0: Okay.
3: Why is it ko fun adura to fi be Lorun si? Why is it ko fun adura? So, Olorun yo yo je ki irin ajo won ko yori si rere.
0: Ida seun modupe o. Seun modupe o. Hello e ka le e ka bo sori to wa o. E ka le o. E ka le ma seun.
4: E ku jo meta o.
0: Adupe lowo Olorun.
4: Yawo wa nko mo wa nko o.
0: Dada ni won wa.
4: E ku toju won.
0: E seun modupe o.
4: Iye le ti mo fe da si. Ko ni te ni ti won lo bi mo kan. Ọmọ bíbí òkun sáàrùn ó.
0: Bẹ́ẹ̀ni.
4: Ìránṣẹ́ Ọlọ́run kan, Ọlọ́run kìlọ̀ fún pé kò mọ fẹ sisi kò ní ìrìn àjò rẹ ìránṣẹ ọlọrun tó gbajúgbajà gbogbo ayé ni mo fẹ dárúkọ ni o mọ fẹ sisi o adédèbọ ni o fẹ kò bá jẹ kó gbọrọ ohun gbogbo tí a ní tí ìyàwó yẹn ṣe adédèbọ ò ní ṣe o. Torí pé Adélébọ̀ ti lọ nípa ọkọ̀ ó ti mọ gbogbo ìrìn àjò tí ó lò tí ó gbọ́kọ̀ lò tí gbogbo òkú fi ṣe déédéé.
0: Tí ó fi dán mọ́rán.
4: Èèyàn bímọ kan ni ò ní pé kó má kó ṣe nǹkan kàbí pé kinní kan òun ló ṣe gbẹ́ nìyẹn o. Béèyàn bá bímọ tó dẹ̀ fẹ́ ọkọ yóò bímọ náà ni òun ọmọ yóò pọ̀ mọ́ wáyé o.
0: Bẹ́ẹ̀
4: ni. Ẹ pé kò.
0: Ẹ ṣe ọmọ dúpẹ́ o, àmọ́ lóore o, ẹ ṣe ọmọ dúpẹ́ o. Ní báyìí tá a ti ń retí àwọn ìpè látọ̀dọ̀ àwọn tí ó sọ síta ẹnìkan ní gbépè bíi méjì sí bóyá ẹnìkan tí ó sọ síta 0916159111 ó dà ẹja fihàn méjì láǹfààní tó bá ké mọ̀ràn náà ni agbàfọlọ́hún pé a lè sọ síta kan látọjú òpó nù torí ojú òpó máa ń bí sí gan 0916159111 ẹ dákun dábọ̀ ẹ má dàkọ yín o bẹ́ẹ̀ sọ síta o àfọlọ́hún bàbá ẹ̀yìn o ẹ kalẹ́ o. Ẹ ṣeun adúpẹ́ tẹ̀ pé wá wọlé o.
2: Ẹ kalẹ́ o.
0: Adúpẹ́ lọ́wọ́ yín tẹ̀
2: pé.
0: Ẹni tọ́lọ̀ ń mọ̀ ọ̀dà àrẹyẹ kan.
2: Ẹ jọ mo fẹ́ sọ síta ni o.
0: Bó lọ̀rọ̀ náà ṣe jẹ́.
2: Ẹ jọ mo ti níyàwó mo sì ti bímọ.
0: Adúpẹ́.
2: Mo sì ń tọ́jú ìyàwó mi dáadáa. Ó fẹ́nu pé mo kàn travel mo ṣáà rí pé ó ti ń ṣe bákan bákan. Mo ṣáà ka mo ká voice note mọ̀ pẹ̀lú bó ṣe mú gbọ́kùnrin bó ṣáà ṣe ń ṣe. Mo ṣáà bẹ̀ mí mo dárí nítorí àti bí ọmọ bóyá ọmọ ṣáà ti pọ̀.
0: So
2: mo ṣáà gbọ́ sọ fún. Àti ìgbà yẹn bó ṣàṣì máa ń ṣe sí mi tí n bá ti yọjú sí wọn dá máa ń ṣe bákan tó jẹ́ pé inú ṣáà bí mi ọjọ́ kan mo wá lọ mo lọ sọ́dọ̀ ẹ̀ ó wá ó ní fóònù ring kò ṣáà gbé kọ̀ yẹn mo ṣáà wo fóònù ṣe wò sí nọ́mbà yẹn mọ́ bẹ́ẹ̀ mo ṣáà sọ̀rọ̀ ṣáà bínú ó kúrò nílé bíi 3 or 4 weeks. Mo ṣáà ya mo ṣáà bẹ̀ wọ́n ó ṣáà padà sí ìgbọ̀ àdìgbà yẹn ó ṣáà ń ṣe bákan sí mi tí má ti sọ̀rọ̀ báyìí a kàn ṣe bó ṣe wo ni. So ó sì ti èmi ṣáà ní kó ṣáà máa bọ̀ pé kó ṣáà jókòó tẹ àwọn ọmọ
0: ká
2: ṣáà lè tọ́jú àwọn ọmọ kó wò lè tàwọn ọmọ ibi tẹ́mi náà sì wà èmi náà wọ́ọ̀zù náà ni káwọn náà ṣáà lè jà mo dẹ̀ ń ṣe ojúṣe kò sígbà tí n bá ń lọ màá tẹ́ndì owó màá róúnjẹ màá ṣe gbogbo ẹ̀.
0: Ó dà ìbéèrè tí màá bẹ yín kó lè bá àjùra wọn dáadáa ṣe ń gbọ́ mi báyìí. Irú ìgbésẹ̀ wo lẹ gbé nígbà tí ẹ gbọ́ pé ìyàwó yín ṣàṣemáṣe ṣe ń náà ni ṣé bó lẹ ṣe bàjà sí irú ọ̀rọ̀ wo lẹ sọ sí. Hello.
2: O ṣe o sọ̀rọ̀ sí mi mo ná.
0: Torí a gbọ́dọ̀ yọ yẹn kúrò níbẹ̀ torí àwọn ọkùnrin kan wà tí wọ́n bá gbọ́ pé ìyàwó wọn ṣàṣemáṣe lílù bí ìbara ni lẹ́yìn ìgbà tí èdè àyèdè yìí wáyé tó di wípé ẹ̀nà

0: blotter ekan wa en lo ni
1: a jo ngbe ni bo tin ba mi sise mi sise ni pa
0: eyin sise ti se ba ti gbe yin lo e kuro nle bo ba ti pe e ni aye ranpe e pada wa sile wa simi o da ni kurita ta wa ye nje yin fura yin gan si ni fe yawo yin
1: sa
0: se yin fura yin si ni fe yawo yin sa
1: mo ni fe
0: o da yin loju
1: be
0: igba o le ti ran igba le ti gbe yawo yin jade te ti te dara yin jade te gbara yin jade te soro ke kan ti e bala yin soro toju toro laarin mejeje wi pe ki lo ma faja laarin wa igba o le se be keyin
1: ana igba tin kan yen ti igba to ti sele ati ibi ti mo wa mo ti pe o ti wa lodo mi o pe lodo mi die ko to lo igba to de lo mo dupe pe awon to lo ba pada nile nkan to an bere lowo e o nkan so pe a pe mi te ko nja pe mo toju on dada o toju e na
0: ada awon Nigeria ma fun ni moran toto ati toye ni korita ta wa yi lati ri poro yi niyanju lati ri pe ina afire yin lokan bale tori oro tin be nle yi e foko yin bale awon Nigeria wa nle
1: asio
0: awon ibere kan wa to ye ka bi arakunrin sugbon pelu iriri eyan omo Nigeria ati ogbon ori yin ani lati fun yin laye lati so otoro fun arakunrin bi a se n bobirin lo bi ijakunle ba waye laarin lokolaya awon ona abayo ato lati ri pe eyan kose eyan sinubi awon nkan yin se koko laakota wa yi 0916 159 1011 te ba fi ise awon atẹjise ranse si wa ni ayin to ba ti koja iseju meta a nile lo tori mo n wo iseju marun bi bayi o e ka le o e ti wole seun o e ka le o yes sir seun
1: e pe to
0: yes sir
1: diamond ni gbagbe o
0: ami e seun sir
1: gbogbo awon to n da sisu olohun ni olohun ni gbagbe ni kankan o
0: amina
1: oko nu ni abro ti di lati ile ibadan.
0: All right sir.
1: Bi ni mo se da si de oro yi si bi to lo won ta atan jo defender awon to ni won like baluko. Ba ko ja si ti won jo wa lojo na na ni. O si na ko yi si to to Olorun ba ko sanu fun wa. Olorun mo je ti Olorun ko sanu okunrin. An ke ba ti mo na ko gbin okun to lon ba ni tin ni man be lo e. Àwọn obìnrin máa ń wò tó bóyá mú gùn ni wá. Òní àbòbìnrin lọkùnrin náà máa fi ń wo pétọ̀. Náà máa ti dábàá ti jọ ń tẹ̀ra wa. A gbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ máa ìka gbọ́dọ̀ chánṣẹ́ra wa kó máa jà.
0: Ìgbẹ́
1: ẹ̀gbọ́n kan ló wẹ̀ ni ò ní nǹkan kan ṣe fún
0: un. Ọlọ́run
1: kó sànà ọ.
0: Amina.
1: Ọlọ́run
0: kó sànà ọ. Ẹja ṣe bí ilé kásáre. Gba àwọn ìmọ̀ràn lórí ẹ̀ǹkà tí wọ́n fi ránṣẹ́ wọn. 0916 159 1011 ẹni tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tó jẹ́ ìṣẹ́jú márùn-ún ẹ bá mi gé kúrú sí ìṣẹ́jú mẹ́ta àbọ̀ màá lò ẹ ṣeun ẹ rí kí mo wà pẹ̀lú yín báyìí látọ̀rí WhatsApp. Àwọn ìmọ̀ràn fún arákùnrin yìí tí wọ́n pè lórí ọ̀rọ̀ ìyàwó wọn 0916 159 1011 ẹ kaalẹ́ o.
2: Ẹ kaalẹ sá.
0: Ẹ ṣeun wa dúpẹ́ lọ́wọ́ yín o.
2: Ẹ sá ẹ pé tó sá.
0: Àmọ́ lóore tẹ́ ẹ pè wọlé.
2: Ẹjọ́ sá mo fẹ́ sọ síta ni dá.
0: Sọ̀rọ̀ òun ò pọ̀ báyìí.
2: Ò pọ̀ rárá sá.
0: Ó dà tẹ̀wájú.
2: Yẹ sá. Ìgbà tí mo wà ní sẹ́kọ́ńdì tí mo ṣe parí. Onínàwó kan kan wá ṣe ní ìlú wa. Wá ní bọ̀bọ̀ kan tá a jọ pàdé ara wa. Tògbà tán wá parí ìnáwó ní kí n wá bá òun nílé ọ̀rẹ́ o. Ọ̀rẹ́ rẹ̀ yẹn á kàn wọ mọ́tò bíi mọ́tò 50 naira ń gbà yẹn. Mo lọ bẹ̀ mo lọ bá. Àwa jọ ní àjọṣepọ̀.
0: Èmi
2: wá padà sílé. Ìgbà tó tù yẹn ó fi kọjá mi ò rí nǹkan tù mí rá. Tó gbà

0: mo wa padà lọ pé kí n lọ bá ọbọ yẹn wọn wá ní òkè travel. Ọ̀rẹ́ rẹ̀ tán jọ wá sí nǹkan náà náà wọ́n ti jọ padà. Ó kàn fún mi ní nọ́mbà gbà yẹn pé kí n pè. So oyún yẹn ni mi mọ pé bóyá kinní èmi kàn ń gbé pamọ́ ìgbà tó yá oyún yọ. Wọ́n kàn béèrè mo dárúkọ onítọ̀hún. Ìyá àti bàbá mi ò mo onítọ̀hún o. Wọ́n kàn lé mi síta. Àǹtí mi tí mo tẹ̀lé òun náà ti ní ọkọ. Ọ̀dọ̀ ìyá ọkọ àǹtí mi yẹn ni mo wá. Mo fi bí ọmọ yẹn. So ìgbà tí mo bí ọmọ yẹn ó kàn ti lọ bí ọdún mẹ́ta. Mo wá padà sí skul. Mi ì rí nọ́mbà ẹni yìí pé. Ìgbà tí màá fi parí tí màá ṣe tán ní skul. Mo tún pàdé èèyàn mi. Agbófinró lẹni yìí. Mo dẹ̀ ṣàlàyé fún pé nǹkan báyìí ni. Pé kì í ṣe pé mi ò mọ onítọ̀. Àmẹ́ẹ̀kan tá a ti jọ ríra wa. Àríra wa mọ́. Wá ní kí n má wọ àkànfẹ́ra wa. Àṣeyàwó èmi náà bímọ mẹ́ta. Tí ọ̀dọ̀ ìyá ọkọ àǹtí mi tọ́mọ yìí wà. Àwọn fámìlì wọn fẹ́ràn ìyá yẹn lọ sí mẹ́ka. Ìyá yẹn ti dàgbà wọn wá ní kọ́mọ yẹn tẹ̀lé. Ní ìpa gbàlagbà pèsè ni ó kàn tẹ̀lé tí wọ́n sanwó mẹ́ka rẹ̀ ní ọdún náà. Ó sì wà lọ́dọ̀ ìyá yẹn. Ní tó wá.
1: Mo ń gbọ́ yín o. Hello. Hi. Ọlọ́run ọba o. Ibi tí ẹ bá dé òun àti mọ ibi tí a foríkòkò sọ ọdún sí lórí ọ̀rọ̀ yìí. Pé ẹ bá lè pè wá padà. Hello. Inú wa dùn lọ́pọ̀ láti mọ irú ìmọ̀ràn tá a gbà yín.
2: Tadétúlá ẹ kú ètò sá o. Samson lè fẹ́ dá sí program láti Ìlọrin Kwara State ń bí ẹ kú ètò látàrọ́sà. Mo fẹ́ dá títí ti ẹni tí wọ́n sọ láti ń sin lórí ìyàwó wọn pé àwọn náà ìyàwó wọn. Pé bóyá a ti gbà yẹn ló ń ṣe bákan bákan sí wọn. Ẹ máa rí i pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bí wọ́n léèrè ọ̀rọ̀. Ọ̀rọ̀ wọn ò kò sharp dáadáa. Wọ́n ń fi sọmọ hàn kí wọ́n tó fún yín lésì. So ó dẹ̀ ti fi hàn yín pé àwọn ni wọ́n wà at fault. Kò sí yín. Àwọn ni wọ́n wà at fault o. Àwọn ni wọ́n wà torí ọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń bí wọ́n léèrè gan bọ́n ṣe ń dáhùn. Wọ́n ń fìdí lọ tàn tí wọn ò ṣe dídáhùn ò ṣe dáadáa. Wọ́n kàn ló kàn ń lọ bákan bákan. Kò sí yín. So àwọn ni kí wọ́n wá wọ́n ṣe máa fàyàwó wọn mọ́ra padà. Ó ń ṣe bákan bákan kò ṣe bákan bákan sí wọn. Ó máa ní nǹkan tí ìyàwó wọn fẹ́ràn náà. Ó máa ní nǹkan tí pé nígbà tí fẹ́ ń hot lọ́wọ́. Ó máa ní nǹkan tí wọ́n máa ń ṣe fún ìyàwó wọn. Kán try láti ṣe kán invite wa padà wá síbi tí wọ́n ń gbé. Ibi tán láwọn wà tán ni pé ó wá ló ń tọ́jú àwọn pẹ̀lú kankan. Ẹ invite wa síbẹ̀. Ẹ gbé jáde ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kó yé pé kí ló ń ṣẹlẹ̀. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ last time yẹn ló fi ni as in o gbọ́rọ̀ sí mi lẹ́nu mi kábàbà ló ń ṣẹlẹ̀. Ṣé bá ṣe máa bá lọ rí táwọn ọmọ ó fi dàgbà dé bá a rí ni mọ́ ẹ kó rí báyìí náà. Mo sábà pé tẹ bá bá a sọ̀rọ̀ mọ̀ pé ó máa gbọ́ with prayer. So gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi o but to me ẹ wà at fault o torí bá ṣe ń dáhùn question tán bí gan kò ṣá dáadáa. Ẹ máa bé tó bọ̀sà.
1: Ẹ ṣeun fún ìmọ̀ràn tẹ fún wa látòrí ojú WhatsApp kàìlójára. Ẹ kalẹ́ o. Ẹ ṣeun mo dúpẹ́ sá o. Olórí Abukọ́nù. Ẹni tí ẹni bèrè béèrè lọ́wọ́ rẹ̀ ó lóun ní seizure.
3: Ó lóun ní.
1: Seizure. Ó máa ń gbé àwọn sẹ́ràn kì í rápá kí ní wá kì í ṣe wárápá kì í ṣe lápápá bíi pé kí. Sam.
3: Kí ni ogun ìṣe ogun oru.
1: Bẹ́ẹ̀ni o ní.
3: O lè díẹ̀ Ọlọ́run nìkan ni a lè bá bẹ̀ sí àríyẹ. Ìdí ni pé wọ́n ń ṣe gba owó gba ẹ̀jẹ̀. Nǹkan lẹ́dẹ̀ wọ́n mọ náà wà ní odidi gún ààyè tútù. Nídẹ̀ẹ́dà gún ààyè ní ìsìn bẹ́ẹ̀ ẹ mọ̀ pé bí wọ́n ti ń fẹ́ rọkọ̀ ní wíwà plọ̀t náà ta wá ń wá. 150, 120 lẹ́ta nígun ayé. Ọ̀nà ọ̀gbẹ́ni ọ̀pẹ́ lẹ́yìn àbíjẹ́ni sọ pé ó ṣe díẹ̀. Ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á padà mọ̀nà mi sábà gbé ìgbà tó bá ṣe. Bó bá yẹ kí mo ṣe lè tún lálẹ́ bó ṣe lè tún mi náà. Tó bá ṣe náà á padà bá gbé jáde kí ó lè máa gbọ́ programu.
1: All right, sir. Ẹ ṣeun.
3: Ó dàbẹ́ ẹ̀rẹ́kùsọ ẹ̀rẹ́kùmọ̀dé lójú.
4: Ola pe gẹyin travel, o travel out of the country pe bito wa jina si bito wa me koto wa bene po awon meje joni mi so understand so bito ti wa ye mi money mi o mo kan ti mo ni se bobo yen si ni mo ma support anything mo ma support e ba lo safari fun to ba de kan ti mo ni ma se ti ma de ni ma ni mi o ni se kan ti mo ni se fun ton mo de ni fe mo kunrin won't give attention but ikayokan to nko mi lo mi nu oju nkan to se so fun mo to ni iwon ati omo birin pa won ojo ni ja ti tele e long distance no wan be ko to nko mi lo mi ni e mo fe kan awon eyan ojo ko ba won that's it
1: oda
4: e se go sa
1: arabirin ti soro to je bi edun okan sita lori eni to pade to fi oro eburo pe ija lo sele laarun won teni to n fe tele o tarabirin fi gba fun arabirin ba n so fun wa pe arakunrin ti wa na ye n pa pa bayi pe nkan bayi lo sele bi pe arabirin yen ibi to lo jina oke okun lo lo ija kan si laarin awon mejeje sugbon arin won gunrege o arabirin wa n beru pe loro ti arakunrin so pe kini ko nse awamo bi amo ti wa bi amo ti wo bayi boya oyin ti wo o be ba n gbo ba so oyin ti wo ni ati pe pe eyin gege bi obirin ti arakunrin se le mu lole te ba ti fe yin je ibere ta le bi yin ka won mo Nigeria mo be si fun won lesi ibere keta ta bi yin na ni pe pe arakunrin ele ran lowo ngba ti o si lowo re to da lopo arakunrin ta we to ba dola tarabirin to kekun ba de ha tarakunrin ba lo nfe fe nko soju yin yo gba sara yin yo gba abi to ba lo re ti nkan pa won papo bo le se se nje ti soro lobe pelu arakunrin pe iwo lo fe se o kekun lo fe ni abi mi mo fe iwo abi eyin ni won wa ko ra iri baun awon bere ta bi inu ko ma de pe pe baba ma fun yin nimoran yo wa fi sapa kan ju apa keji lo 0916159101 e ka le e ma gbagbe oro baba wa o to soro yawo re o e dakun o e seun o e sa n gbo yin lati lo lorin mo gbo yin sa All right.
5: Yes, sir. Wole alade asha adura ati sapati lorun nsoro.

0: Ẹkú ètò sá.
1: Yes sir.
0: Ọlọ́run ẹgbẹ́ tó jẹ́ o.
1: Àmì.
0: Mo fẹ́ dá sí ètò ní sá. Orúkọ tẹ̀mí ni Jamiu láti ìlà ọ̀ràn gan. Mo fẹ́ dá sí ètò ní ọ̀dá tó rí ní òun àti ìyàwó pé àwọn ọjà pé bá ṣe ń ṣe sí àwọn pé kò tẹ́ àwọn lọ́rùn pé àwọn ò gbé pẹ̀lú wọn. Bọ̀dá yẹn lọ street. Wọn ọ̀nà tán torí gbogbo béèrè tẹ̀ ń bí wọn wọn ń skipu kan tó dáhùn lóhùn ká má bínú o tá máa ń gbọ́ ọ̀rọ̀ mi ká má bínú o mo rí pé wọ́n ń skipu ọ̀rọ̀ wọn ò já gerege so tán bá nífẹ̀ẹ́ ìyàwó wọn ó sì bá báyìí kò tí ì pẹ́ jù kán fa mọ́ra àwọn náà ní fọ́ọ̀tì o kán fa mọ́ra ibi tán rẹ̀ láwọn lókèètì sí tó bá pọ́síbù kan gbé tira padà àjọ máa gbé lọkọláya kán bẹ so ó jẹ gẹ bí ìmọràn tèmi sá.
1: Ẹ ṣeun.
2: Kalẹ́sà Mr. Disula yẹ́lò ló sọ̀rọ̀ láti jọ kàn yàrá.
1: All right.
2: Máa tó sọ̀rọ̀ tán sí mo fẹ́ dá sí sá. Tó ní ìyàwó wọn àti ìyàwó wọn ní misunderstanding.
1: All right.
2: Ẹyin tí mo rí sí ni pé nínà tó na woman yẹn kò wà ókè rárá. Wà ókè. Kò sí ẹsẹ̀ tí mi sọ kò sí ẹni tí mi sọ standing tún àti ìyàwó ìbá lè ní bí ti nínà kọ. So bó ṣe ná yẹn kò dára rárá because tẹ́yìn bá bí lọ woman yẹn náà òun náà rí nǹkan sọ. So mi woman yẹn náà máa rí nǹkan sọ ó ti sọ tiẹ̀ báyìí sí báyìí àti ìgbọ́ ti ẹni woman yẹn. Tó bá gbọ́ tẹni woman yẹn sì máa fi mọ judgement tá máa fáwọn méjèèjì. So tẹni woman yẹn gangan la tá ti gbọ́ so kó mọ̀ fún wa ní gbó didi sán. So tó bá yẹ pé tó bá lè rí ta bá lè get in touch pẹ̀lú woman yẹn ká gbọ́ látẹnu ẹ̀ so a máa lè sọ pé báyìí nìkan ṣe àwọn méjèèjì.
1: All right.
2: Ẹ kú ètò sá.
1: Ẹ ṣeun.
2: Ètò jẹ́ o.
1: Ẹ ṣeun. Ọ̀dà báwọn ọmọ Nàìjíríà ṣe ń gba àwọn èèyàn mọ̀ràn àwa gẹ́gẹ́ bí ikọ̀ láwọlé sùn a máa ń fi tó àwọn èèyàn létí a máa ń sọ lóòrèkóòrè wípé àtúnṣe tí ìgbéyàwó nílò lọ́pọ̀ kì ń wá látọ̀dọ̀ aráàta pé kò ṣe láti ọwọ́ àwọn méjì tí wọ́n wọra wọn tí wọ́n pera wọn ní ọkọ àti ìyàwó bí èdè àyèdè bá wáyé nígbà míì ó máa ń da kéèyàn bẹ ẹnì kejì wípé dákun má bínú tẹ bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó máa ń da kéèyàn kúrò ní sàkání ilé tí wọ́n wà bóyá owó tán bá yà sọ́tọ̀ láti lọ tẹra wọn lọ́rùn ẹlòmíì máa ń wò pé waste of money ọkọ àti ìyàwó mi ò gbéra wọn jáde láti gbà tí wọn ti fẹ́ra wọn nígbà tí ìjà ti ṣẹlẹ̀ tẹ̀tí parí ẹ̀ àbí ìjà ò tiẹ̀ ṣẹlẹ̀ ó máa ń da kéèyàn gbé ìyàwó ẹ̀ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti rí wípé ìfẹ́ yẹn wà ńbẹ fún un torí obìnrin máa ń fẹ́ràn kí ọkùnrin kó jẹ́ kí ìfẹ́ yẹn kó fi hàn dáadáa àwọn ibì kan wà tí lọkọláya lè lọ àwọn agbègbè kan wà bí àpẹẹrẹ nílùú ìlọrin àwọn ibì kan wà ní ìlú ọ̀ṣọ́gbó àwọn ibì kan wà àwọn ọdún ìbílẹ̀ kan wà táwọn èèyàn ń ṣe lóòrèkóòrè àwọn ọdún lóríṣiríṣi tí wọ́n ń ṣe ṣùgbọ́n bóyá ìsìn ló gbà ó bóyá àìfẹ́ fira wa sípò láti tẹ́ra wa lọ́rùn òun ló fà á à ń fàsìkò yìí ro àwọn lọkọláya ẹ gbìyànjú láti gbé ìgbé ayé yín gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe pàdé ara yín láti ìgbà tẹ́ ti láti gba ọ̀dọ́ torí tẹ bá parí ìjà lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí bàbá tí wọ́n sọ síta yìí wọ́n parí ìjà ni o wọn ò mọ nǹkan tó kàn láti jẹ́ kí ìrẹ́pọ̀ yẹn wà ni wọ́n fi sọ pé ìyàwó wọn wà lọ́jọ́ kan bíi méjì mẹ́ta lọ́dọ̀ wọn ààyè ìrẹ́pọ̀ ò sí àyè ìgbáyé gbádùn wọn yẹn àwọn ayé téèyàn lè jẹ lẹ́ẹ̀kan kí la mọ́ wá sáyé òun táwa tó wá jẹ ta tún máa nira wa lára ẹlòmíì akẹ́ni kejì ẹ̀ka ọ̀rọ̀ á ní ẹ̀ka ìyàn àmọ̀kan tí wọ́n ń ká ọ̀dà ajá gbọ́rọ̀ látọ̀rọ̀ ọ̀dọ̀ arábìnrin yìí kí a tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìmọ̀ràn lórí ọ̀rọ̀ rẹ̀.
3: Ohun tí mo sọ yìí náà ni ọmọ ẹbí rẹ̀ a dẹ̀ ti jọ ń àtijọ́ ń dé tì ní sun tí ń lọ sí bí oṣù mẹ́rin sí márùn
1: oṣù mẹ́rin sí márùn
3: ní ọmọ fámìlì kankan
1: ní
3: ọmọ ẹbí rẹ̀ kankan

0: mi ò lóyún fún rárá. Àtijọ́ nìkan pàpà àti iṣẹ́ àti ohun wa papọ̀ ni. Mo ti ń fẹ́ ká jọ nìkan pọ̀ but mi ní rárá. Zí ti mi ti mọ kankan náà ẹbí rí.
1: Ọ̀dà,
0: Mi
1: ara
0: lè ṣe irú kan báyìí.
1: ẹ já kí arábìnrin kú rere torí arákùnrin yóò tí ì ṣe láṣọwò débi pé wọ́n bára wọn rìn lọ pẹ́pẹ́pẹ́ báwọn. Wọ́n lóṣù mẹ́rin ni wọ́n ti fi mọ́ra wọn. Ó túmọ̀ sí wípé ìtànjẹ àkọ́kọ́ tí arákùnrin fi tànjẹ, ó ti wá di ọ̀rọ̀ tí ó ti fẹ́ níyànjú tán. Láàrin oṣù mẹ́rin, arákùnrin ti sọ wípé ìjà ló ṣẹlẹ̀ o tó fà tí arábìlágbọ́já fi lọ. Ó tún wá padà wá tó wá sọ wípé kì í ṣèjà o, ó travel out ni. Ta ló tiẹ̀ mọ̀ bí arábìnrin gan-an tòsí gan ló wà tí ó travel out báyìí? Kí ni kárábìnrin ṣe? Ṣé kó máa ju ẹsẹ̀ sẹ́yìn díẹ̀ ni? Kó máa kóra rẹ̀ sí ìjákulẹ̀ ìfẹ́? Ẹ̀yin ara wa nílé, ẹ dákun o, ẹ gbọ́n mọ̀ yín nímọ̀ràn, ẹ má jò sí ní báyìí o. O 9 1 6 1 5 9 1 0 1 1. Hello, ẹ kaalẹ o, ẹ ṣeun tẹ ẹ pe wa wọle o.
2: Hello.
1: Yes ma, ẹ kaalẹ o,
2: Erasa.
1: adúpẹ lọwọ yín tẹ ẹ pe wọle o.
2: Ẹjọ́ èmi lẹni tọ́lọ́ mọ̀.
1: Okay.
2: Ẹjọ́ mo fẹ́ kọ́mọ Nàìjíríà gbà mí nímọ̀ràn ni o.
1: Ó dáa, kí ni nǹkan ọ̀hún mà?
2: Kan. Ó ti ṣèyàwó báyìí. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, oṣù mẹ́rin nígbà mi, ó lè má ṣe nǹkan oṣù. Ẹjọ́ mo fẹ́ kọ́mọ Nàìjíríà là mí nímọ̀ràn, kí ni mo lè ṣe?
1: Ọmọ yín ti ṣe ìgbéyàwó?
2: Ó ti ṣègbéyàwó. Oṣù mẹ́rin ó lè má rí nǹkan oṣù.
1: Wọ́n
2: Ó
1: máa
2: máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, mi rò pé bóyá torí pé kò rọ́kùnrin, òun ló jẹ́ kó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àtìgbà tó tún ti ṣèyàwó náà báyìí bákan náà ni. Oṣù mẹ́rin ó lè má ṣe nǹkan oṣù.
1: Ẹ dákun, ẹ dábọ̀. Arábìnrin tó jọmọ yìí, ìjọ tiẹ̀ ti lọ ilé ìwòsàn láti lọ rí bá wọn sọ wípé nǹkan báyìí ń ṣe mí o
2: Ó
1: lágọ̀ọ́.
2: ti lọ, ó ti lọ.
1: Kí ni wọ́n wá sọ fun?
2: Nǹkan tán sọ ń gbà yẹn náà ni pé kò àwọn oògùn tán fún ìtọ́jú tán fún gbogbo ẹ̀ ló ṣe.
1: Ọ̀dà, ẹ jẹ́ kí àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tó mọ̀ nípa ewé àti egbò, kí wọ́n pè wọlé. Kó lè bá a rọrùn.
2: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun, mo dúpẹ́ o, a mọ̀ lórí
2: Ẹ
1: o, ẹ ṣeun o. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ewé àti egbò, oṣù mẹ́rin, arábìnrin lọ kó má ṣe nǹkan oṣù. Ǹjẹ́ bí ṣé bọ́lọ́run bá mi ṣe dànù àbí nǹkan míì tún wà ńbẹ̀? Ẹ kaalẹ́ o. Ẹ bá mi rédíò sísàlẹ̀ kára ìgbọ̀ yín dáadáa. Ẹ kaalẹ́ máa ṣeun.
3: Àkó ìtòkò ní bàjẹ́.
1: Ẹ ṣeun.
3: Obìnrin tó sọ láti ṣe é tó ní ìdóhùn sọ mo kí kú oríire tó sì jẹ́ ọ̀fun. Kó ìtòkò wà ọkọ̀ tó síwájú ní bá.
1: Kò sọ́nà ńbẹ́.
3: Náà ti nígbà tó náà ti ṣàmì tó ti sọ pé náà yẹn. Ó tó ti pé wọ́n ó wà gbà ní sẹ́. Náà ní sí ibu wa lọ́nà náà ní jẹ́ ibu wa. Dàrú.
1: Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín o, àmọ́ lórí o. Ẹ ṣeun.
4: Ẹ kaalẹ́ o, Mr. Detula. Samson and Levedas program láti Bayesian Ìlọrin, Kwara State ń bí. Titi arábìnrin tó ṣe láti ń sin lórí bí ọkọ rẹ̀ ni, bí àfẹ́sọ́nà ẹ̀ ni, tiẹ̀ jẹ́ ká tiẹ̀ mọ̀. Títí yẹn, bọ̀ gbogbo nǹkan tí ò bá jẹ́, tán ni pé ó parọ́ fáwọn ìgbà òpin kankan. Ẹdùn náà kí ló máa ń ṣàwọ̀ ọkùnrin náà tá máa ń ṣe báyìí náà? Arábìnrin àti ọdún náà, irọ́ náà lobìnrin náà fẹ́ o, but kò lè jẹ́ irú nǹkan báyìí ni wàá fi tan obìnrin. Torí bó ṣe wà yẹn báyìí sìn, mo fọ̀rọ̀ yẹn, mo fi rora mi wò. Tó ti yẹ yín. So ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà painful gan. Kí ló parọ́ fún in the first place? Torí pé òun wà nǹkan. Kò yẹ kó rí bẹ̀ rárá o, kò yẹ kó rí bẹ̀ rárá tó, kò yẹ rárá. Bóyá arábìnrin yẹn bóyá kò ní plan pé òun ṣe ìyàwó ẹlẹ́kejì nílé anybody ní sìn pé single man lọ, torí bóyá ní bóyá sọ̀rọ̀ ń sìn, ó fẹ́ dàgbé ọmọ kéré pátápátá ni. So bíi pé kò tiẹ̀ tí ní ẹ́ ní experience kankan pé kinní kan. So irú nǹkan báyìí sìn, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ. So arábìnrin lèmi máa sọ fún, tó bá nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ, ba de je pe o le si yawo elekeji tori owe ti arakunrin ton pa fun na ni pe yawo elekeji lo ma di ba yen tori ko ko titi eyi to wa loki okun ko ko sile bo de pe boya o ma wale so to ba nko ba ni fe pe o le continue pelu e ba yen to ko si problem ko si problem a ni mi o le zo ba koko file pe kankan bo plan re arakunrin yi se o ti change nkan to fi bere ko fe be fun ko as won ko ni ba so ko try lati take e be to ba ko ba ni fe gege boyin so npo won se gba won sha wo fun pe kankan then ko je ka won obi e mo tori won so ro yin so da pon se n fe ra won lona ni won ti ko ra won sile je ka won obi e mo iha ta obi e to ba ko si on lo ma determine everything e ma be to bossa samson lati busy ni lorin
1: e se mo dupe o elo e ka le o to work.

0: ojoojúmọ́. Oyin gidi ni o, kì í ṣe oyin àwọn ní àwọn ilé tó máa fi rè, kì í ṣe tó máa ń ṣe yàn. Oyin gidi, turmeric pẹ̀lú milk, o máa mix ẹ̀, o máa mú lójoojúmọ́. Hormonal imbalance ló ní, hormonal imbalance òun ló ní. Kí ni thyroid, kí ni ẹ̀, ó wà deficient. So that is just it. Ẹni kó ra lọ́wọ́ turmeric, kó máa mix ẹ̀ pẹ̀lú milk àti honey. Kò máa mú ẹjọ́ milk yẹn kó jẹ́ warm milk ni o, warm, warm, kó jẹ́ warm. Turmeric with a warm milk, warm, warm milk and honey. Turmeric with warm milk and honey.
1: Turmeric àti milk pẹ̀lú oyin fún arábìnrin tí wọ́n sọ̀rọ̀ menstruation síta. Tabarẹ́ lomi tí wọ́n ní dojúkọ bí ilé náà, ẹ̀yin náà lè lò. Adúpẹ́ lọ gbogbo ẹyin tí ẹ pè wọlé. Adúpẹ́ lọ gbogbo àwọn èèyàn tí wọ́n dá sí ọ̀rọ̀ lọ́kọ̀ ọ̀jọ̀kan. Bàbá, àwọn èèyàn ní kí ẹ padà sékòó. Bàbá àràgbà wà, ẹ pe àwọn ọ̀dọ́ ẹyin tó wà lẹ́kọ̀ọ́. Ẹ ṣe ìpalẹ̀mọ́ àti padà. Pé bá rẹni tibi tẹ́ dé sí, ó jẹ́ ṣọ́ọ̀bù ọ̀rẹ́ yín kan lẹ́kọ̀ọ́ láti bẹ̀ kẹ́ sì máa rí nǹkan mú jẹ títí ẹ fi dúró. Adúpẹ́ lọ gbogbo àwọn èèyàn tí wọ́n dá sí ọ̀rọ̀. Àwọn tí wọ́n gbọ́ wa àmọ̀ lórí. Ìtòkùn di ọjọ́bọ̀ pẹ̀lú ọlọ́yẹ wa. Tó bá di lọ́la ẹ̀ láǹfààní láti gbọ́ wọn lórí ètò òpómúlérò. Ẹ já gbìyànjú láti máa ṣàbẹ̀wò sáwọn èèyàn tí wọ́n yé wa ká. Ẹ já wá gbìyànjú láti ṣọ́ra sí lásìkò yìí. Ọlọ́run aṣọ́ wa. Orúkọ tèmi ni Adéolú Adétúlá. Ó dàrọ̀.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀.
1: Diligent,
0: get your ladder.

0: dìde o.
1: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.